kami òṣìṣẹ́ yìí ò ní ṣe gbogbo wa ọlọ́run.

ṣe bọ́dọ̀ fẹ́ 92.9 akínyìn káàkiri gbogbo ibi tí ẹ̀ka rédíò bọ́dọ̀ fẹ́ dé lójúmọ̀ tẹ̀mí lẹ́ni tuesday ọjọ́ ìṣẹ́gun tó gbẹ̀yìn oṣù keje ọdún 2026 ọ̀ọ́dẹ ọdún bí mo lérò fojúmọ́ ọdẹ náà ló mọ́ wa gbogbo àwọn tá a ti jí sókè pẹ̀ mímọ̀ ṣe wa kọ́ ọgbọ́n wa kọ́ bẹ́ẹ̀ ni òye wa kọ́ agbára ọlọ́run ọba náà ló ta wá jì èmi wá dúpẹ́ mo sì mọ̀ ọ́ lórí torí pé àtàtàkùsẹ̀ kúrò lórí ètò lánàá láfẹ̀mọ́jú kẹlẹlẹ ọlọ́run bá mi sì jí wa sójú máa láyọ̀ lẹ́nìí ẹnu pàwọ̀ nìkan ọba tí ń pa mọ́ tí kì í sùn bẹ́ẹ̀ ni kì í tò gbé áńgẹ́lì kọ̀ọ̀kan tí ń ṣọ́ wa wà ń bẹ̀ digbí ni a fún olówó bẹ́ẹ̀ la fún olóbì ṣùgbọ́n ọlọ́run bá mi sọ pé ká ṣáà máa dúpẹ́ ni ní gbogbo ipò yòówùn ká wà lókè ìpẹ̀ lèmi ṣe mọ̀ ọ́ lóore o mo ṣe wá ń dúpẹ́ láàárọ̀ tẹ̀mí wípé mo tún jí láyọ̀ àti àlàáfíà ọgbọ́n mi kọ́ òwúyẹ mi kọ́ mímọ̀ ṣe mi kọ́ orúkọ lórí gbogbo ẹbí mi lórí àwọn tó lùfẹ́ mi àwọn olólùfẹ́ iléeṣẹ́ bọ́dọ̀ fẹ́ 92.9 àwọn tí wọ́n kọ̀ tí wọ́n ti ẹ̀tún gba tiwa náà àtúndúpẹ́ torí pé bó pẹ́ bóyá tipátipá báyìí náà ni tàbí fẹ́ràn ara wọn ẹgbà tiwa náà ni kò sí ń tẹ́lẹ̀ ṣe sí látàrí orí ọlọ́run àkàtàtán tó ti ṣẹlẹ̀ nínú ayé wa ìyanu lọ́rọ́ rẹ̀ ọba mímọ́ ọba mímọ́ ọba mímọ́ jùlọ ní gbogbo ààyè ní gbogbo ọ̀nà mo mọ̀ lóore o mo mọ̀ lóore o pé mo tún jí sójúmọ́ àlàyé lẹ́nìí alhamdulillahi rabbil alamin ẹ ṣeun lọ́kọ̀ọ̀kan ìjèjì èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín nurudeen salawudeen lẹ́jíìtì ni gẹ́gẹ́ bí àṣà mi mo mọ̀ lórí ẹdúpẹ́ o a máa bọ́ sórí ètò tí ọpọ́ sókàn pẹ̀lú àṣà ọlọ́run bá mi àláwùrà bí àkókò ìsọtẹ́lẹ̀ bákan náà àwọn ètò míì náà lọ́lọ́kọ̀jọ̀ kan lẹ́yìn tẹ́ ẹ ti láǹfààní àdísọ́wọ́ fún ẹgbọ́ lójúmọ́ aláyọ̀ tẹ̀mí tuesday ọjọ́ ìṣẹ́gun ni ní èyí tó gbẹ̀yìn oṣù keje ká tó wíwọ eléyìí ọ̀nà ó ti ná iléeṣẹ́ bọ́ọ̀nù fẹ̀mí náà láwà 92.9 lọ́gọ̀ọ́gbọ̀n yẹn nítòsí onígbòǹgbò níkẹjà gra number 1 adékunlé fàájì náà lákalẹ̀ sí tó lè fún àwọn àbọ́sọ́ orí ètò bọ́ọ̀nù ṣeré àti kókó inú ìwé ìròyìn popular demand fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ṣé wọn máa yìí kún bẹ́ẹ̀ bọ́ọ̀nù fẹ́mí 92.9 náà láṣẹ wa.

I'm gonna go to the hospital.

Yeah.

I'm not going to be able to do it.

What is the world? I'm not for you.

0: tí tó wà dùn sílẹ̀. Gbogbo nílẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kù dídà lẹ́nu lọ́nà àkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa jẹ́ lórí náà. Àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò tẹ̀lù nìkan ní kẹ́ ìjọ sí yín. Kẹ́sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀ ti lọ́mọ nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Ó máa lẹ́yìn tó bá ju dídà lẹ́nu lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà tọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PS Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@gov.ng. Ìkànnì àjọlò @lọ́mà_gov. Lọ́mà, wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
1: Mo tún bẹ̀rẹ̀ fún ọ̀nà ṣaláìmọ́panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Báwo ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice? Ìtọ́sán aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starter àti látara ẹ̀wà soya, àlùbí chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí ara.
2: Maggi starter yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: That's the sound of life, the ready pull on the move. And you remember every step, the sidestepping setbacks, and the glides through growth. And then there's ICO Insurance, named for the moves you make, through life's rhythm and joy protection that moves with you. Connect with us today. Visit ICOPLC.com. ICO Insurance, made for the moves you make.
4: Àmọ̀ pé ọ̀rọ̀ ti obìnrin ni fẹ́ rajà ló. Òwúrọ̀ ọ̀bùrọ̀ tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá.
4: Ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: wọ́n ti pè ìfàmù afanilákòyà o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
5: Òwúrọ̀ Devon Kings ló yẹ kó ra.
4: Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó fún èròjà aṣaralóore vitamin A.
5: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún ẹ àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́.
5: Ó lè rẹ ìwọ̀n tí owó rẹ̀ bá ká pẹ́ sí ìmọ̀ tó wà gbádùn.
4: Oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
5: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ ni. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ Devon Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
0: Gbogbo ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àrọ̀rọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí. Àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó PWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ara ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé kò yìí láti yàgò fún fífi owó òjú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró. Àwọn àgbàrọwà pé kẹ́ fi yèdénú kẹ́ da ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè mú òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sàn-án tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906 704 4444 tàbí 0906 904 4444 fún ìwádìí èyíkéyìí. Àjíṣẹ́ òde nípínlẹ̀

0: Èkó, a ò dáwọ́ iṣẹ́ dúró.
1: Ẹrù ò lè bá sọ́mọ̀ nítorí ìbọn ọlọ́dẹ. Òkè ló wà bàbá wa ìgòkè.
2: Ẹni wà nílẹ̀ kì í gba ìlà àwùjọ. Ẹni wà lókè láyé wálé. Ẹni àpálẹ́ nìwọ náà. Ìwọ náà ó padà dìde bó o bá lè múra dáa. Máa bọ̀ níbi tí àdúrà ti ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Àdúrà fún gbogbo àgbáyé. Gbogbo Mọ́ndé àkọ́kọ́ nínú oṣù. Agége Stadium Lẹ́kọ̀ọ́ ló tún wáyé. Automatic answer ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Mọ́ndé ọjọ́ kẹta oṣù kẹjọ ló máa wáyé. Aago márùn-ún àárọ̀ kùtùkùtù. Àkàbà ògo àti gòkè. Stadium Lẹ́kọ̀ọ́ la gbé sí. Níbi tí Ọlọ́run ti ń dáhùn àdúrà pẹ̀lú májẹ̀mú lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n náà wá gùn tiẹ̀. A kì yóò sì lè dá o dúró mọ́. Òlí ẹ̀ jẹ́ Olúgbóyè Ọládèjì General Evangelist CAC Nàìjíríà ló bá sí. Lọ́lọ́run Mọ́ndé ọjọ́ kẹta oṣù kẹjọ. Agége Stadium Lẹ́kọ̀ọ́. Márùn-ún àárọ̀ kùtùkùtù. Fún ìtọ́ni 08233-93264.
3: Ọlọ́sẹ̀ àti wọ́n àtọ́gbó. Àbíyàlẹ́
4: àríkẹ́ríkẹ́. Ìwé ló tẹ̀ lójú kòkó báyìí.
5: Ojú mo ṣì rí. Ṣé mo tí ìrìn àbọ̀ ẹjẹ?
4: Ohun mo ṣe.
5: Mo yẹ bó ṣe ní fìlùkọ̀kọ̀ bí ẹni pé ìrìn ṣe kìdílẹ̀ ká tó wọ̀ bùkún. Bí ó ń ṣe kìdílẹ̀ ó tó lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ òní ti tọ sàdédà ti ká ìwọ ní bí èkó ló tó fẹnu kan rẹ̀.
4: Àìsàn àtàrí yóò máa ṣe nǹkan o. Ẹ̀yin wá ní ṣíṣe báyìí nínú ìfẹ́ mi.
5: Ṣé èmi ni màá ṣàlùsọ fún kéèké ẹ lójú tó rárá yín? Bẹ̀rẹ̀ bẹ́ẹ̀
4: Ọlọ́sẹ̀ ọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀. Bọ́ọ̀kì kọ́ máa ráyé tó gbé lẹ́ẹ̀rẹ́ fún ìbò jẹ. Ọ̀pẹ́ ìbéèrè ni bèèrè bí. Ara títa jẹ, ara títa ara yíkí ń bàtà. Ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbọ́ọ̀kì òní ní ìbò díátà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dá nìbílẹ̀. Bàbọ́ọ̀kì

oríire fa. Alága wa tó ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìjọba ìbílẹ̀ Somolu, Honorable Abdulrasheed Hashimi, ọmọ ìlú pàtàkì sí wa. Ní ìjọba ìbílẹ̀ Somolu, Yorùbá bọ̀, wọ́n ní oríire kan. Máa ránṣẹ́ pò ní ìwé. Ibi gíga làyè yìí, Honorable Abdulrasheed Hashimi, ìbòrí àlééfà. Fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Somolu, eku kébi eku, ekébi ẹyẹ, lágbára Ọlọ́run ọba. Ibi gíga tẹ́ ẹ wò lọ́ọ̀kan ló tẹ ìwé aláwùrábí. Àwọn escorts ní ìjọba ìbílẹ̀ Somolu local government, àwọn supervisor àti àwọn special advisor ni wọ́n kí alága ìjọba ìbílẹ̀ Somolu, Honorable Abdulrasheed Hashimi, kú oríire. Ayẹyẹ ọdún kan lórí àpèrè, ojúlọ̀ la fẹ́ sọ ni, àwọn ètò ìròyìn lágbára la fẹ́ sọ ni, àti àwọn iṣẹ́ àkànṣe tó ń lalẹ̀ wù lábẹ́ ìṣèjọba yín. Kí ìjọba ìbílẹ̀ Somolu lágbára Ọlọ́run ọba, ara rẹ̀ ni ó fi lu ipò náà já. Iṣẹ́ alábìkúrẹ́ ti la. Ẹ pé congratulations sir, Honorable Abdulrasheed Hashimi, executive chairman Somolu local government. Olùkíni, all the escorts members, president of SLG, supervisors, and special advisors.

0: driver.
1: Mami, tẹ bá rí ọṣẹ fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, máa pa àwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Cleaner.

0: bá ti dántọ́ nìkan ni kò lè bá wọn pé ìlọ́rí ara ìlọ́ra àmọ́ ọ̀rọ̀ tó bá ti dá inú dún dandan ni kì í kọsẹ̀ létè ola travel medical healing home wọ́n dántọ́ tẹ̀gọ́ ní ẹ̀ oríṣiríṣi onímọ̀ nípa káfíń àgbègbè tọ́jú ara ló wà nílùú àmọ́ ọ̀tọ̀ ni ti tọ́lú ola travel medical healing home kì í bá wọn mú òmù lóbù àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá àjẹ̀bù fún ìtọ́jú ara ọṣẹ ìyá àjẹ̀bù tún lè gbógun ti ọkọ̀ ara fẹ́yọnú àti ìṣẹ́gun àbùwẹ̀ ìyá àjẹ̀bù fẹ́ntì gbogbo olúwa ìṣe ló ń ṣiṣẹ́ bí gbogbo níṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn nínú ọ̀nà àkúkú mọ̀nádé ọṣẹ ìyá àjẹ̀bù kọjá àfẹnuròyìn kò sí wa ní nọmba 8 alájà limota ìdẹ́ra street off ìsàlẹ̀ àríyá dánimọ̀ bus stop sango ogun state tàbí kó o pè wá sórí 08036203932 lẹ́ẹ̀kansi 08036203932 ọṣẹ ìyá ìjẹ̀bù láti ilé iṣẹ́ ola travel medical healing home wo kò confirm ni.
1: kéré o àjọ àwọn baálẹ̀ ìlú èkó ẹkùn ìkẹjà lagos state baálẹ̀ forum ìkẹjà division ń pe gbogbo èèyàn síbi ètò ìlanilọ́yẹ̀ àti ìtanijí fáwọn aráàlú àtẹ̀rò pàtàkì yìí jẹ́ gbígbé kalẹ̀ lábẹ́ ètò ìpolongo operation soyo pvc èyí tó wà fún àti jẹ́ kí aráàlú mọ rírì káàdì ìdìbò àti ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ gbárùkù ti àtúnyọ̀sípò ààrẹ bọ́lá ahmed tinubu àti ìdìbò fún dr kadri obafemi hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó lọ́dún 2027 ọjọ́ wednesday july 29 2026 ni àtẹ̀rò yìí yóò wáyé ní ìkẹjà local government secretariat number 1 obafemi awolowo ìkẹjà lagos bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo baálẹ̀ àwọn olórí ìlú àwọn aṣojú ọ̀dọ́ àwọn tó ń fẹ́ ìlọsíwájú ìlú ní gbogbo èkó ni à ń rọ̀ láti wá síbi àpérò yìí olóyè ìjẹ̀lílé àbú òdòdó baálẹ̀ ìlú ìjẹ̀dòdó ni alága àwọn baálẹ̀ gbogbo èkó olùkéde olóyè najib bin lamidi àrò baálẹ̀ òjòdú alága àwọn baálẹ̀ ẹkùn ìkẹjà.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscleache, menstrual pain or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't put in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it not be Panadol, it no fit to be like Panadol. Make you always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Ọmọ tó bá tọ lẹ́nu sàpò ìyàkọ́ bódo bá gbà pé orísun a sì bẹ dànù a ò lè sọ páyé dá yóò lájú ká máa fojú egbò tẹ́lẹ̀ ló mú gbogbo ẹbí ọmọ babalógun jáyé sinmi ní korodu máa kéde àjọ̀dún balógun jáyé sinmi dé tọdún yìí àwọn àkànṣe ètò ló ti wà fáyẹyẹ yìí o lára rẹ ni ìdíje table tennis tournament táwọn ọ̀dọ́mọkùnrin àtọ̀dọ́mọbìnrin níbi tí ẹni tó bá ṣe ipò kíní ipò kejì àti ipò kẹta yóò ti jẹ̀bùjà brata October 8, 2026 lẹbi yóò bọ bàbá kó gbọ́ October 9 ni wọ́rọ̀ tó jẹ́ ìdè káàkiri ìlú lọ́jọ́ náà ni wọn yóò fún kábíyèsí lámì ẹ̀yẹ ọba kábírù adéwálé sọ́tọ́bì di àyẹ́gbọ̀rọ̀ fi korodu Saturday October 10, 2026 tún làṣẹ ká gba ayẹyẹ yìí níbi tí king saheed òṣùpọ̀ borin yóò ti dàlú bọ́lẹ̀ ankara fayẹyẹ yìí wà o ẹ pé akọ̀wé ẹbí jésù ismael ọ̀làníyànnú jẹ́ ẹ̀sìnmi láti ra ankara yín 0703-485-9574 0703-485-9574 honourable chief ahab akérèlé ọmọtọ́ṣọ́ jẹ́ ẹ̀sìnmi chairman planning committee lónìí ọmọ babalógun jẹ́ ẹ̀sìnmi dé ọdún yìí a ó jọ péjú ṣe é ní láṣẹ èdùmàrè.
3: civilization ló jà gbà gbogbo
4: ọgá rẹ. Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣèbìnrin ni fẹ́ra jàlá. Orí ọ̀bùn tí olóró kọkẹ̀. Owó rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé. Wọ́n ti pé ìfàmọ́ apanilákòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí? Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣèbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Òróró ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni ìṣèbẹ̀ Devon Kings ni òróró ìṣèbẹ̀ tó dára.
5: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Ìrántí ìfẹ́ lágùn wọlé dé wẹ́rẹ́ o. Ayẹyẹ ìrántí ìfẹ́ lọ́ọ́ lọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolé Afrobeat New African Shrine ìkẹjà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st àti August 2nd. Àràràràrà òróróróró. Àwọn òkọrin jàǹkàjàǹkà ló ń bọ̀ ńbẹ̀. Ọbọ̀ bàbá fúnra ẹ̀ ṣeun kùtì ìràwọ̀ òkọrin fújì Alhaji Sí Àlàó Màláìkà fújì máa ń bí ibà. Tẹ̀rí àpàlà Destiny kì í jágà ìràwọ̀ tó ṣáná. Pọ́tẹ́bù Ògbó Ìbàdàn Alhaji Tìrí Lẹ́dà Candy Mix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ July 31st

sọ wọn ni adúláwọ̀ darapọ̀ mọ́ wa ni New African Shine ìkẹjà láti wá ṣèrántí fẹ́ lá àwọn tó ṣagbátẹrù ẹ̀ ope pẹ̀lú àtìlẹyìn first exposure ọmọ tó mọ Columbia concept egypt 80 band city boy clothing brand kalakuta museum big bank New African Shine ló máa gbà lẹ́jọ́ street media ló ṣonígbọ̀wọ́ ẹ̀.

070-002-1121 070-002-1121 Nitwins Faja Superstore Ra ojulowo oja pelu irorun.

0: aṣáájú láàárọ̀ ìjọba abilogun dàgbàsókè 37 wọn jìra wọn wò ní pọpọ sí ọdún kan tó kó gbòde kan ni wọn ní kẹrin gbòòrò wò lọjẹ ká tó kọjá lọ sí ọdọ alága ìdàgbàsókè yaba nítorí pé ní yaba local council development area dókítà bayo adéfòye òun náà jẹ pé ọdún àìpé wọn bá rìn gbòòrò wò ọpọlọpọ iṣẹ lọjẹ pé òun ṣe ó ní ká bá lọ sí abala ìtọrọ mọta mọ yídẹrùn ó lóun ọgbà máàkì ń bẹ o ètò ẹkọ ètò ìlera ìdáàbòbò fún àwọn olùgbé yaba yẹn nìkan kọ ó lóun tó wá ṣàgbékalẹ àṣeyọrí òun fún ọdún kan lórí yaba tuntun ó ní láàrin oṣù méjìlá gbáko òun tó tarí ọpọlọpọ àwọn nǹkan máyédẹrùn ó tarí ẹ sáwọn èèyàn tó yẹ kó wà ní agbègbè yaba o ó ní tẹ bá lọ sí ọpọlọpọ ojú ọ̀nà tó ti di kòtòrún àwọn ojú ọ̀nà tó yẹ pé àtúnṣe ti dé bá la ti rí ìrẹjúwa road ní makoko ó ní da coastal street òpópónà kan ni ó ní kẹ street àjọkẹ street omitogun street ó ní kòtò dànù tó yẹ pé wà ń bẹ òun ti tún ṣe ìyẹn débẹ odò bákan ló tún tẹsíwájú pé òun tó ṣe àgbékalẹ inú òpópónà tó yẹ pé tànsòrò jẹ pé òun lò àti kànga dẹrọ inú àwọn olùgbé bẹ inú wọn dùn lọpọlọpọ fún ìṣàkóso ìjọba àwọn olóhùn tó wá lọ sí abala ètò ìlera ètò ẹkọ ọrọ ajé tó ní lágbára àti ìtọrọ mọ ti kéèyàn tari ìwòsàn ọlọfẹ dé fún àwọn olùgbé bẹ tọrọ mọ ti ṣe abẹdẹ o ó ní ìyẹn débi òdúró olóòótọ wá pé fọọmù fún àwọn akẹkọọ ìletò ìlera lábọdé òun tarẹ síta ẹyìn tọrọ mọ ti fọọmù jamb àti gc lọfẹdé àti àtúnṣe fún ìwé wípé àtúnṣe fún iléèwé tọnà bíi ẹgbẹrún kan àwọn iléeṣẹ lọjẹ pé òun ro lágbára àwọn ọlọjà kárakáta àwọn oníṣẹ ọwọ àti àwọn olókoòwò ó ní gbogbo pátápátá lọjà àǹfààní òun pọpọ sí ọdún kan tó yẹ pé ó gbòde kó nílẹnu kò pẹ kò pẹ ò tún wá pé ẹgbẹrún ọnà igba ó lé ní àádọta náírà fún àwọn tó yẹ pé òun rí ka mú kọ ó kúrò ní iṣẹ bọdẹ fẹ ó ń tẹsíwájú.
1: Ìṣá ló ṣá igun lórí igun fi pa òṣèlú tàwọn òòṣà tó fi làwọ ọràn lẹyìn tó dẹni tí ń sunkó káàkiri iṣẹ ń ṣe ọmọ nàìjíríà iṣẹ yìí òun náà ló ń fa tí ọpọlọpọ yẹn tó fi ń kú o èmi kọ mo sọrọ ìdímọ o ẹ ń tọ jẹ ààrẹ fún àwọn àjọ ẹgbẹ òṣèlú parapọ ní nàìjíríà nàìjíríà ìbí congress òun náà ló máa ń sọ nímọ pé ẹgbẹrún lọnà àádọrin náírà èyí tí àwọn ìjọba tó ń fún àwọn òṣìṣẹ tó wọn kéré ju pé iṣẹ ńlágbà àwọn òṣèlú ń kó bá àwọn aráàlú tó pé pọ̀ nú àwọn òṣìṣẹ ló jẹ pé wọn ń kú báyìí ó ní kódà ìyá tó ń jẹ àwọn òṣìṣẹ ó ní òṣìṣẹ máa fẹnu sọ o alàgbàjọ ajá ẹrọ wa ń sọrọ dímọ ni ó ń pe gbogbo àwọn tí wọn jẹ àwọn òṣìṣẹ pé kọ́ máa gbáradì o lórí ọ̀rọ̀ nípa pé àwọn fẹ́ gbìyànjú àti lọ béèrè fún àwọn ẹ̀tọ́ àwọn lọ́wọ́ àwọn ìjọba nípa pé owó oṣù tí wọ́n ń fún àwọn òṣìṣẹ́ tó kéré jù yìí ó ti mú kí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ kó máa pin wọn nínú ètò kan ilé ìtọ́jú àti wọ́n pè ní NSC Rain School èyí tó wáyé ní àjọṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó bẹ ní ìlú Yoni ìpínlẹ̀ Akwa Ibom lánàá òde yìí ibẹ̀ náà ni alàgbàjọ ajá ló sọ̀rọ̀ ìdímọ̀ wọn ní ètò ọlọ́dọọdún náà lágbẹ́ pé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ àwọn àgbààgbà nú àwọn àjọ ẹgbẹ́ ìṣẹ̀ parapọ̀ tó ń ti àwọn olóṣèlú tí wọ́n ní poṣèlú mú gbogbo wọn kọ́jọ́ pẹ̀lú àwọn tó jẹ́ àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó wọ́n jókòó tí wọ́n fi ìpín àpérò lánàá òde yìí wọn ní àkòrí ètò tọdún náà pè ní the working class and politics of 2027 yẹn ni àwọn tó ń ṣiṣẹ́ àwọn tó wà ní ipò iṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ọdún 2027 àwọn ìpèníjà tó ń bẹnu àti àwọn àǹfààní yẹn issues challenges and opportunities ibẹ̀ náà ti ń sọ nímọ̀ wípé gbogbo àwọn tó wọ́n kópa níbẹ̀ ní alàgbà àjẹ́ ẹ̀rọ ń bá sọ̀rọ̀ pé ẹ máa lọ gbáradì torí pé ẹ̀tọ́ ẹni lẹ̀tọ́ ẹni bí èèyàn bá lè sọ̀rọ̀ ó ń tọ̀hún ọ̀rọ̀ rẹ̀ yóò jìrà mọ́nú ni àìsọ̀rọ̀ sí kó náà ní ìpìlẹ̀ṣẹ̀ orí burúkú àwọn láti béèrè àwọn tó jẹ́ ẹ̀tọ́ láwọn olóṣèlú àtọ́ tó ń darí Nàìjíríà torí pé ọjà ti wọ́n jù gbogbo nǹkan ti wọ́n wò kọ́ ló gbó lórí àsìkò tá a wà yìí owó tí wọ́n ń fún àwọn òṣìṣẹ́ kò tó ra nǹkan kan bíi ti wù ọmọ lọ́fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ wọn kàn kú sẹ́nu iṣẹ́ míì wọ́n máa lọ síbi iṣẹ́ lójú ọ̀nà ló máa gbẹ́mí pé torí dé yìí iṣẹ́ yìí pọ̀ òṣìṣẹ́ pọ̀ àwọn òṣìṣẹ́ lè lajọ́ sílẹ̀ kí tàbí yìí wọ́ bí alàgbàjọ ajá rò pé sọ nímọ̀ láàárọ̀ ni pé ẹ̀yin òṣìṣẹ́ pẹ̀lú gbogbo Nàìjíríà máa gbáradì á béèrè fún ẹ̀tọ́ wa ẹ má gbọ́ ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí ẹ bá
0: rùn. Àtẹ̀sẹ̀ kan bọ̀dọ̀ ní fà òṣèlú bó bọ́ pa bó bubu lẹ́sẹ̀ ẹja jọ̀ sí lórílẹ̀-èdè wa nàìjíríà ká tó rẹ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ni lórí yọ dílé o wọn ní láàárọ̀ òde gbangba dẹkùn kedere ìbẹ̀wò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbèkọ tí wọn pè ní odò ọ̀tìn local government lọ́jọ́ pé àwọn ọmọ àbí ìkọ́ àkọ́gbọ àwọn jàǹdùkú káàdì ìdìbò alálòpẹ́ wọn ni ọ̀fẹ́ fún wọn gbé lọ bí fásitì náà wọn ni a tún gbé lọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó farapa o gẹ́gẹ́ tó jẹ́ ọ̀gá àgbà tọrọ mọ́tí alákọ̀wé dé fún àwọn òṣèlú níbẹ̀ tó kàn jẹ́ Adédáyò Òkétọ́lá ó ní ọpọlọpọ iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá tó pà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ni ẹ sá lọ bá kìnà wọ àwọn tọpinpin lórí ọ̀rọ̀ àwọn tó ṣiṣẹ́ láàbí á padà mú wọn ojú wẹ́kẹ́ Daily Trust ní tẹ̀lé gàrẹ́tì náà kà láàárọ̀.
2: Kókó òónú òwe ìròyìn ìfẹ́sowọ́pọ̀
3: tóbi yìí. Ìtẹ̀ méjì omi òwe bu ọlọ́mọ rẹ̀ síbi ìdúkọ àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kún gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ ti àbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí. Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal eérú àdáyébá eyín funfun dáadáa.
5: Oh la la la la oh, every consumer has a right.
6: Oh, before, eh?

pàtàkì sí ayọ̀ tú ìtọ́ wà dùn sílẹ̀. Tíràkì sí ayọ̀ tú ìtọ́ wà dùn sílẹ̀.

0: nọlẹ ń gbádùn ní bond fm 92.9 lédè òfẹ tó wá pọ rẹ aráàlú nínú wẹrẹ the nation láàárọ yìí tó bá gbọ èèyàn wọn o aráàyè ènìyàn ṣòro kò sí èèyàn wọn èèyàn wọn mọ bá a kùn múlẹ o mo lọ sí ọdọ bàbá wa olóyè yẹmí ẹlẹbùn ọbọn aragba ló ṣogbo jẹjẹ mọ pé lánàá yìí bàbá ṣe àjọdún ọdún mọkàndínlọgọrin lókè pẹ 79 years ẹyìn jẹ kí ló á mú mi lọ síbẹ gan kì í ṣe pé báyà mo kọ ṣàdédé tọjú bọlé aráàbí tọjú bọlé ẹbí tí ń wábi ọbẹ gbèrú káàkiri bí àwọn kan àmọ nítorí pé gómìnà ìpínlẹ ọsùn sẹnẹtọ adémọlá adélékè wọn lọ síbẹ wọn sì jó nígbà tí sẹnẹtọ adémọlá adélékè wọn lọ síbẹ wọn lanu wọn sọrọ ìwà ṣàwọn nìkan ẹni tó díje dupò gómìnà lábẹ ẹgbẹ òṣèlú apc náà aṣíwájú muniruddin bọlá oyè bamiji tí wọn ń pè ní ambo àna wà ńbẹ o tí gbogbo wọn sì ń ṣe ìlérí pé àwọn ó ṣe ètò ìsọjí ètò ìtanijí àti ètò gbogbo bí àwọn àṣẹ ohun iṣẹ tó jẹ ti ilẹ yorùbá tó bẹ ní ìpínlẹ ọsùn bẹ jẹ pé yóò di kárí ayé fún gbogbo èèyàn tí wọn máa wò wọn ní àwọn méjèèjì wọn lágbẹ pé wọn lọ ṣe àbẹwò sí olóyèmí ifáyẹmí ẹlẹbùn ọbọn lórí àjọdún ọdún kọkàndínlọgọrin tí wọn ṣe ní ìlú òṣogbo tí ṣe olúlu ìpínlẹ ọsùn ibẹ làwọn méjèèjì ti sọ dímọ pé tá a bá nípa tá a ní ṣèké wọn ní bàbá yẹmí ẹlẹbùn ọbọn wọn gbé àṣà àti ṣe ilẹ yorùbá wọn gbé kárí gidi wọn sì fẹ ju àṣà yìí kékeré lọ sí gbogbo ilẹ adúláwọ àti òkè òkun lọhùnún wọn wá ní àwọn ṣe tán báyìí láti ri pé àwọn ó lu àǹfààní náà táwọn bá ti dé orí àlééfà gẹgẹ gómìnà lóyè sẹnẹtọ adémọlá adéfì sọ ní pé táwọn bá ń tẹsíwájú lórí àlééfà nígbà tí aṣíwájú muniru bọlá oyèbájí sọ níbi pé táwọn bá láǹfààní àjò orí àlééfà àwọn méjèèjì wa ń fi ìgbà nìkan ṣọra nípa ṣíṣe ìlérí pé àníṣe ṣe rí ètò ìrìnàjò afẹ sí ìpínlẹ ọsùn lórí àwọn àṣà ohun ìṣe àwọn fẹjú rẹ kẹkẹkẹ tó jẹ pé yóò kalẹ yóò kakò torí pé kíni yorùbá ọláṣà yorùbá lẹtọ yorùbá sì ládùn gidigidi ẹnu ọgbọn ìwé ìròyìn the nation láàárọ ẹ kẹkùrẹ
1: ìròyìn. kòókò ọdún ẹlẹ sọ ẹbá rẹ fẹẹ náà lọjà kó ń tẹ síwájú láàárọ ẹ bẹẹ bá ṣẹjú sí mi ọmọ nǹkan tọjá kó ń sọ ṣùgbọn mo rìnrìn àjò mi lọtọ láàárọ ẹ ní daily trust náà tún gbéròyìn torí mo ti fòkò kan pẹyẹ méjì ó ti pẹ ọ lọjọ kí n kọjá lọ sí ìpínlẹ ogun wọn nílé alájà méjì dáwulẹ ní ìpínlẹ ogun lánàá òde gbígbé ìròyìn ṣe gbé wọn nílé alájà méjì tó yẹ pọ wà ní ojú ọ̀nà baálẹ̀ tí ó jìnnà sí àdùnwọ̀n bọ́sọ̀ ní ìpínlẹ ogun láàrin ìpínlẹ èkó sí ìpínlẹ ogun gbogbo náà wọnú ara wọn ni o yẹbi àwọn tó yẹ pé ń dóòlẹ̀ mí níbẹ̀ tó yẹ kó dì mọ̀ tá a mọ̀ sí ogun state emergency rescue agency wọn ní bọ́ọ̀ sí gbọ́rọ̀ yìí ní àwọn kọjá lọ síbẹ̀ wọn ní mọ̀ máa gbàlagbà kan wípé àlàpàlẹ̀ bá mọ̀ mọ̀ àti ọmọ rẹ̀ wọn wá rogbo wọn papọ̀ ó jẹ́ bíi mẹ́ta ṣùgbọ́n àpàdánù ẹ̀mí kankan wọn wà ní ìwòsàn ọjọ́pọ̀ tọ́jú wọn ká tó wá rólẹ̀ lọ sí ìpínlẹ̀ anambra ọlọ́run bá mọ̀ sànú wa o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé jọ wọn anílé ń sọ̀kù lé òtí ọ̀sọ̀kù kankan mọ́ o wọn nílé alájà mẹ́ta náà tún dàgbò lẹ̀ ní ìpínlẹ̀ anambra ìyẹn kan dágbére fáyé ìyẹn mẹ́ta ló jẹ́ pé ó wà nílé ìwòsàn ọjọ́pọ̀ wọn tọ́jú wọn wọn nílé ìta gbọ́ pé ó wà ní ìlú òkò tí ó jìnnà sí Orumba North Local Government ìjọba ìbílẹ̀ kan nìyẹn ní ìpínlẹ̀ anambra wọn làwọn tó rọ̀ mọ́ ti ṣẹlẹ̀ padà ní ìpínlẹ̀ anambra tamọ̀ sí sẹ́mà náà ṣiṣẹ́ takuntakun kọ́dà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ anambra náà ó náà bọkàn jẹ́ nígbà tó yẹ pé gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n orí tí ó ròyìn ogun kò ní kú àwọn tó yẹ pé làpàbá wọn náà wà ní ìwòsàn ọjọ́ pé wọ́n tọ́jú wọn báyìí kọ́lọ́ bàbá ní tilẹ̀kùn bàjẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà o ojúwe kìíní telegraph daily trust láti ríran iná kara.
0: kókó inú ìwé ìròyìn tẹ síwájú bọ́ọ̀dẹ fm láwà 92.9 rédíò ìfẹsùwápọ̀ rẹ aráàlú ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ìròyìn tó mọ̀ wọ́ gọ́fún rẹ̀ mọ̀ pé ìròyìn mi torí ẹ̀ ló ṣe ń sọ ní ìpò ọ̀fẹ́ fòkò pẹ̀lú méjì ṣùgbọ́n máa ń sọ fún gbogbo pé ìwọ àṣà ọkọ̀ pẹ́yẹ ọwọ́ ọlọ́run ló fún ẹ ṣe adédèjì adébímpé ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ń bàdàn ìwọ àfòkò pẹ́yẹ ọwọ́ ọlọ́run ló fún ẹ ṣe olúwa ń bẹ ènìyàn gbàgbé àfòkò pẹ́yẹ ọwọ́ ọlọ́run ló fún ẹ ṣe tí àwọn yẹn bá lọ dá òkú padà
1: ó léwu
0: kókó onúwe ìròyìn tẹ̀síwájú jẹ́jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò rẹpẹtẹ máa gbà lọ nígbà tí àwọn agbẹjọ́rò rẹpẹtẹ tí wọ́n gba ilé ẹjọ́ kan lọ lánàá òde ilé ẹjọ́ ga ìjọba àpapọ̀ tó wà ló Abuja ni o ǹjẹ́ kí ni ọ̀rọ̀ wọn dábùú gbàgbọ́ nílé ẹjọ́ ńṣe ni wọ́n mà ní kí adájọ́ ilé ẹjọ́ kan sọ dímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n gbọ́dọ̀ pèsè ètò ààbò tó gbópọn fún òdíje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Alàgbà Peter Obi ṣáájú ètò ìdìbò àpapọ̀ tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní àwọn àjọ ajàfún ẹ̀tọ́ ọmọ yẹn sọ dímọ̀ pé bí ẹ̀tọ́ kódà àwọn ọkọ̀ nọ́mbà ẹjọ́ náà tí wọ́n pè wọ́n ní àwọn fẹ́ kí ààbò tó kọ́kọ́ wà lórí arákùnrin kínìdí rẹ̀ wọ́n ní ìtàpò tó ọ̀sẹ̀ ẹnìkan ti ń jẹyọ láàrin iléeṣẹ́ ààrẹ pẹ̀lú Peter Obi ẹ̀rú sì wà ń bà ọ́ lórí ẹ̀ ọlọ́run má jẹ́ àrídásí kọ́lọ́ má jẹ́ ara ẹ̀dá torí de àwọn fẹ́ kí ààbò tó kọ́kọ́ wà lórí alàgbà Peter Obi o àwọn tó ọkọ̀ ìwé àpilẹ̀kọ́ nù láti rí alàgbà òkèrè kingdom nnáàdì

0: evangelist ajavi ayomide agege e ka ro sa awo ijoba lo wa gbogbo oko to ba ti de alopa ti ijoba wo lo sugbon ki won ma se fi oselu si o nitori gbogbo nkan oselu won le lo gbe moto ni moto ni waju ile won ki won ma se be o
1: oba de mi ajasa lati de o se tonu wo ka fata ku se le se bond defense e ja ko sa si ijoba ipinle iko lori taswo ti won sa gbe kale sugbon ni ka won le da si o eyin babo nle yi onile cbn na ni se tawo tawo lati se ori awon loku moto to ba wa ni agbo ni agbegbe yin o e fi to won le ti
0: alaji abaso leda ko bi sala lati odu erun igando eni ti moto re ba ta ku to han pe to ohun o le kafa re mo kota bi o ba sise mo ko luta ni gbanjo eyin ki awon ijoba ma wo oko loko tori pe nkan won lati ko ta wa yi lati fi ibere olorun ka fi se gbo nkan ti a ba se god save nigeria alaji abaso leda ko bi sala lati odu erun igando
1: muhammad mashur imam kaula ti wa yaba owo ta ba fi re ko toro kun ni je ka sonu ibi ti se ati osi bawa denu rede wa nigeria yen lo fa to je pe awon aloku moto supo ni awon popo na e je da ko ewo se fun won ko ni kan na si lo pe nkan ti e na ko ti moto re o ba sise o
0: e ka ru ko mi olaye to baba oloye lorile olorun a je ko da fun yin gbogbo awon moto ki ijoba ma busha won danu won ni di won mo niyan pelu go pelu gbogbo iwe abaje to wa ni ta god bless our lord nigeria
1: awon aloku moto gan le sakoba ni adugo to pon ba wo si le be to ayika wa je se dadan ni we fi lo moto ni ti o ba sise eyin task force eni se lati se ati awon abodi yo ni le to ba wa ni adugo mo gbe ayika muslims ba o de gbo na lo tari le wa
0: osupa nabi igene lati lasa maja ko ye ko ri be ewu buruku lo wa ninu ki oko ti won ti pati ti o ise mo ma wa nita o ye ki ijoba wa aye kan ti won ma lo ti won ma lo won abi ti won ma lo wo awon oko yi ti won ma lo wo awon oko yi si nitori ewu buruku ni o dabo
1: oruko tan ni won ba shola to us omo ilu pataki ni alago meji alias st ibole lo e je ka won ijoba da won special task force ki won ma wo won kuro ni oju opopo na ati o lewu fun abo ni adugo ati ni ilu nitori awon janduku god save nigeria
0: ari le ma ko atun lo se le mo se ki won ma fi notice si ori moto fun ose meji ki eni to ni wa gbe ti won ba wa gbe leyan ose meji ki ijoba se ise won god bless nigeria ari ma ko atun lo se le mo se gbigba lo eko ajumo se ni
1: e da senior citizen julius opa balawa lati ketu e ja fi bere olorun ba se kini o po ni opopona ati ni ojo ona kaaki o si lewu lopolopo eyin ta so se gbe kale esese yin bi ise o
0: ibrahim olabamejo taro durile agege kweto mr tunjo laleko pelu adeleji marufu agbeyewo to ro yin nipa awon opo alupati ladugo kokan iwa buru yi ti poju ara nkan ta fi so ijoba buhari pelu idi agbon lenu niyan o tori awon ofe iwe ibaje ki ijoba gbegbese to pe lori iru nkan won yi o aloku oko ni kankan o pelu awon illegal structure kaakiri tori eto abo ki olorun ran wa lowo god bless nigeria ire o
1: komo adewale sala won ni assistant commander fun igbo oba ni ipinle eko ipe ku ajo kan gbara je pe gbodo mo se o won yato fun task force tan gbe kale awon lo sise pa po pelu won lati mo pa awon to iku ni oko
0: imam ope lo ye roye dokun lati aja ogun tade iwa ile pupo fun eto abo laarin ilu enikan ti owo ijoba ba te ni bi iwa ki ijoba ma fi owo ofin mu god save ki un god save nigeria
1: alaja gbe ni sola opore eru iya beji lati sasa won le lati yo last week ni sasa eja kan sa si ijoba ipinle eko awon moto yato fun opopona yato fun street awon ona kan mo awon ona mi na to wa to pe won wa nbe eje won mo pale won mo
0: alaja sola ni opo ele orisun bari sasa alopo oko ni oju opopona o lewu tori eto abo ki ijoba eko fun awon to ni iru oko be ni gbedeke ojo tabi ki won so fine ki awa aralu na see something say something god bless ilu bosun
1: ilu ti o so fin esi o si nibe ijoba ipinle ko atan ta so atan sa gbe kale lati ma ko awon aloku moto yi wi pe won tete ma pale won mo awon to ba si ti gbo na won gbe igbese lori e komo oluwa toyin baba lati won aburo bale ilu okeodo
0: ifa ko ri baba maria lati odo erun igando ibi ti e ba ti ri awon aloku oko to je pe o ti nlo bi ose kan ose meji ki ijoba wonu won ti ijoba ba wa wo ona won ti won ba ko ti won o gbo ki ijoba ku ma gbe oko na lo sibi to ba won god save nigeria ifakore le ba won mere lati odo erun igando
1: edina mu kalo dev lati dimu ododo oro na won so laaro ati toni ati ti topa bo woda loju pe yato yo de ba lori awon loku moto opo kaakiri ni ipinle yi won pale won mo
0: kami
1: ko si mi mo kan so mo kan so
0: alawade alawade en pro for oregun o dara ki ijoba ma pale awon aloku moto mo loju opopona olabode en pro lo te lati oregun
1: oba lasude lawa ogoro bi onisasa kingdom doctor toji eku solege eku sagbon se ati gbogbo olotu ododo oro na ni ile o ijoba ipinle ko an ta so tan fuse na se ẹgbẹ̀rẹ̀ sẹ́ni pẹ̀rẹ̀ olórí àwọn àlọ́kù mọ́tò púpọ̀ léwu.
0: Olóyè Jẹ̀lílì Jọ́ọ̀nù Abódòdó JP ọba ilé ìtìlú ìjẹ̀dúró chairman coordinator Lagos State Balance Forum. Ọ̀rọ̀ tẹ́ gbé ò láàárọ̀ yìí ọ̀rọ̀ tó nílò àmójútó ni. Lákọ̀ọ́kọ́ ná ètò ààbò ṣe pàtàkì gbogbo àmójútó dáadáa. Ìkejì ń bẹ̀ ni pé tó bá ti di pé ọkọ̀ bá ń jẹ́ àlòpàtì yàtọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọkọ̀ lọ̀rọ̀ sí máa kó àwọn nǹkan ìjà olóró burúkú sínú rẹ̀ láì mọ̀. Púpọ̀ nínú àwọn ọmọ gan tó jẹ́ pé wọ́n bá ń ṣeré tí wọ́n ń ṣeré nídìí ọkọ̀ ló jẹ́ pé wọ́n lè farapa. A ti gbọ́ nípa àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣílẹ̀kùn ọkọ̀ wọ́n kó sínú ẹ̀ wọ́n sì tilẹ̀kùn mọ́ra wọn olómú wọn pa. Torí ìdí èyí gbogbo ọkọ̀ àlòkù tí wọn ò lò mọ́ tí wọ́n rí pé ò ń ṣiṣẹ́ mọ́ kí àwọn tí wọ́n ní máa lọ tà á níbi tí wọ́n ti ń wo irin tí wọ́n máa ń tún irin lọ ní owóde onírin. Èyí wọn á ṣe wá láǹfààní ju pé kí ìjọba wọ lójú ẹsẹ̀ lọ. Àmọ́ tó bá dàbí ẹni pé bóyá àwọn èèyàn bá pọ̀ tí wọn ọkọ̀ tí ọ̀gbọ́n tí wọn ọ̀gbọ́ kí ìjọba kúkú wọ ọkọ̀ náà kúrò lọ síbi tó bá wọn. God save Nigeria. Olóyè Jẹ̀lílì Jọ́ọ̀nù Abódòdó JP ọba ilé ìtìlú Ìjẹ̀dúró chairman coordinator Lagos State Balance Forum.
1: Baálé Kẹ́hìndé Kalejaye Adébùsọ̀lá Òtúmọ́ra òde oníyàn ìpè pàjọ́ kan náà ìṣẹ̀lẹ̀ tẹ́ pa kíyèsí sí o. Àwọn ọlọ́pàá níṣẹ́ takuntakun láti ṣe àwọn bàbá onílé yìí onílé náà níṣẹ́ láti ṣe àtàwọn CDA bẹ́ẹ̀ bá rí nǹkan ẹ̀jẹ̀ káwọn agbófinró wọ̀. Dr Joseph Oladipo Ọmọdélówó Ọmọláfẹ́ wọ́n ní ààrẹ Yèyí Mayédèrọ ti ìlú Ìgàdo wọ́n níyàtọ̀ fún òpópónà gbogbo ibi tó jẹ́ kí ọba jẹ́ kọ̀ọ̀kọ́ ọdún tó jẹ́ pé àwọn mọ́tò ìbá wà ẹ̀jẹ̀ káwọn agbófinró gbalẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ọmọọba Ìkọ̀tún Ìgbàdàn bíi Alájà Àbùsà mọ́tò Akíyẹmí Ìyálọ́jà ti ìlú Ìkọ̀tún wọ́n ní ìpèkọ àjọ kan náà náà tún sọ lórí àwọn mọ́tò tẹ́ kó ti bàjẹ́
0: káàkiri. Alhaji Fataya ní fún Ṣolówó Ṣèwà láti ìtìrẹ́ ó dára kí ìjọba máa wọ ọkọ̀ tí ó bá ti di àlòpàtì ní àwọn ojú òpópónà ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àwọn ọkọ̀ tí àwọn èèyàn bá gbé sí ojú ọ̀nà ni àwọn tí wọ́n fiṣẹ́ rán máa ń gbé kì í ṣe ọkọ̀ tí ó ti kú o. Tí wọ́n bá fẹ́ tani lójì kí ìjọba bá wa ṣe ìwádìí lórí àwọn tó yẹ pé ọ jẹ́ ọkọ̀ tí wọ́n gbé ǹjẹ́ ọkọ̀ tó ń ṣiṣẹ́ ni àbí ọkọ̀ tí ò ṣiṣẹ́ torí àwọn kan máa ń lò láti jẹ́ pé wọ́n fẹ́ fi jẹun sókè kí ọlọ́run kó ṣàánú fún Nàìjíríà. God save Nigeria. Láì Fàtáyà ní fún Ṣolówó Ṣèbà láti ìtìrẹ́.
1: Master Rossi Seko ní wọ́n ní Fáfí Francis Alájẹ̀ Lílì Ìbítù tó ń wá tírélà látàbí ẹgbẹ́ àánú ní Aláṣíà ó tó dọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ sọ yìí ó sì dára lójú pé wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ torí pé ó léwu kí àwọn ọkọ̀ àlòkù máa wà ní agbègbè kọ́ mọ́jẹ́ fún àwọn kékeré lọ sàpamọ́ sínú ẹ̀.
0: Alájì Ọ̀túnba Adéwálé Sábánà Balógun láti ìtìrẹ́ ohun tí ẹgbẹ́ yẹ̀wò láàárọ̀ yìí ó dára púpọ̀. Ṣé bí àwọn olóṣèlú wa náà máa ń lọ sí àwọn ìlú òyìnbó wọ́n mọ̀ bí àwọn ìjọba ìlú òyìnbó àti àwọn òṣìṣẹ́ ìjọba ìlú òyìnbó bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n Nàìjíríà ta wà yìí púpọ̀ nínú àwọn tó bá jẹ́ pé wọ́n bá gbé iṣẹ́ rán àpò ara wọn ni wọ́n máa ń dùn. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ọkọ̀ tí ẹ pè ní àlòpàtì yẹn kì í ṣe ọkọ̀ tí wọ́n ti patì bóyá ọkọ̀ kan dúró àbí ọlọ́kọ̀ kan gbé ọkọ̀ rẹ̀ sí ojú òpópónà kóun wọlé kóun jáde ni àwọn tí wọ́n gbé iṣẹ́ rán akàn débẹ̀ wọ́n á wọ ọkọ̀ lọ. Ó kù díẹ̀ káàtó gbogbo tá a bá ṣe pátákà máa fi ìbẹ̀rù ọlọ́run ṣe o. Alhaji Ọ̀túnba Adéwálé Sábánà Balógun Àwàlà láti ìtìlẹ̀.
1: Ìtẹ́ RCP lọ láògbó ìfò láti ẹgbẹ́ dá ìdìbò ẹ mọ̀ kú ṣẹ́ nílé iṣẹ́ Bond FM o. Ewu bẹluku ló ń gẹ ló ń gẹgan pàápọ̀ èwù ni lórí àwọn ọkọ̀ àlòpàtì táwọn èèyàn gbé sí òpópónà àwọn ọlọ́pàá wọn mọ̀ gbé gbèsè lórí ẹ̀.
0: Alhaji Ìsọ́lì Babájídé Àdá Alẹ́ Lúlá Òkè Odò òun tẹ́ gbéyàwó láàárọ̀ nǹkan tó dára ni kò dára kí àwọn àlòkù ọkọ̀ máa wà níwájú ìta o ó sì léwu fún ètò ààbò gidigidi torí ìdí èyí mo rọ àwọn tí wọ́n bá ní àlòkù ọkọ̀ kí wọ́n tètè lọ tún ṣe tí wọ́n bá sì di tún ṣe kí wọ́n lọ tà á. Wọ́n sàn ju pé kí ìjọba wa wọ ọ̀lọ́ torí pé tí wọ́n bá tà á ó ṣe ò ṣe wọn á rí tọ́rọ́kọ́ wà sí àpò ara wọn. God save Nigeria. Alhaji Sọ́lé Babájídé Àdá Alẹ́ Lúlá Òkè Odò Àjọ náà máa kí n lábẹ́.
1: Alhaji Mustapha Dodo Adams láti sùúrù lérè iṣẹ́ ńlá làwọn agbófinró ń ṣe ní ìpínlẹ̀ Èkó lórí ọkọ̀ àlòpù yìí ó léwu yàtọ̀ fún agbègbè nìkan àwọn kọ̀rọ̀ṣí wọ́n tó lè lọ sápamọ́ sínú rẹ̀ ẹ tètè máa tó rẹ̀ kúrò ní agbègbè.
0: Baálé Alákùkọ Ṣókẹ́yẹ ṣe rí ohun tí ẹgbéyàwó láàárọ̀ yìí nǹkan tó dára tó sì dùn ni ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà lọ́jẹ́ pé àwọn ọkọ̀ tí wọ́n bá gbé sí ojú òpópónà àbí tí wọ́n patì kì í wo ẹni tí ó ní ọkọ̀ àlòpàtì náà pé kí ọkọ̀ rẹ̀ bàjẹ́ kọ́ mọ́ ẹni tó ṣe ṣùgbọ́n àìrí owó tó ọkọ̀ ṣe ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ọkọ̀ sílẹ̀ tó dàbí ẹni pé í máa di àlòpàtì kí ìjọba ró ara lágbára sí dáadáa kí owó tó ná tí owó bá ti tó ná dájúdájú gbogbo ọkọ̀ tó jẹ́ àlòpàtì náà ni á láǹfààní àti tó ti ṣe tó ti jẹ́ pé yóò tún máa rìn ní ojú òpópónà o. God save Nigeria. Baálé Alákùkọ High Chief Ṣókẹ́yẹ.
1: Alàgbà tó lọ́bà láti ìlú Mosin lórí àwọn ọkọ̀ àlòpàtì tó yẹ pé ó wà ní àwọn òpópónà káàkiri kò sẹ́ńtì mọ́dà lówó àwọn ìyára mọ́tò gan ó ti wọ́n gbógbó won ti e to fun ni ojo die ko tori pe won mo pa le re mo o
0: won de fe me ko ojumo yo ma ju se fun oruko ni pastor toya labi jp lati epa koka ati esi nla ni o awon aloku oko yi nkan ti won si se ise buruku ni ki ijoba gba wa lowo won o God bless Bond FM ilu doro at Nigeria oni baje ire o
1: oloye so lawo aji ladoto ti ilu badagri ki pe ku ajo ke gba gbodo mo gbe ba won gbogbo si sise lori won ba kan awon babo ni eyo ni se takuta atan cda lori awon aloko oko to ko wa ni opopo na ka ti o gbewu
0: e se o suje olale kan lo ko mi lo di o se o
1: ati emi addition na lo lootu mo bi oli gidan lo ko temi je o e se pupo te
2: 92.9 FM

Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it not be Panadol, enough it be like a Panadol. Make you always read the label before man use arm. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician. Nigeria ti darapọ̀ mọ́ ayé digital. Ìwọ náà má gbẹ̀yìn láti darapọ̀ mọ́ àwọn tó ń jẹ ìgbádùn ayé digital pẹ̀lú Free TV tó fún ẹ láǹfààní. Àǹfààní láti máa wo àwọn ìkànnì móhùnmáwòrán tó tó ọgọ́rùn-ún níye tó kún fún eré ìdárayá, eré ìtàgé àti ìròyìn láìsanwó kankan. O lè lo èyíkéyìí decoder rẹ kí o sì gbé sí ìkànnì NigComsat tàbí kí o wo lórí ìkànnì app Free TV tí o lè fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ National Broadcasting Commission NBC. Ma duro, ki duro wa fi wuna re. Je bagwa ye digital fe, lo ni.

mama tó ń gbọ́ mi láàárọ̀ yìí ọjọ́ ìṣẹ́gun tíuzdee tó kẹ́yìn oṣù yìí láwàyé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ẹgbà ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n gbogbo obìnrin tó ń gbọ́ mi láàárọ̀ yìí mo mà ní àdúrà kan fún ẹ lónìí dákun tó o bá jẹ́ obìnrin tó ń gbọ́ mi ìwọ ṣàkànṣe àmì pẹ̀lú ìgbàgbọ́ pé ọlọ́run ń bẹ lórí agbára àti ìtẹ̀rẹ̀ gbogbo aládùúrà fún gbogbo obìnrin tó ń gbọ́ mi ó yá gba agbára ìṣerere láàárọ̀ yìí lórúkọ jésù mo ní agbára tí ó jẹ́ kó o ṣerere agbára tí ò ní jẹ́ kó o gbójúlé owó ọkọ kó o tó jẹun agbára táwọn ẹbí ọkọ rẹ ò ní fi ẹsẹ̀ lẹ́yà mọ́ agbára tí ìyá ọkọ rẹ ò ní máa pè ọ́ lórúkọ arúgún apa orí agbára tó ń sọ ní déyìn ọkọ kó o tó jẹun agbára táwọn ẹbí ọkọ rẹ ò ní fi ẹsẹ̀ lẹ́yà mọ́ agbára tí ìyá ọkọ rẹ ò ní máa pè ọ́ lórúkọ arúgún apa orí agbára tó ń sọ ní déyìn pàtàkì bí agbára tó ń jẹ́ ká rówó yọ lásìkò tó yẹ ká náwó agbára tí ó gba ẹkún lójú rẹ agbára òṣè lẹ́nu rẹ agbára tí ó gba ìbànújẹ́ kúrò lókun àyè agbára tí ó ní jẹ́ kó o ṣubú lórí ọmọ mọ́ ó ní agbára tí jẹ́ kó o rí aṣọ gidi wọ̀ láàrin àwọn akẹgbẹ́ agbára tí ó wà lẹ̀ tó fi kọ́lé agbára tí ó sún ẹ́dẹ̀ èèyàn tí ó máa gun ọkọ̀ ọkọ̀ ti ẹni tó fowó rẹ̀ rà ó ní agbára tí wọn náà fi máa fi fún àwọn èèyàn mo gbà á ládùúrà fún wọn obìnrin tó ń gbọ́ mi tó ń ṣàrí láàárọ̀ dòní mo gba agbára yẹn láti ọ̀run wá lórúkọ jésù láti òní lọ ó ti dé ó yá ṣẹ́gun abínú ẹni o ṣàmí ó yá mo gbà obìnrin tó ń gbọ́ mi tó ń ṣàmí láti òní lọ ó máa ṣẹ́gun abínú ẹni ọ̀tá ilé ọ̀tá òde wàá máa ṣẹ́gun wọn ni ọ̀tún morúkọ rẹ kálé baba aláwo tí morúkọ rẹ kálé àfa wòlíì kà wòlíì èké ó yá láti òní lọ fún ọbọ ara wọn ṣe ra wọn wàá ṣọta wàá rẹyìn òdì ní lónìí ọjọ ìṣẹgun tí ó gbà á ládùúrà ogun tó ń ja ọmọ rẹ tó ń pa ọ lẹkún ó yá ṣẹgun lórúkọ jésù mo máa kí gbogbo ẹyin obìnrin jẹ ń gbọ mi o ẹ káàbọ̀ sórí ètò yín bọ́nà ọ̀tí rí apá kejì iléeṣẹ́ bond 92.9 ni ọmọ yín náà sì ni o adéolúwa adébọlá ní okùn island ẹ mọ̀ káàbọ̀ sórí ètò lónìí ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe o lónìí a máa ń lọ káàkiri ni ìpínlẹ̀ ogun àmọ́ ń débẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àmọ́ ń débẹ̀ ìpínlẹ̀ ọ̀sun ọ̀dọ́ wa ni lónìí èkìtì ondo kwara àmọ́ bí ń ṣe lé ní gbogbo tó bá ń ṣẹlẹ̀ lójú pópó fún ètò bá a ti ń jáde kó tó di pé mo gbàgbé àtúnṣe máa bẹ̀ ní kálà lónìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ má ṣì ń gbọ́ wò àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mínísítà fúnṣẹ́ òde ṣe taari ẹ̀ síta lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n ilé-iṣẹ́ kan tún kọ sí bíi di àbí

0: ọgbẹ ẹyin ọgbẹ ṣàpọnlẹ ìwọ jù ní adọgbẹ ṣe báyìí o bí a jẹ kí iṣẹ mi bó tó àti bó ti yẹ pé lónìí ó lè jẹ aago mẹwàá lónìí ó lè jẹ aago mẹrin ìrọlẹ lónìí ó sì lè má tó bẹẹ ni wọn máa bẹrẹ àtúnṣe ní ojúnà márosẹ lagos express road apá àti kárà tó ń dára lálẹ tó ń dọkọnù àmọ béèrè mi rèé kí ni nǹkan tó kúrò lórí ìtàn yẹn gangan tó fi jẹ kíbẹ yẹn lanu ṣé eré yẹn fẹsí látàrí òòrùn ni àbí wọn ò ṣe bẹ dáadáa tẹlẹ rọba ni wọn fi síbẹ rọba yọ ni ṣé ní bẹńbẹ sáwọn tó ń salẹ scavenge salẹ sáwọn wọn yọ ni salẹ tí wọn ní wọn rí lórí afárá máa lé ní kí ló bẹ yọ lórí afárá máa 12 sí afárá máa 12 ní padà dàbí afárá tí ó máa dọkọ ńlánù tí ó máa da ọkọ kékeré tí ó máa gba ọwọ ọkọ lò èkó ẹ fúra pẹ láwọn tó ń salẹ yo pápá wa òfúra pánsá wa jánú àjà wa òfúra wa àjà afẹjù wọn fìfà yo onílé wa òfúra ọlọ́màjọlé òkó wa o àwọn boko haram èkó lẹ́rìn yín o àwọn tó ń salẹ káàkiri wọn àfojúre wu àwọ wọn àfojúre wu àwọ àlejò bẹ́ẹ̀ wọn àfojúre wu àwọ tá ń lu ọ̀nà ó dà o èmi ń sọ tèmi o èkó gbọ́dọ̀ ṣe máa ṣiṣẹ́ mi ò lè kó pé gbọ́dọ̀ kó má roko èmi ò pé gbọ́dọ̀ má rodo èmi ò sì gbàdúrà kéèyàn gbàjẹ́ lẹ́nu mi débi tí ń gbàdúrà kí ni ó gbàjẹ́ lẹ́nu èèyàn èmi kàn ń sọ ni wípé ẹ dákun torí ọlọ́run ikú òwò lọ́rùn ẹ̀fọ́ ẹlẹ́fọ́ ọláwọ́ àgbọ̀dọ̀ nira wa lára àwọn tí wọ́n sàn yìí aago kan ooru wọ́n rìn kiri kò sẹ́ni fẹ́ jẹ̀ wọ́n lọ́wọ́ wò kò ní ẹ̀dá ọlọ́wọ́ kọ́ wọ́n mú iná òpópónà iná street light láti ṣubú ìyẹn máa tọ́nà sólà tẹ̀lé wọn wọ́n máa gbé lọ kò ní sẹ́ni máa ṣe orí afárá kí ni ẹni tó ń salẹ̀ ń wá lórí afárá tí orí afárá jẹ́ bí wọ́n ti ń sáké omi àbúrò afárá jẹ́ bí wọ́n ti ń sarin kò ẹ̀ fura o èkó ẹ̀ fura àwọn ọmọ gànfẹ́ àtàwọn tó ń salẹ̀ yìí àwọn boko boko kíkí nọ́pà àti wọn ajínigbé tiwa lẹ́kọ̀ọ́ o èmi dé lọ́la jùlọ gómìnà ìpínlẹ̀ èkó èmi ò pé kẹ́ ẹ lé wọn lẹ́kọ̀ọ́ ẹ èkó bo wa ni ẹyin àmọ́ tèmi kàn sọ rèé pé wọ́n máa sọ wọn dorí olórí àtàn kí ni yóò lè nígbà wọn bẹ̀rẹ̀ kí ni lọ́dún sẹ́yìn orí àtàn ni wọ́n ti ń ṣalẹ̀ orí àtàn wọn ti tà á àpò kọ́gbá ẹ wo ìkan ti bẹ́ẹ̀ kọlù mí níbi ọwọ́ aago mẹ́rin àbọ̀ lẹ́nì mò ń dúró dọkùn níṣẹ́ ló ń wò fòfòfò mu ẹ díẹ̀ ló kókó bá kò yẹ yí mi lára ó ní sọ́ọ́rì ọ̀gá kí mo abẹ́ ṣe tí màá bàjá ni èmi ò pèsè tí wọ́n ṣe òde mo mọ owó tó wà lórí ẹ̀ mi ò pèsè alálùbárí kàkọ́ èmi kàn pé àwọn tó fi ń jalè nínú wọn ká má bàa fààyè gbà wọn ẹgbẹ́ kí wọ́n ti ń yọ ọ̀nà tó wà lára ògiri ilé àwọn iná fancy light tẹ́sí kinní kan fẹ́ǹsì kẹ́jú láì wọ́n fàwọn èèyàn dànù wọ́n ti kọ́ side mirror ọkọ̀ ojú gbogbo ani ó ṣe ẹ káàbọ̀ sórí ètò jẹ́ mo sọ ọkọ́lá lagos ìbàdàn express kí ló fà á tí bẹ̀rẹ̀ fi lanu kí ló wà kúrò mbẹ tó fi di tó ń da ọkọ̀ nù ẹ̀yin wo jàmbá tó ṣẹlẹ̀ kí ló wà kálá ń tó ń dá wà láàlẹ̀ gangan kí ló ń jọ mbẹ ṣé ọ̀nà ẹ̀kọ́ lédè láàrin lédè bẹ́ẹ̀ ni èyí tí wọ́n fẹ́ fi sí lónìí ọjọ́ bẹ̀rẹ̀ wọ́n fi sí ẹ̀wọ̀n ẹ̀ máa gbọ́ ọmọ kéde fún wa wọn ní mínísítà ní wọ́n bẹ̀rẹ̀ sẹ́yìn lónìí ọjọ́ ìṣẹ́gun tíṣe wọn sọ di pé ọjọ́ ìṣẹ́gun tíṣe di ọjọ́ ìṣẹ́gun friday o ọ̀gá mi abẹ́lá peter àti wọ́n sọ bẹ́ẹ̀ fún yẹn ilẹ̀ súnmọ́nà wọn ní lónìí wọn ní iléeṣẹ́ tí ó ṣe iléeṣẹ́ cbc group and construction company ni wọ́n pé yóò ṣe ìbéèrè mi rè ohun tí wọ́n fẹ́ ṣe lé ṣé wọn ò tún ní padà yọ ajimomuya ṣé wọn ò tún ní padà yọ tí wọ́n fẹ́ rí ìwọ́bẹ̀ lónìí ta ló ń yọ sá.
1: Ṣẹ́rí ẹ̀yà àgbàlagbà rí ta bá pa a máa ń tọ́ ni.
0: Ta bá ta à ń tọ́ ni kí wọ́n bá dẹrun.
1: Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí ìjọba máa ti ń ṣe nǹkan wá dẹ̀rọ pé àbíṣe fáwọn aráàlú ni ìjẹ́ká máa wo ti wa. Ọbẹ̀ tó yẹ ọ̀fẹ́ kó jóná yàn ní kí kúrò ní tiẹ̀ ni.
0: Ọ̀rọ̀ ni ẹ̀jọ̀ táwọn àgbà súnmọ́ wọn ní èrò lọ́bẹ̀ ẹgbẹ̀ gírí bó bá lù adí kókó.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ṣe nǹkan tó jẹ́ wípé isi seems to belong to nobody. Òyìnbó ni what belongs to nobody belongs to everybody. What belongs to everybody belongs to nobody. Ẹni ibi tí wọ́n ṣe é sí tẹ́bá nígbà yẹn kò sí sí di ìkọ́ pọ́n tó ń kàn ju àdúgbò yẹn. Bẹ́ẹ̀ ni pé no man's land ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ àwọn kọ̀rọ̀wọ̀ tí kan wà tó jẹ́ wípé kí mọ́tò takú síbẹ̀. Ọtún ọbọ ṣe máa ṣe. Ṣé mo kí mo júwe mo sọ kọ́kọ́ fún yín ní last week àbí week ni tọ̀nájú ẹlẹ́gba. Tọ̀nájú ẹlẹ́gba yẹn.
0: Ojú àbí stadium àbí stadium.
1: Rárá
0: Baras Kádúrú stadium.
1: Bẹ́ẹ̀ni. Díẹ̀ díẹ̀ díẹ̀. Ajá àjọ ni ebi ló máa ń pa kú o.

0: aja aja ebi ni lu nbo ni ebi ni o pa ku teru wa ro pe boya wa emi a o pa ji mu lonje pe gari ya ti lo bo ololuwa bi laike ati ji o lonje ko ni lo kemi o lo mo ebi malu ti lu nbo ebi ni pa ku
1: igba ti ibe yen to ba je lori major road to bi keta e awon eyan gbori bi a o ti le iyan na won tu wa lo gbori service lane iyan na ti baje till now won ti ri yan oju nka pilot bọ́ọ̀lù àwọn bólà bó ṣe ń dùn yìí ló ń dún everybody o bó ṣe ń gbé sádùúgbò tọ́wà tó ṣe báyìí sádùúgbò mi gbọ́dọ̀ wọlé wọn a tún kọ́ láhúsá bá ṣìgá ṣìgá màná ni wọ́n yẹ sọ bẹ́ẹ̀ kọ́ bá ṣìgá tó wọn a wọlé
0: kí n túmọ̀ ṣìgá
1: a máa wọlé dandan ni
0: ní ṣìgá màná
1: bẹ́ẹ̀ ni
0: aláwọ̀ gbà
1: mr pilot ọmọ nǹkan tẹ̀yẹ sọ pé wọ́n yọ yẹn kéré o ṣe gbọ́ pé wọ́n ń gbé generator sínú àpò.
0: Generator ṣáà tí wọ́n borí òrùn tí òrù ni.
1: Ó dá wọ́n yọ AC.
0: AC kẹ̀.
1: Ó ń ṣiṣẹ́. Wọ́n lọ páìpù ẹ̀ lẹ́yìn wọ́n dẹ̀ máa dídì rẹ̀
0: sí. Ọlọ́run o. Ìbẹ̀rẹ̀ ìtò yọ lọ solar panel. Tọ́jú ló tún fẹ́ sọ̀kalẹ̀ ó tún yọ àdá sáwọn èèyàn.
1: Wọ́n jẹ bí o. Ìdálù ní ṣe lú o.
0: Ìdálù ní ṣe lú àdá ibi tí mo lọ gan.
1: Ṣáàrẹ̀
0: tó súnmọ́ gómìnà ìpínlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin gbogbo àwọn tó wà lé ìgbìmọ̀ asòfin àwọn ọ̀gbọ́n rédíò. Abi. Ajimomuya àní lọ́jọ́ Sátidé àwọn ọlọ́kadà kan ṣe wọ́n dẹ̀ ń kérò. Mo ní kálípé task force bá mú ọ̀kadà ilẹ̀ títí láéláé ìyẹn ló dájú ṣẹ́rí àwọn èèyàn kan wà tọ́ọ̀bà kọ́gbọ́n.
1: Ṣùgbọ́n
0: ni akérè kí ẹrọ ọkadà má lè fi àṣílẹ̀ ó dẹ̀ gbèrò lọ ń gbèrò bọ̀ ń wọ lọ́kàkiri ó pọ̀ lọ́pẹ́tẹ́ gbígbà tó ẹ̀bàmẹ́tàrí ṣẹ́bàmẹ́tàrí dáfún kérò ẹ̀ tí kérò.
1: wọn á nọ ẹrẹ wọn á tún gba wọn wè lórí ẹsẹ ẹgbọfẹ ìgbẹ ti pẹlẹpẹtẹ gan.
0: bàbá ọlọ́run á kọ àmọ́ ṣe.
1: kí state kan ṣe regulation lórí àwọn kìíní yẹn environmental law ni kò lé.
0: environmental ni
1: kódà
0: ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run á sàánú wa. Mo ma tún gbọ́ mi láàárọ̀ yìí o. Mi ì lè sọ o. Òótọ́ ni o. Àbó òótọ́ dẹ̀ kọ́. Àmọ́ ngbà tí mo gbé nọ́mbà gbogbo yín sí mi aláǹfààní àti pè mí pàápàá jù àwọn táwà lójú ọ̀nà. Alukoro àjọ Lasma Alhaji Adébáyọ̀ Taofeek. Ìjàmbá ọkọ̀ tó wà ní Akatode Toyota 5-star Toyota. Bó o ní sáwọn adé ọ̀ṣun ti ṣiṣẹ́ ń bẹ̀. Ló ga àgbà fún àjọ Lasma. Ọ̀gá wa Ọlálékan Bákàrí. Gbọ́n mi. Honorable Aṣínà Olúwaṣe Ìgbéǹdó ni mo bóyá wọ́n ń gbọ́ mi pápá la mọ̀ ọ́ sí bo ní búrẹ́dì pápá ní Ayọ̀bọ́ pápá bá ní traffic light tó wà nídìí ò sí ń bẹ̀ mọ́ ṣé ẹ̀ mọ́nà traffic light ńlá tó wà ń PWD tó máa ń dáwọ́ àwọn ọkọ̀ dúró wọ́n mà ní ò sí ń bẹ̀ mọ́ ministry of transportation tí ní ọ̀tá bẹ́ẹ̀ mi tí ní òyìnbó ti sálẹ̀ gbà mí ministry of transportation ìlọ́gọ̀ commissioner of transportation ẹjọ́ ṣé àwọn amojú ẹ̀rọ inú wọn lọ yọ náà ẹ̀ pátá ṣé kò ní sínú tó ń darí ọkọ̀ pwd mọ́ ni aláwọ̀ ìwọ̀n tó ti ṣàmọ́ ẹrú mọ́lẹ̀ àbí na condemn traffic light na condemn street light na condemn traffic light na condemn bó bá yá àwọn máa wọlé wá gbé àwọn ìyàwó wa pé condemn ni wọ́n mi ò ní sọ ojú ẹ̀ lọ. ọ ẹ jẹ́ kí n ṣí ojú aago ẹ̀yin èèyàn wá tẹ̀wà lójú pópó ń bo lẹ́wà bó ìlànà wá ṣe rọ ìṣẹ́gun tí zero eight one eight one five zero nine two nine zero alaba jẹ́rà sẹ́jà mo rí pé tí mi ò jọ àgbè mi ọlọ́run jẹ́ wọlé alaba jẹ́rà sẹ́jà ọlọ́run jẹ́ wọlé o. ẹ̀lò o. ẹ̀lò o. golden boy ọ̀gbìn ẹ̀lò o. ẹ̀wọ́ dọ̀sà bàbá yóò golden bàbá ẹ̀gbọ́n mi wọ́n lọ fix ẹ̀.
2: àbí mọ́tò tírélà kan lórí ti.
0: lórí ti náà yẹ tpwd. Kèsì báyìí ṣé pẹ́pọ́ ti jígbé lọ.
2: Àwọn làǹfà wà ní ìdílé mi àwọn làǹfà ń bẹ̀.
0: Ìjọ ló ṣẹlẹ̀ sà ẹ̀gbọ́n mi gómìn. Ìjọ ló ṣẹlẹ̀ sà. Àhẹ́ torí ọjọ́ Friday inú ìdá èmi dúró tí mo dúró ń traffic light ń bẹ̀. Ẹ ṣe sà ẹ ṣe golden golden golden boy ọ̀ṣọ́ gbẹ ẹ jẹ́ ẹ̀gbọ́n mi. Yẹ́sà ẹ ká lọ́sà o.
3: Mohammed bí a ti stop àwọn tó máa ń ṣàlẹ́yìn àwọn àbókí honestly ó pọ̀ jù.
0: Ẹ sà wí àwọn ní kẹ sọ ọ̀nà àbáyọ ní kẹ ó pọ̀ jù kọ́ ní kẹ sọ ọ̀nà àbáyọ sà.
3: Àwọn ìjọba wa kan ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣàwárẹ̀ ìlú náà á nípa láti kó.

0: ìjọba idea dem wa yi nko mo fe gbo ijọba ni ko se ara ilu ni eto gbogbo je so yi mo fe nkan to wa definite something straightforward nbo le wa loju popo hello e pa radio yen ma je ku du pada mo fọlọn be yin hello bia
1: yes sir
0: ati
1: awolowo de se din bi o si
0: dada awolowo bo lo keja
1: awolowo iko yi
0: de o sodi ke to mi la mi legba so mi la mi fan to lo pada
1: lati antony bi le sora mi je de
0: antony antony oke
1: mo to ba ni pale antony oke
0: Ẹ ṣe sá, ẹ ṣeun. Alábàjẹ́ Amzeja, mo sì ń retí yín o, ẹ dákun tó lọ lọ́hùn. Ẹyin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ má fi ohun ránṣẹ́ torí mi ò tí ì gbọ́ tẹ́lẹ̀ àti sórí afẹ́fẹ́ nira. Àmọ́ tẹ bá tẹ mẹ́sẹ̀gì máa kà. Ẹyin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Alábàjẹ́ Amzeja, sá.
2: Ẹ fojúmọ́ Mr. Parrot.
0: Mo kì í sá, Mr. Pilot, Mr. Pilot, Pilot, Pilot.
2: Mr.
3: Baba mi.
0: Yes, sir. Yes, ma'am.
3: Ọkọ ọrọ̀ ajé okùnṣẹ́ o.

0: Mrs. Cole, call you.
1: Hello, ma'am.
0: Hello,
1: ma'am. I'm a
2: Alaji, ẹ ká lọ́sà.

0: olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀gá kò dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí wọ́n máa fòǹtẹ̀lù nìkan ni kẹ́ ẹ jẹ́ kán máa kó dọ̀tí yín. Kẹ́ ẹ sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lowó ìtọrọ̀ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pe Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
1: Ẹ̀ẹ́ mi bá ní lọ́bà ní ọmọ ìtí sùn títí ń bí ìwọ̀n mọ tí wọ́n ṣe sí i. Bọ́ọ̀lù ọmọ ọ̀sẹ̀ ni mo bìkọ́ sì mọ yàgbẹ́ gbòòrò. Nígbà ò jẹ́ pé bẹ́ẹ̀ bá ti pọnmi tán ọwọ́ lẹ fi gba lórí sọ̀tún sósì bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ omi kì í pààyàn. Oasis household water purification tablet ló kápá àwọn kòkòrò àìlèfojú ní inú omi láti dènà ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Àrùn onígbá méjì, rọmọlápá rọmọlẹ́sẹ̀ àti ìgbẹ́ gbuuru. Tablet Oasis kan máa ṣe àfọ̀mọ́ omi 20 litre tónítóní fún nínú láàrin 30 ìṣẹ́jú. Oasis ní ọ̀kan gbòógì tablet lágbàáyé èyí tàjọ tó ń rí sí ìpèníye oúnjẹ àtògùn nílẹ̀ Nàìjíríà ló dàkí fún ìtẹ̀lù fún ìtọ́jú omi. O lè rí tablet Oasis rà nípa bíbèrè fún lórí ìkànnì ayélujára yìí www.onehygiene.ng. bákan náà mo lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà yìí lórí WhatsApp 09025939981. Oasis ọ̀nà tó rọrùn jù láti sọ omi di mímọ́ gbàrà. Fẹ́lá ní fẹ́ play.
2: Ló tì pàṣẹ náà fẹ́.
1: Ipò ọ̀bìnrin kan play jọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń bá sọ̀rọ̀ ìjó.
2: Dèrò ntẹ lẹ́nu ẹ, èmi ti fọ Kánú, ìjà lẹ́yìn, ẹ dá yànmọ́.
4: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mú?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀ Kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
4: Bàbá ìgbà tó ń bẹ́ gbogbo

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859 lẹ́ẹ̀kan sí 0806821-6859 dòrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ tó mú dọ́dọ̀ bàbá àgbà kan náà lè sọ̀pánù.
1: Great news, great joy, great shopping experience. A brand new shopping destination is opening its doors to you and your family. The people of Ibejulekki, Aja, and its environs. Welcome to the latest edition of our Transfaja Superstars, where quality meets affordability and every shopping trip becomes a celebration. Our Transfaja store, your one-stop destination for groceries, trendy clothing, quality electronic, household essentials, kitchenwares, house accessories, your everyday necessities, and more. Much more. Amazing gifts await lucky shoppers. You stand a chance to win exciting freebies, including 5,000 Naira. Yes, 5,000 Naira. Beautiful umbrellas, quality transistor radios, and many more surprise gifts. Don't miss the grand opening on 1st August 2026. Visit us today at Ajapi's Garden Estate Gate, Shangotedo. For inquiries, call 070-002-11-211. Treat Smarter Superstars. Shop more, save more, and smile more.
2: Wọ́n kọ́ oníwẹ̀rẹ̀ ń tẹ̀síwájú ilé-iṣẹ́ wa Bonde FM 92.9 ìkẹjà dúpẹ́ pé ń tẹ́tí sí wa o. Wọ́n fi sọ bí mọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó báyìí o láàárọ̀ òní. Mi Lagos State Ministry of Transportation sọ fún gbogbo ẹ̀yin olùgbé pàápàá ìyìn tẹ̀ ń gbé ní òkè ọ̀nà Mòwe ọ̀nà Kára pé ìjọba àpapọ̀ ilé wa ilé-iṣẹ́ òde wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ojú ọ̀nà expansion joint ní Kára Bridge o. Wọ́n ní tó wà ní ojúnà pápákọ̀ ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday o. Gẹ́gẹ́ bí olùdarí àgbà ilé-iṣẹ́ ètò ìròyìn ilé-iṣẹ́ Lagos Ministry of Transportation ṣe ń sọ ní mọ̀ abilékọ Bọ́láńlé Ògúnlọlá tí wọ́n tẹ̀jáde nínú àtẹ̀jáde kan. Wọ́n ní iṣẹ́ àkànṣe yìí òun máa bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé tòní ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí fún ọ̀sẹ̀ méjì gbáko ni o. Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó ẹni tó bá gbọ́ ó sọ fẹ́ ẹni tí ò gbọ́ o. Wọ́n ní ẹni tó bá ń lo ojú náà yìí wọ́n lo gbogbo ọkọ̀ gbogbo àwọn awakọ̀ èrò pátápátá tí wọ́n ń lo ọ̀nà yìí. Wọ́n ní ó ṣeé ṣe o kí àwọn ìṣẹ́lùgbà kan ṣiyẹ ṣẹlẹ̀ ní agbègbè yìí o. Ẹ má ní ìjọba tún dé o. Wọ́n ní èyí làwọn fi ń kéde eléyìí o. Ní gbogbo agbègbè Kára fún ọ̀sẹ̀ méjì gbáko ni o. Wọ́n rọ gbogbo àwọn awakọ̀ pé kán ní sùúrù ni wọ́n bá ń wakọ̀ ní agbègbè náà lásìkò náà tí iṣẹ́ àkànṣe náà bá ń lọ lórí afárá ọ̀hún. Wọ́n tẹ̀lé àṣẹ ìlànà ojú pópó wọ́n sì fọ́ sọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ àrìnyè àwọn lásìmọ̀ àtàwọn ẹ̀ṣọ́ tó kù ní ojú òpópónà náà kí iṣẹ́ náà lè kẹsẹ̀ járe. Ògúnlọlá wa ń sọ pé àwọn fọ́ sóyà pé iṣẹ́ àtúnṣe náà yóò mú ọ̀nà àbáyọ rere bá ọ̀nà yìí èyí tí ó ṣeé ṣe fún ọ̀nà onílà sí mẹ́rin èyí tí wọ́n máa gbà ní agbègbè yìí nígbà tí wọ́n bá parí iṣẹ́ náà. The Nation ló gbé ìròyìn láàárọ̀ yìí.
3: Ẹ jẹ́ kí n kọjá lọ sí ìpínlẹ̀ Ondo láàárọ̀ tí ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo máa ti ń fọnre látàrí àwọn ọ̀rọ̀ kan tó jáde tó ń nàka àbùkù sí gómìnà Lọ́kẹ́ Ayédátiwa látàrí pé kíni ó gbé ìgbà tó yẹ pọ́n ṣe ṣekúṣẹyẹ àbó fẹ́ máa gbẹ̀yìn gbẹbọjẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC látàrí ìpàdé kan tó ṣe papọ̀ pẹ̀lú ẹni tó dúpọ̀ sí ipò tó fẹ́ lọ síjú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà yẹn nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Sẹ́nitọ́ Ayọ̀ Akinyelure ní ìgbà tí ọba ṣe ẹ̀lẹ́ kẹ́pẹ́ sí baba nílé ìjọba tó wà ní ìpínlẹ̀ lọ́jọ́ Sunday. Ǹjẹ́ mọ̀ pé àwọn kan máa ti bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́ lu pé ó ṣeé ṣe kí gómìnà máa ṣọ̀tún sòsì kó máa ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ yìí látàrí pé ẹni tó fẹ́ dupò sí ipò sẹ́nítọ̀ tó fẹ́ lọ sójú ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lóluwà Abuja. Ṣùgbọ́n ilé iṣẹ́ ìjọba tó wà ní kó máa ti bẹnu àtẹ́ lu wọ́n ti gbé ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn tó ń wọ̀ ọ̀nà àbáyọ láti wá kí èdè àìyedè wà láàrin gómìnà àti ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú APC ló ń dùmọ̀ rùmọ̀ láti máa gbé ìgbésẹ̀ tí ò dáyé. Wọ́n ní tí àbá gbàgbé ilé iṣẹ́ ìjọba tó wà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní àmọye oríṣiríṣi ló wà ń bẹ̀. Wọ́n ní bá a ṣe nímọ̀sẹ́lájú tán fi ń kírun ládílé ìjọsìn lọ́tún lọ́sì láyé ti chọ́ọ̀chì táwọn èèyàn ti ń kópa kan náà lárí bí ìgbafẹ́ lọ́tún lọ́sì. Ó ní ẹni tẹ́ ń sọ Sẹ́nitọ́ Akinyelure yìí ó ní wọ́n wá sí ilé ìjọsìn wá ṣẹ̀sìn nínú ọgbọ́n nílé iṣẹ́ ìjọba tó wà. Ó ní wọ́n dẹ̀ fi àsìkò náà fi ṣe ẹ̀lẹ́kẹ́pẹ́ sí gómìnà náà tí gómìnà dẹ̀ tún kí wọn pé wọ́n kí ti ayẹyẹ ti ọjọ́ ìbí wọn tó ń ṣe. Ó ní ṣe nǹkan tó wá burú àwọn inú ọ̀rọ̀ ká ríra ẹni ká bẹ̀rẹ̀ sí kíra ni ká yọ̀ mọ́ra ẹni ká jọ ṣera torí pé kankan náà ni wá ẹgbẹ́ lè yàtọ̀tọ̀. Ó ní inú ilé iṣẹ́ ìjọba tó wà ní ìpínlẹ̀ Ondo ó ní kò yọ tẹlẹ́sìmẹ̀sìn bákan náà kò yọ ti ẹgbẹ́kẹgbẹ́. Ó ní gbogbo ẹni tó bá ti wá síbẹ̀ wọn ṣàlè sọ pé wọ́n wá sí ilé iṣẹ́ ìjọba kán wá kírun àbí kán wá ṣe kankan kán má ṣe ẹlẹ́kẹ́ sí gómìnà ìpínlẹ̀ náà. Ó lé ní bàbá ìṣe tí àwọn tó wà ní ẹgbẹ́ òṣèlú APC bẹ̀rẹ̀ sí fọnrí pé ó ṣe é ṣe kí gómìnà máa gbẹ̀gbin gbọ́bọjọ́ o kó máa ṣọ̀tún sòsì kó máa ṣètò ẹgbẹ́ òṣèlú APC kó máa ṣètò ẹgbẹ́ mi. Ó ní kò sí nǹkan tó jọ ilé iṣẹ́ ìjọba wa ń sọ̀rọ̀ nímọ̀ pé gbogbo àwọn

0: sọ tẹ gbọ ẹdàpin ẹdàmù bi omi ìṣọwọ ojú lówó ẹgbẹ òṣèlú APC ni gómìnà lọwọlọwọ ní ìpínlẹ Ondo yẹn lọkì ayé datiwa kò dẹ sí nkan tó lè yàn kúrò inú ẹgbẹ náà kódà gbogbo àwọn ọbọ tó máa wáyé òun náà ni gómìnà ṣàtìlẹyìn fún lórí ẹgbẹ òṣèlú APC bákan náà wọn tún fọ rí pé tí ẹ bá gbàgbé ìpàdé kan tí wọn ṣe papọ̀ àti àwọn polongo láti jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan tún wọlé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ààrẹ ní 2027 àti ìrìnú ìfọ̀ agenda tí ààrẹ gbé kalẹ̀ ó ní gbogbo ẹni gómìnà ṣàtìlẹyìn fún ní ìpínlẹ̀ Ondo ó lẹ wá bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ̀lé pé bóyá gómìnà ń ṣe ikúṣẹ́yẹ ó ń ṣe àtìlẹyìn fún àwọn ẹgbẹ́ òṣèlú ó ní kò sí nǹkan tó jọ ẹgbẹ́ òṣèlú APC ni bàbá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń dẹ̀ ṣàtìlẹyìn láti jẹ́ kí ẹgbẹ́ náà kó tún rọ́wọ́ pọ́nlá ní 2027 ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ tèmi.
1: Kókó onú wẹ̀rẹ̀ tẹ̀síwájú iléeṣẹ́ wa Bonde FM 92.9 ìkẹjà ìwé ìròyìn Vangard tèmi náà ni mo wà báyìí o nítorí tí ń pé ẹyin bàbá wa ní olúwa àtẹyin màmá wa ní olúwa ti ilé ìjọsìn nípínlẹ̀ Èkó àti Nàìjíríà ẹ wá gbọ́ o tó jẹ́ senior pastor ìjọ Daystar Christian Center pastor Sam Adeyemi ni wọ́n sọ pé àwọn ti ṣe àgbéyẹ̀wò àwọn sì ti rí ìṣòro kan tó ń kojú àwọn ilé ìjọsìn wọn nílẹ̀ Nàìjíríà báyìí o wọn ni tó fàá ni pé àwọn pásítọ̀ wa lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ olùdásílẹ̀ àwọn ìjọ yìí ni wọ́n sọ pé ìjọ mi ni gbogbo ètò tí wọ́n bá là kalẹ̀ yóò tẹ̀lé mọ̀lẹ́bí àti àwọn nìkan wọn ni má jẹ́ kó rí bẹ́ẹ̀ o wọ́n sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàdé kan tí wọ́n ṣe church system conference èyí tó wáyé nípínlẹ̀ Èkó èyí tí a gbọ́ pé ó lé ní àwọn èèyàn ẹgbẹ̀rún kan tó jẹ́ pásítọ̀ tí wọ́n wà níbi ìpàdé yìí o alàgbà Adeyemi rọ gbogbo àwọn olùdásílẹ̀ ilé ìjọsìn pé ẹ jẹ́ ká ṣe àwọn ètò sílẹ̀ fún gbogbo ọmọ ìjọ kó mọ̀ jẹ́ pé ètò náà yóò máa tẹ̀lé mọ̀lẹ́bí wa nìkan o wọ́n ní ẹlẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tí wọ́n ti dá sílẹ̀ láti àwọn bí ọdún mélòó kan tí àwọn olùdásílẹ̀ ibẹ̀ máa ti lọ bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ náà máa ń kú wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o wọ́n ní tí wọ́n fẹ́ ṣe ìgbélárugẹ orílẹ̀-èdè pàápàá agbègbè kọ̀ọ̀kan wọ́n ní tí ìjọba dúró déédéé táwọn èrò pọ̀ sí tí àwọn olùdásílẹ̀ wọn bá ti lọ ó yẹ kí àwọn ìjọ náà kó máa tẹ̀síwájú ni wọ́n ní kò tẹ̀síwájú nítorí pé wọ́n ṣe àwọn ètò tó yẹ kán ṣe kalẹ̀ ni wọ́n ṣe ètò yẹn kó tẹ̀lé mọ̀lẹ́bí àti orúkọ wọn nìkan alàgbà Adeyemi wọn rọ gbogbo àwọn ilé ìjọsìn pátápátá kí wọ́n ná owó tí wọ́n bá ní sí ẹ̀ka ètò ẹ̀kọ́ o kí wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ kí wọ́n fa àwọn èèyàn lọ́wọ́ dìde kọ́ pèsè ilé kọ́ pèsè oúnjẹ kọ́ pèsè àwọn nǹkan yòókù tí yóò mú ayé ìdẹ̀rùn bá àwọn tí wọ́n ń jọ́sìn ní ilé wọn pàápàá àwọn ọmọ iléèwé tí wọn ò sí níléèwé o kí wọ́n máa yẹ̀wò wò pàápàá wọ́n ní tí a bá ń gbé àwọn ìgbésẹ̀ yìí yóò mú ìlera pípé àti àwọn nǹkan yòókù tí yóò mú ìdàgbàsókè àwùjọ bá àwùjọ wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni wọ́n lọ sáwọn ilé ìjọsìn tí wọ́n pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Nàìjíríà o wọ́n ní ẹ̀yìn olùdásílẹ̀ ìjọ ẹ̀yin bàbá wa nínú olúwa àti ẹ̀yin ìyá wa nínú olúwa ẹ ṣe àwọn ètò pé tí ẹ bá lọ tán báwo ló ṣe máa rí èmi kan ni mo sọ o pásítọ̀ Sam Adeyemi ló sọ nínú ìwé ìròyìn Vangard àárọ̀ yìí.
0: mo máa ṣe ìtẹ̀gbà tí sínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tèmi kí n wá kọjá lọ sí òkò ìyàlọ́ òun jẹ́ mọ̀ pé àwọn ìgbìmọ̀ kan tó ń gbé kalẹ̀ àwọn arẹwà ni láti ṣàtìlẹ́yìn fún tinubu sẹtima 2027 ọ̀nà máa kọ̀ròyìn sínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tèmi bó náà ṣe kọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ ìyẹn Abusaka Mahmood Abusaka ló mà sọ de ó ní iṣẹ́ rí igbákejì ààrẹ wa ìyẹn senator Kasim Sẹtima ó ń gangan ní ó ní ìròyìn ó ní iwájú ó lẹ́yìn ó ń láàrin gbùngbùn tó yẹ pé àwọn òkè ya máa ṣàtìlẹ́yìn fún láti ri pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn jọjẹ ààrẹ àti igbákejì onínà ọ̀rọ̀ tó jáde ó wá rọ gbogbo àwọn tó jẹ́ alátìlẹyìn pátápátá inú ẹgbẹ́ òṣèlú APC láì tiẹ̀ fi tẹlẹ́gbẹ́ kankan ṣe tí bòbá lọ 27 oníṣẹ́ bá sọ pé Tinubu Sẹtima ẹ jọ́ kó wọlé kó máa lọ sọ ní 2027 ó mà ní tí ò bá ní obìnrin kì í jẹ́ kú mo nígbà tó ọ̀rọ̀ ṣe ọtí inú àtẹ̀jáde tó ń sọ ó ní ìgbà tí wọ́n ti mú senator Kasim Sẹtima gẹ́gẹ́ bí ẹni tó wá láti òkè ọya náà ó ní àwọn arẹ wa ṣàtìlẹyìn pé ó ń gángan lóhun tó ń fọ̀ fún wa gbogbo nǹkan tá a bá fẹ́ ní òkè ọya náà bàbá ẹ̀ ló máa ń ṣe fún àyẹn ló ti ṣòro pé tí wọ́n bá máa dìbò yan gbogbo ààrẹ àti igbákejì ní 2027 ó ti ṣòro pé ẹgbẹ́ òṣèlú APC yóò rọ̀ wọ́n pọ̀lá torí àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ ìkalẹ̀ àti ìgbìmọ̀ yìí láti jẹ́ kí ẹgbẹ́ náà kó so èso rere ni ó wá rọ gbogbo àwọn arẹwà pátápátá àti àwọn ẹ̀ka lẹ́ka ìgbìmọ̀ tán bá gbé kalẹ̀ láti ṣàtìlẹ́yìn fún torí pé kíni oní tí a bá ń sọ pé Kasim Sẹtima ọmọ ìlú àwọn ni yóò dé ẹjọ́ máa lọ àwọn oní tí wọ́n ti ẹ̀ mú wá láti òkè ọya lọ́hùn ó ló ti fi hàn dájú pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n nífẹ̀ẹ́ sí àwọn tó wá láti òkè ọya wọn fipá kan bọ̀kan nínú nípa àdé èyí gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ pátápátá inú ìpàdé tí wọ́n ṣe náà ti forí ìkòkò sọ ọdún pé 2027 Tinubu Sẹtima ó gbọ́dọ̀ ṣọ́jú inú ẹgbẹ́ òṣèlú APC ní 2027 ní telegram ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
2: Béèrè o, àjọ àwọn baálẹ̀ ìlú Èkó ẹkùn Ìkẹjà Lagos State Baálẹ̀ Forum Ìkẹjà Decision ń pe gbogbo èèyàn síbi ètò ìlanilóye àti ìtanijí táwọn aráàlú àtẹ̀rò pàtàkì yìí jẹ́ gbígbé kalẹ̀ lábẹ́ ètò ìpolongo operation ṣọ́yọ̀ pvc èyí tó wà fún àti jẹ́ kí aráàlú mọ rírì káàdì ìdìbò àti ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ gbárùkù ti àtúnyọ̀sípò ààrẹ bọ́lá ahmed tinubu àti ìdìbò fún dr kadir babemi amzad gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó lọ́dún 2027 ọjọ́ wednesday july 29 2026 ni àtẹ̀rò yìí yóò wáyé ní ìkẹjà local government secretariat number 1 ọbáfẹ́mi awolowo ìkẹjà lagos bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo baálẹ̀ àwọn olórí ìlú àwọn aṣojú ọ̀dọ́ àwọn tó ń fẹ́ ìlọsíwájú ìlú ní gbogbo èkó ni àárọ̀ láti wá síbi àtẹ̀rò yìí olóyè jẹ̀lílẹ̀ àbú òdòdó baálẹ̀ ìlú ìjẹ̀dòdó ni alága àwọn baálẹ̀ gbogbo èkó olùkéde olóyè najimdin lamidi àwọn baálẹ̀ ìjòdù alága àwọn baálẹ̀ ẹ̀sìn ìkẹjà.
3: Assalamu alaikum. La ilaha illallah Muhammadur Rasulullah. Èyí ni ìkéde àkànṣe àdúrà fórílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Èkó tó fi mọ́ ìpadàbọ̀ sípò lẹ́ẹ̀kan sí ti ààrẹ wa Ṣíwájú Bọ́lá Ahmed Tinubu TCFR àti incoming governor of Lagos State Dr. Kadir Babafemi Amzad. Àgbáríjọpọ̀ àwọn Lagos State Council of Chief Imam and Ulama ló gbé àdúrà náà kalẹ̀ lábẹ́ àṣẹ Chief Imam of Lagos Fọdí Ilátu Sheikh Engineer Sulaimon Oluwatoyin Abunola President Council of Chief Imams and Ulama Lagos State pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn Divisional Chief Imams Ikorodu Divisional Imam Ẹgbẹ́ Divisional Imam Badagry Divisional Imam àti Ìkẹjà Divisional Imam èyí tí ó wáyé lọ́jọ́bọ̀ Thursday July 30 2026 ní Ìkẹjà Local Government number 2 Ọbáfẹ́mi Awolowo Ìkẹjà Lagos rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ gbogbo Mùsùlùmí lápè olùgbàlejò ni Fọdí Ilátu Sheikh Komorudin Adeola Ilọ Divisional Chief Imam of Ìkẹjà Land and President Council of Chief Imams Ìkẹjà Division àti àtìlẹ́yìn gbogbo àwọn All Executive Chairmen of the 23 local government and LCDA tí wọ́n bẹ lábẹ́ Ìkẹjà Division of Lagos State and all members of Council of Chief Imams Ìkẹjà Division Lagos State. Máa sọ̀rọ̀.
4: Bond FM awa lo nle de Bond FM awa lo nle to Bond FM awa lo ni royin ba so wa ko 92.9
5: mai kuro ohun niyan ohun niyan
1: benye mai kuro Bond FM ni 92.9 ikeja olorun la lati leyin wa ati eyin eyan ti e je ate enu ni te inu we royin vanguard to jeldin no mo shiwa o won ni ai ba won si nibe ohun la ai ba won da si o awon indigbo e ka ti ilu eko si ro gbogbo ẹyin ọmọ ní ìgbò tẹ wà ní ìpínlẹ̀ èkó ẹ lọ gba pvc yín o bb báwo la ti máa sọ ní ìbò
6: wọn bá wa tọ
1: ẹjú
6: ọdẹ wọn
1: ní ìmọ̀ ẹdẹ gbẹ pvc mẹ́ma kíde kíde kíde wọn ni ẹ lọ gba pvc yín o wọn ní ẹgbẹ́ wọn náà tí wọ́n dá sílẹ̀ ní abẹ́ agbòrò àwọn indigbo tí wọ́n ní ìpínlẹ̀ èkó igbo community in lagos state ni wọ́n pe o àwọn ndìgbò ti ìlú èkó wọn ti pe ara wọn jọba yìí wọn ni wọn pe gbogbo àwọn ndìgbò tí wọn fi ìlú èkó ṣe gbé wọn níṣẹ ń pe ìlú èkó ìlú ajé ní center of excellence tagi ń jẹta tí mo tọkàn wọn ti balẹ̀ tẹ́yìn náà ti ní gbogbo nǹkan oríṣiríṣi àtàwọn tó wà ní diaspora lókè òkun pé ẹ lọ gba pvc yín láti darapọ̀ mọ́ ètò ìdìbò tó máa wáyé ní ọdún tó ń bọ̀ o wọn ni bí a bá ṣe eléyìí ètò ìdìbò gbogbogbò tó máa wáyé 2027 àwọn náà lè kópa o àwọn náà lè fàkọyọ àwọn náà lè rọwọ́ yọ nínú ẹ̀ o ni wọn àtẹ̀jáde tí wọ́n tẹ̀sóde láti ọ̀dọ̀ ààrẹ pátápátá àwọn major general bíi abel umar retired àti akọ̀wé wọn ṣùmẹ igwe tí wọ́n sọ níwọ̀n pé àwọn ẹgbẹ́ yìí o àwọn polongo báyìí àwọn pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ indigo tí wọ́n wà ní ìpínlẹ̀ èkó tí wọ́n fi gbé ìpínlẹ̀ èkó ṣe ibùgbé o gbogbo ìjọba ìbílẹ̀ pátápátá tó wà ní ìpínlẹ̀ èkó wọn ni jáde lọ wọn ni àjọ inec ti ń kéde wọn ti kéde wọn sọ pé àwọn káwọn èèyàn jáde láti lọ gba káàdì ìdìbò wọn ni ẹni ẹ jáde o kẹ ẹ lọ gbà á o káwọn náà lè kópa wọn ni tí wọn máa di december 15 ọdún yìí wọn ni pé ó ṣeé ṣe kẹnikẹni má lè gbèrú gbèsè báyìí mọ wọn ni ẹ mọ pé ọmọ indigo tó bá ti di december tọdún bá ti ń parí wọn máa gbìyànjú ìrìn àjò lọ sọdọ àwọn mọlẹbí wọn wọn máa dé ní january wọn ní ẹni tó wà ti gba pvc ní ó ṣeé ṣe kó má lè dìgbà wọn tó máa di january 16 tí a ó ṣe ìdìbò ti àwọn ààrẹ àti àwọn ti àwọn national assembly wọn ní tí wọn máa dàtí pé ẹni tó bá ètò ìgbà tí wọn máa padà láti ilé ọdún wọn ní ìmọ̀ àrè ilé ìgbà o christmas ìmọ̀ o new year wà o gbogbo ẹ̀ wà o wọn ni wọn máa wà nílé wọn nílùú wọn ni wọn ni ẹ máa bọ̀ nípínlẹ̀ èkó ẹ wà láti ìlú èkó lásìkò yìí o ẹ jáde eyin di igbo te fi gbin le ko se gbe e lo gba pvc yin o ke na le ko pa won si labe gbo se kokan won ni won ko ra won jo ni ele wa no vanguard kare le ni
0: o da ninu we ironrin ni telegram na mo si wa won fe lo ba gomina monday ko be lo ti ipinle edo kini baba ise baba ma se taku taku latari pe kin lori ileri to se pe se aleto abo gbodo se tore ni ipinle na o baba ma gbe gbe se kan to ni kon bi awe ni latari awon odo kokan ati awon kan to gbe kale ninu eto kan to po fun idanilepo lati je ki eto abo to peye o ma gba awon kokan senu lati se idanilepo fun lati mo ona bayo lati je ki eto abo ko peye ni awon gbosuru to wa ni ipinle na nigba ti gomina so lọjọ ajé monday nígbà tó ń ṣe àkànṣe ètò ó ń lálẹ fún àwọn gbogbo àwọn tó ń ṣe ìdánilẹkọọ fún ọ̀nà àbẹ ọtán lè gbà láti jẹ́ kí àìsàn ọ̀bùn kó péye ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ láwọn gbójú ń túnṣe àwọn àfẹ̀míṣòfò àwọn bandits kan máa ń wà ńbẹ nígbà tó ń ṣe ìdánilẹkọọ tán parí ìdánilẹkọọ náà ní agbègbè kan ní ògídà baratinic ní benin city òun náà ló ṣe ń tó ṣe ojú gómìnà nípínlẹ̀ náà ni olórí àmùṣẹ ní ìpínlẹ̀ náà làgbà mufa yakubu ó ní gómìnà gbégbèsẹ yìí láti jẹ́ kí ètò ààbò kó péye pàápàá jùlọ láwọn ìgbèríko àti àwọn gbójúrúsú táwọn àfẹ̀míṣòfò àwọn bandits kan máa ń rákì o gómìnà wa sọlá àti gbogbo àwọn tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún tó ti fún wọn ní ọ̀nà àbáyọ ọgbọ́n àtinúdá ti gbà tá a lè jẹ́ kí ètò ààbò péye ọ̀nà tá a lè gbà láti dẹ́kun àwọn àfẹ̀míṣòfò ibi tá a lè gbà láti fi kojú àwọn àfẹ̀míṣòfò tó bá ti gbìyànjú oníkàmí fún wa máa jáwé olúborí lórí wọn ó ní gbogbo pátápátá náà ti kọ́ àwọn tí wọ́n gbé kalẹ̀ àwọn ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ ó wá ro gbogbo àwọn fìgilante ní ìpínlẹ̀ náà àtàwọn ilé fàbò ẹ má dá nìkan ṣe pẹ̀lú àwọn tọ́hún ṣẹ̀ṣẹ̀ yan ó ní ẹ parapọ̀ pẹ̀lú wọn láti jẹ́ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ sí ètò ààbò kò pé nígbà tán ka gbogbo àwọn tí wọ́n ṣe ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lórí ètò ààbò tó péye ní àwọn gbósúrúsúrú àwọn wakùsà àti àwọn ìgbèríko sí ètò ààbò tí mẹ́ẹ̀ wọ́n parigbo wọn nígbà tán ka wọn jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́ta ni gbogbo wọn pátápátá wà ló gbogbo àwọn papa àwọn wọ̀nyí ó ní iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó fún yín ẹ ṣàṣeyẹ gbẹ́ńbẹ̀ ẹ mú lò dáadáa ọgbọ́n àti látẹ̀yìn náà túmọ̀ láti jẹ́ kí ètò ààbò kó péye wọn tán bá ti tarí sí ibi àwọn tẹ́ bá ti ṣètò ààbò ẹ rí wípé ètò ààbò náà ó péye kán lè gbóríyìn fún yín dáadáa wípé àwọn òṣìṣẹ́ lásán àwọn òdẹ̀yàn yín kalẹ̀ lásán o gómìnà ìpínlẹ̀ edo ló sọ yìí mọ̀ nígbà tó búra fún gbogbo wọn tó ń kí wọn nípa ìbẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́ o nínú ìwé ìròyìn telegraph ni mo ti rí kà láàárọ̀ yìí.
1: mo padà sínú ìwé ìròyìn the nation tèmi o tí wọ́n ti ń sọ pé ọjọ́ gbogbo ni tó le o ọjọ́ kan tó lóhùn àwọn ìṣọ́ aláàbò wa wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun inú ìwé ìròyìn náà láàrẹ wọn sọ dímọ̀ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ogun ọwọ́ wọn ti tẹ arákùnrin kan o ẹni tó jẹ́ dírẹ́bà ni dírẹ́bà ẹni dírẹ́bà tẹ máa ń jí ọkọ ẹni tó gbé ọkọ ọ̀gá yín gbé lọ. wọ́n bá ti finú tán yín tó gbé eléyìí lọ́wọ́ wọ́n sọ dímọ̀ pé ọwọ́ wọn ti tẹ dírẹ́bà kan o tó ń wa ọkọ̀ tírélà pẹ̀lú àwọn mẹ́rin yòókù tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ o wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bíi pé wọ́n gbé nígbà má jí tírélà gbé wọ́n fọ̀ sí wẹ́wẹ́ wọ́n wàá ta àyà ara ẹ̀ nìkọ̀ọ̀kan nígbà tí owó wọn ẹni náà tí wọ́n forúkọ ẹ̀ ní tèmi tọ́pọ̀ ọmọtáyọ̀ kì í ṣètò ní pọ́tà púpọ̀ tèmi o èmi kì í jalè o ìran mi kì í jalè olórúkọ ìṣerú ẹ̀ wọ́n kọ́ àdírẹ́sì ilé ẹ̀ 47 ṣẹ́gun suleiman lkgs haruna ọláògùn jimoh wasiu kazeem suleiman àtàwọn yòókù wọn gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn kọ síbẹ̀ náà wọn ni wọ́n mú wọn ní ifo divisional headquarters ti police tó wà ní ìpínlẹ̀ ogun wọn ni tọwọ́ tó tẹ̀ wọ́n ti gbé àwọn ìgbọ́n ti ṣe àwọn oríṣiríṣi irú ìṣẹ̀lẹ̀ báyìí wọn ni ọmọ ti tí ọ̀gá wọn bá ti gbé tírélà fún wọn wọn gbé tírélà wọn lọ gbé pamọ́ síbì kan wọn làwọn ò rí mọ́ wọn wà lọ pọ̀ síbẹ̀ wọn máa ta ẹ̀yà ara ọkọ̀ yìí ọwọ́ wọn ti ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n báyìí ní ìpínlẹ̀ ogun ẹni tó jẹ́ aṣojú iléeṣẹ́ ọlọ́pàá olùṣèyí bàbá ṣèyí wọn ni ìṣẹ̀lẹ̀ yìí ọwọ́ àwọn tẹ̀ wọ́n nígbà tí ẹni tó ní ọkọ̀ bẹ̀rẹ̀ sí kígbe pé ẹgbàá mi ẹ bá mi wá ọkọ̀ mi o láti june 6 ni wọ́n ti gbé wọ́n ti jí gbé o ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ wọn takuntakun bí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyé bí ọlọ́kọ̀ọ́ bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ wọn ni wọ́n sì rí wọn mú ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ ẹ̀.
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá kókó níwèé ìròyìn tẹ̀síwájú bàbá tí ìbọn agbára ọrọ̀ ajé àti lórí pápá kókó òtún ìlú pé a dúpẹ́ lọ́wọ́ bùkúnmi àyájọ àkọ́bẹ̀ ṣe bí
7: sálábàálógún lórúkọ mi kókó níwèé ìròyìn tẹ̀síwájú.
1: ẹ bá yín máa kiri
7: kó
1: ẹ bá yín yín ọmọ tí wọn wà. ẹ adúpọ̀lọ́ ọlọ́run ọba fún àṣeyọrí iṣẹ́ tèmi òbùkúnmi iléeṣẹ́ ọmọ jacob ajínigbé máa jẹ́ fún gbogbo àtẹ̀yìn olólùfẹ́ wa tó kù mama wa ìyá alhaji ayabo ahmed ìyá jamani tí wọn fọnukọ máa wọn kí mama samia àti bada tí wọn jẹ alága wọn ní ìkò ti ṣẹ́ ni wọn dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú yín gbogbo ìgbà o bákan náà mi kẹgbó kẹtọ ìṣẹ̀ṣẹ̀ ọdún tó ń bọ̀ yìí lọ́gọ̀st 20 àjọmọ̀ àpéjú ṣe ni àdúrà wa gbà ń fi lè kó àti nàìjíríà pátápátá tèmítọ́pẹ́ àgbòrò àti ẹ̀rọ ẹ̀ṣẹ̀.

0: Street. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dòrò ǹkẹ́ òsìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ tó mú dọ́dọ̀ bàbá àgbà tó náà lè sọ̀ pánù.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹ̀lé rẹ̀ lóògùn. Ìlú mọ̀ta oníṣègùn nílẹ̀ tó ń forí àti gbòóṣọ ọmọ aráyé lórí. Ìwọ́n tó bá níṣòro kan sí kejì nínú àgbàrá bóyá ti rìn lódodo àti bẹ̀rẹ̀ kí ni owó náà kí ló máa ń fà á. Ó ṣe é ṣe kó jẹ́ pé nígbàtẹ́ ti ṣiṣẹ́ rí bóyá ti ṣubú bóyá ti bẹ̀gbẹ́ gbálẹ̀ bóyá yẹn dábọ́ lórí ọ̀kadà. Ẹlòmíì wà bẹ̀rẹ̀ pẹ́ṣẹ́ ìbánadáná ló ṣe kí wọ́n ti bá a fà á ní gbogbo ara tí òun náà. Ẹlòmíì wà bẹ̀rẹ̀ pàṣẹ fẹ́ burúkú kẹ́yìn máa ń ṣẹ́jú kan síbi ìgbà tó ti rẹ̀ kó máa jókòó kí apá máa rò yàn ẹ̀gbẹ́ kan ara máa kú tàìka ìbàdí gbogbo òfin kẹ́yìn máa rìn kó máa rìn wọ́nkúwọ́nkú kọ́ máa rìn kó máa tẹ̀ kùrùbà má dé pé gbogbo náà gbọ́ ara yẹn ò ṣe déédéé tọ́gbà tí wọ́n á ní ilé.
2: A wà ní nọmba 20 Amoka Street
1: Délé Ara Bus Stop off Abayaje Road Ikoto
2: Lẹ́kọ̀ọ́
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806821-6859
0: Àṣírí bàbá àgbà àwọn kan ń pòwó bàbá àgbà àìlèṣe dédé ọlọ́mọkùnrin ṣáàyè ògbọ́n pa ẹni gíní ń dààmú ọ̀pẹ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àtẹ̀bù tó ń lò kẹyìn ẹnu gbọ́dọ̀ tó yẹ lálẹ́ rà láàárọ̀ ọjọ́ kejì báyìí àwọn òrò bàbá àkàṣálíkà ń bọ́ lé léwà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ láà pariwo lórí abẹ́rẹ́ ẹ̀yin náà yọjú ẹ̀bẹ̀rẹ́ ẹ̀ a tó wá ní ilé tó yẹ báwọn fẹ́ẹ́ láwọn àfẹ́ lóògùn àlóògùn lóògùn tó rò lóògùn àìwé àkébèrè àṣírí bàbá àgbà ní títè jẹni gbogbo mi là ṣàrùn nínú ara oríkà kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúmú pìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpì
2: bus stop off Abara and Jerome Ikoton.
0: Daily Arab bus stop here, the Martin Bolembe. And we are part of you. Oh, you're full back. Bus stop, you're listening here. It's
3: 0800-68-21-68-59. Se igo iye ego tera sodo ya lagbare bi pe tin je gbese oti so ro mo dogun e ma si do won o pe ke ma dagun ara yin o won o pe ke ma saye won o pe ke ma fara nisin ni e ma bi mo kon bere pe ni te yora lojojumo yi nile merenti se n to mo ma dogun banu emi o wa lati wa nu yin lowo mo wa lati wa ta yin ji ile ise elevation point o si fi se run mi pe baba mi o eh se je ko mo ba kan gidi lowo yin ah baba ile te ba wa loni nigba ti awon mo yo ba fi gboju e mo ye ti o da e ja ran ojo ola awon mo wa lowo o elevation point won de gbe afani yedi pelu heritage garden to nbe ni mo wo father of the state se ma gbo toro no to estate kiti gbogbo ala mo elevation point ni pe ile ise wibe jebe ni won gbogbo estate won si nta awon eyan ma nbo ni heritage garden mo we o father ogun state lele kosi wala mo nile kosi la de ese ijoba kosi ale kankan bi kan teni kan le se fun yin bo je ko ma se special promo yi sori to ba fera ilaji 300 square meters lowo lowo bayi iye ti won gbe kale 600,000 naira ni amọ nbe be po pe a eti e fi se promo fun wa nbere pepe yi won get 200,000 naira egberun lona igba naira ko lori e won wa ta ni 400,000 naira fun half a plot o 300 square meters promo price ni o 400,000 naira anfani ye de kere ko le ju ose meji lo ti won fi da pada 600,000 wa gbo o won to ba fe gbe 500 square meters ni a plot ko 800,000 naira ni won ta amọ won ti yo egberun lona igba naira 200,000 naira ko lori e fún ẹni tó bá fẹ́ ra full plot yóò san 600,000 naira má gbàgbé ká tó dijú ká tó la ọ̀sẹ̀ méjì àǹfààní yẹn ti lọ o ọ̀sẹ̀ méjì wọn làwọn máa dá padà sí original price tó túmọ̀ sí pé 600,000 fún half plot 800,000 fún full plot ó sì wá jẹ àǹfààní yẹn kó tó bọ ọmọ ẹ lọ́wọ́ 400,000 fún half plot báyìí dípò 600,000 naira fún full plot dípò
4: $100,000. You know, you are doing that. Mugola tenu alashe atulu dari. Elevation position. I saw $150,000. That's only deposit me. Saw $150,000. Vega dia saw only deposit. Ileti diti. So I want to ku. Mugola kira funi. So Mugola ba saw 150 ku onu $400,000. Oti ku $450,000. You want to pay? By no se saw for scenario. Onile le minu. No interest ni. You had a spread here for 4 months, Daku. You had W. To about a full plot, 500 square meters. It was on 150,000. Okpe si meni niye. Okpe 600,000 si meni. It da meta toku. Bo lo se sofu su meni. Bo lo se lo. Koso we le lori e. Kosi wa la kako. On so wo. On ba lo ipi morale. In a sales agreement. La ane iwa ati elevation point. In le di jenji ti lai lai no. Wadbo mi. Mwo ti e se ko wa wo. Ko wa wo bo ya le to dani. Abi le ti o dani. Wow, but you be doing Dara, do Dara. Just Saturday, you want to for inspection. Toba, I did Saturday. You walk by elevation point. Pay. Emil, le are Saturday. You or do bye ni mora you. What they say to? Do what to law. Oya, then do office elevation point for him. Pay. O want to the heritage garden. To one more royal father. O go state new. O for Tomoe, lo to the le go po. Mojego, le no ga. Only lay your po. Office 1 in number 74. Egbeda Idimo Road. Ore local bus stop. Nino ile po NNPC. To wa ni ore local bus stop. Yo to ba to wale po building to wa mbe. Office elevation point. Oya, awon ero ba so yi. Won wa lori WhatsApp. Awon number yen ri. Elevation point. 090-33-19-3505. 090-33-19-3505 Tabi 081-36-69-9959 081-36-69-9959 Ele konsumo lori Instagram ati Facebook Elevation Point NG Yo ajo po ni tabi website elevation point lori website won www.elevationpoint.ng elevation point heritage garden mo yo fada jela mutemi koto ton
5: root fm 92.9 is

0: àti mọ̀jọ́ kò ń dikọ̀ tí mi tètè rí ọkọ̀ wa pópó. Mo yá bọ́ọ̀lẹ̀ mọ́ mi síwájú. Àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì. Nǹkan bá pààkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ bó ṣe gbé mi nìyẹn. Àmọ́ ṣáwó mi ná. Káre ọmọ ilé àbí ọmọ tó yá lù.
1: Òjò ya àwọn ẹgbẹ́ ọmọ onímọ̀ kùnà ọmọ máa ń náwó yàrá ayé lò.
0: Ọmọ ló sọ́wọ́ náà.
1: Ìyá ayọ̀.
0: Màá bá yọ.
1: Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àṣì ló ń pọ́. Ọmọ tó yẹ kó jáde mọ́ kó máa ṣe wọ ọkọ̀ nírònà mọ́. Tí wọn ò mọ̀ pé ọkọ̀ nínú àwọn ọkọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ tó ń wò lóde yìí. Mo jẹ́ pé wọ́n máa ń jí èèyàn gbé. Màá sì fún tọ̀hún ṣe ètùtù ọlá wọn. Tàbí kí wọ́n bèrè fún owó rẹ̀ dùnmọ́dún. Èmi sọ tèmi o. Ẹ̀yin èèyàn wa, olùyàkọ̀ fi ń ṣọ́rí. Ẹ ṣọ́ra fún ọkọ̀ sọ́lẹ̀ àti ìrírí àìdágbére. Mo rọ̀ kì í ṣe àdírẹ́sì o. Ẹ̀yin nìkan ẹ̀ ṣọ́ra ṣe. 100% ló ń ṣe òkè.

0: one Nigeria. Ewo le wo e ka wo para super seven FM 92.9 laaro se ni ti se ojo osegun to gba yin osu keje odun 2026. Sarafia na la bayin e je ma ma royin loko ko ejeji a ma gbo wa siji gbo yin tori bi pe papa julo loja pase paro ati bo se nlo to pe iko Chelsea the Blues won ko won ti e fe simi won ni aroni wale oni ko yi lohun osimi o koja be bakan na lori ti wafcon ni to nlo ti wafu ni to lo lana ode yi iko Nigeria ma gbera ni under 21 won se bebe won si lu Ghana bi ejo aje merin si meji lo para yori si iyan o si nuro imo sugbon to dun wa nu ni pe ati eja oluwori lana e na bakan na iko South Africa won subunule yakata tori ko yaju sen to ju won lo ni o Tanzania na lo fon lenu ni meji seyan kan labala be yen na iroyin po leni ta fe ka loko ke jeji bakan na mo wa loke okun ti won se daada ni ti Commonwealth ni Glasgow ni to tesu waju won ja oluwori ba ran sin gba goal ami wura wale loko kan ejeji lawon to ngberin ni awon to sare eje ni aba won to nwedo loko kan ibe be ni won so yide wasile ni bayi o eje kaki awon agbabolu na ati awon mo to wa loke okun ti won se daada tori pe teni ba se daada o ye ka bu ka fun won lori na lo daaju lo sugbon to ma ku die ka to na a tun menu ba a so na labara be yin emi na lo mo yan re lolufe yin odin solaudin legit ni ege bi asa mi fifo ali se bonefe na ni gbadun
1: epo ojumo lekan si eyan lolufe lori papa ti le se wa born 92.9 Ibrahim Olalekan IB Sports le mi je bo ni ojumo yin se nlo sondo sondun e bi leji ti se parisi na ni mo fe mu bere pada mi awon mo Nigeria wa ati boye se ni oke ogun e je ma so fun pe agba bolu kan tolu arokudare to je olowo waju wa ta wo pe ti o si me o ba sin le ti afo adams o ba sin le ohun lo tuku lo to sa to koja ku si dada pelu iko wolves to wa sugbon bayi ohun ati iko ayas ti ni adehun lati da po mo pelu ayalu to je pe ti o ba je se dada nbe o je se o da po mo permanent to je pe ko ni pada lo si iko wolves mo orisirisi awon agba bolu bi o si me ti sa a ti sadura fun pe kolon je ki gbogbo igbese yi ko lo dada ko lo moran moran moran iyen be e je so fun yin pe orilede italu ati gba akoni mo gba won o ti ni baba tori akoni mo gba ti ati ro pe won ma gba tele iyen Andre Pirlo sugbon lori iroyin ta tun ri bayi a ri pe Andre Pirlo o ni adehun pelu awon betting company kokan to je Russian betting to je pe awon orilede italu o de so pe awon o fe iru nkan ba yin pe ninu ko da ko da kini yen die opin o to di po gbase ohun de so pe won le se be ohun ni kokan lo lo Mancini orisirisi awon legend won to je po darapo to wo pe awon ma gbe ogo italu wa suki sugbon bye bye gugu won ti pada iroyin po nbe bo ba se nlo a tun ma mu ase eti igboyin
0: o da to ba ri be yin papa faye saye ya ni bara bi o tori pe awon mo mi alaso fun won gbe akan be ni won se daada o papa julo baba loke ale ni roro ta mo si peres na ni o ti na owo to toye to se pe owo iworo funa ni sa ta wa mu yi latade pe iko barcelona won se kini e fun wa ni sa to ja si ni gba fun won ni sa ta wa yi papa julo agba bolu kokan ti won ra ka so la nipa Ibrahim Konate bakan na Dumfries Cucurella Bernardo Silva ati Yando Mande to se da po mo iko Real Madrid bayi sugbon ju be lo to wa tun di August a fe mu yi a si nte siwaju tori pe atun fe ra gba bodu lopo lopo si tori pe sa to nbo yi o gboro se daada ju ba se lero lo iran ko won jaran ti mo fe so nipa oro Chelsea the Blues o ya mi lenu pe won tun le ma gbe ni ko gba bodu yi na ta mo si Anderson to gba bodu ninu ko Liverpool tele tele ri sugbon bayi o hun nikan na ko won tun ganu si Welbeck latade pe won fe ra gba bodu to ni iriri daada o wa ya mi lenu ta ba para ojo ori agba bodu ipo ikan wa bi 36 be nikan wa bi 35 ki lo de jesin na ja musoro toro temi tori pe ko fe yoyin to
1: o se eleyi se
0: ojo ori agba bodu igan o ti be sun ma ko ni mo gba tan ju be lo ta ba ni ka tu awo labala bi ni pe bi won se n ba lo yi awon gbogbo to fe to na awon mu yi papa julo Anderson ko laka ki money temi lo to ti ni riri lopolopo si ma gbowo ni won ba to ba fun o si ti ni so ajoye po laarin won ati iko Chelsea the Blues ati akoni gbogbo na to da ko mo sugbon ju gbogbo e lo pada po mo iko Chelsea laarin bawo ni won se ni nisoro lo to akoni gbogbo ni sugbon won le ma yo won sira won lati ma lo tori pe enso fi Anderson ba se n wo yi anfani wa lati ko ninu ko Chelsea the Blues to ba wa lo Henderson le ma wa laarin ebi agbagbolu to ti ni iriri julo
1: Henderson ati Welbeck ti Chelsea vera we se pe won fe rawon lati ma bere ifese won se gbogbo wa lati n pariwo pe won nilo iriri awon agbagbolu to e bo ti dagba die to ti ni iriri dada tori ta ba ni ka wo gbogbo awon agbagbolu ton ra awon odomode ni gbogbo won sugbon nkan to ra awon ile fun ni won a le fun won ni won le ma dari won pe bayi no se nse nkan tori ta ba wo sa to koja awon no gba awon ni ko to gba red card te pe Enzo Fernandez gan tun
0: awon ko wa ni awa
1: iyan ko la iyan ko ni nkan ta so lo awa ko si wa lawo champion lo ni ko si eyan ko to fe ba dun be ehn je mu yin so lo so awon Welbeck yen a dari waju yen tori ari pe iwaju yen bo to te pe Joao Pedro gbianju ni waju yen sugbon ko ti o tun ni nkan to tun le se si so Welbeck yen pelu boye je pe agbagbolu to ti dagba 35 years o si banging 13 goals ni sa gbo goja to je pe agbagbolu mi to je pe ko ti dagba gan ko ri yen se Henderson yen no de ri lowo arin yen Enzo Fernandez lo ko lo ko din Henderson lowo
0: o ma di lowo o
1: ko di lowo
0: o ma di lowo
1: to Henderson
0: boye ari gbo gbo so yen wa so mo pe first to shine na gara fe mu Scott Alex Scott lati ni ko Bournemouth
1: eh iye agbagbolu
0: to ba agbagbolu yi owo e ma lo nlo biabi e o ti dawo alaako para won da won awon gba wo yen lo won o ma gbe lo biabi 80 abi 90 million pounds bayi lati gbe lo fun yin lati lo ara gbagbolu na to wa pe wa sign gbagbolu bayi to do report to beyin ko lo le bench o dandan ko ma gbagbolu aya fun ba le lakale pe biabi fesun bi FA Cup Carling Cup ki Henderson lo ma ba won gba lati le ba fi aye sile ka gbagbolu ko ma ni isinmi ko ma se ma ko lori won lemi le
1: tun so gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ Henderson yẹn náà ti mọ̀ pé òun ti dàgbà nínú ikọ̀ Chelsea yẹn kò lè dé kó wa máa sọ pé òun fẹ́ wa máa bẹ̀rẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ nǹkan tó iṣẹ́ tóun wá gbà ni pé láti darí àwọn agbábọ́ọ̀lù yẹn ó máa dàbí
0: káptẹ́ẹ̀nì
1: bí ìrírí ádàbí káptẹ́ẹ̀nì a lè máa darí wọn síwájú lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ló máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ bóyá bíi pé ìfẹsẹ̀wọnsẹ̀ ti fẹ́ dópin wọn á gbé wọlé láti wá kí game irú àwọn nǹkan tí mikel ṣe kó tó di kó kúrò ní Chelsea yẹn iṣẹ́ tóun máa gbà nìyẹn ká má fi gba àyè lọ títí yan diamonde yẹn náà ikọ̀ Real Madrid tí gbogbo nǹkan tó bá lọ létòlétò ó ṣe é ṣe kó darapọ̀ mọ́ kó ṣe mẹ́díkà torí wọ́n sì ń sọ pé Real Belize ìbí sì ń gbé bíìdì tí Madrid gbé wọ́n sì wò pé ṣé káwọn gbà ni àbí káwọn dà padà ṣùgbọ́n ó máa dáa wọ́n tètè decide torí a mọ̀ pé Florentino Perez ó jẹ́ ọlọ́gbẹ̀ẹ́ nìkan tó yẹ pé tó bá ti rí pé ó dàbí pé ẹ fẹ́ máa
0: ní ìlànà òun pẹ́ lórí mí yóò kọ́ síwòrán yóò kàn sókè
1: àjọ àti agbábọ́ọ̀lù dẹ́pọ̀ tó bá play fún Madrid.
0: Ẹ wo ló wá pé bẹ́ẹ̀ náà ni ṣe rí ju gbogbo ẹ lọ ká filẹ̀ bẹ́ẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ ti Champions League tá à ń wò lọ́rọ̀ kan gbọ̀ngàn yìí Barcelona ẹ máa ní problem ní sáà tó ń bọ̀ yìí torí pé Champions League tẹ́mi ń wò yìí ẹgbọ́n ṣe wò lọ́rọ̀ kan yìí wọ́n ti jẹ́ pé mi pé níwájú August tí wọ́n gbà tó ń bá ṣe draw yẹn ó ṣe é ṣe o kí igan Barcelona àwọn ọmọ mi tí moto gẹ́gẹ́ bí àṣà àwọn aláṣà wọ́n ní wọ́n lè kojú ikọ̀ PSG Paris Saint-Germain tàbí Man City àbò ìṣe kan kojú inter milan torí pé àwọn náà wà nínú pọ́ọ̀tù àkọ́kọ́ ní number one gẹ́gẹ́ bí wọ́n ṣe tó kalẹ̀ bákan náà ó tún ṣeéṣe kí wọ́n kojú ikọ̀ bayern munich arsenal tàbí liverpool ní sáà tó ń bọ̀ yìí kí la fẹ́ bá pàdé nínú fẹsọ̀sẹ̀ náà champions league ọdún yìí yóò tún dùn lára ọ̀tọ̀ ju tàtẹ̀yìnwá lọ torí pé àwọn ikọ̀ méjì mẹ́ta mẹ́rin tó wá kojú àtúnjẹ́pẹ́kọ̀ọ́n náà lọ́sọ̀ọ́sọ̀ yóò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ilé bọ́ọ̀lù ọ̀rọ̀ ilé bọ́ọ̀lù ìfẹ́ náà ni kò fàjà bí tí wọ́n mọ̀.
1: bẹ́ẹ̀ ni kò fàjà bí tí wọ́n mọ̀ ikọ̀ Barcelona wá ní problem náà bí ilé yìí ti ṣe sọ torí àwọn agbábọ́ọ̀lù tó ti ń ṣẹ́wọ́ sí agaga Ferran Julian
0: Alvarez
1: wọ́n ti kùn sí agbábọ́ọ̀lù náà létí tó yẹ pé ó ti request pé kí àwọn Atletico
0: ṣe
1: ìpàdé pọ̀ pẹ̀lú àwọn Atletico tó jọ pé tó bá ti di oṣù tó ń bọ̀ gbogbo agbábọ́ọ̀lù a máa jọ pàdé ní orí pitch tá a ti máa ṣe training pé tó bá ti di gba ẹni wọ náà kò wá kò sọ̀rọ̀ pé kí ni tó rá mọ̀ pé ọ̀rọ̀ Barcelona náà ló fẹ́
0: sọ
1: ó tún wá ní agbábọ́ọ̀lù kan tí Barcelona ṣẹ́wọ́ sí pé tí Alvarez ò bá wá àwọn ará agbábọ́ọ̀lù ìyẹn Junior Kroupi agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ Bournemouth náà dẹ̀ ti sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá fẹ́ ra agbábọ́ọ̀lù yìí ní ìta ò ṣùgbọ́n tẹ bá fẹ́ ra £130 million ni kẹ mú wá.
0: wọ́n sì mọ̀ fún àwọn aráàlú ìwé ní kéèyàn kan lọ́wọ́
1: Barcelona dẹ̀ rí àwọn pé wọ́n lówó lọ́wọ́
0: kìí kún wọn gbọ́dọ̀ lọ́nà ní tó dé sí wọn lẹ́yìn jọ́mẹ́ta ló fà á kìí kún wọn lówó lọ́wọ́ ikọ̀ tó lára kan tó lówó nítorí pé wọ́n ní ká wo stadium ti won ni papa sere won ah
1: stadium yen na lo fi
0: na atura ni o to bi be lo
1: orisirisi party na ti en
0: gba lo sponsorship go la ni gba ya won iyun na koja be sugbon won gboro balance checkbook won lawo aye kankan
1: ati pe
0: be ko gbe se ma wole ton
1: ati pe ka ti tun ma paro fun ra wa ka so to to iso bi orisirisi awon iko England koda iko kekere
0: won
1: bo se man gba

0: meji yen se awon nikan lo ma saba woju ni England ko ri be even ni ko to wa lati kekere ba bi wolves o le ba Arsenal ko boju eje o le mu Chelsea ko fo lenu be lo be so o ma n dun daada saa ka de to wa yi ugun ti wa ra gba ball daada ti wa to Chelsea yi ko ja be won se won da na wo de kan lowo je pe ah o ye kan se lase jona ni won ti ra kura
1: lowo yi je se mu asina o du mi pa le paje ma ba ta bayin eh eh en fun yin ni iroyin ni orede England o ti so pe gege ba se mo bi awon olowo e mu bi Martinez ati awon kokan to je pe o ma fi time o ma fi ball o ma se time wasting pe ti o ba je iko won lo lead lowo won a sare gbe ball won a sun sile le o ti so pe ko si nkan to jo be mo o ipe ti agba olowo e mu to ba subu to ba shubu sile le ipe ti nkan to fi le mu awon medical team ko wole wa ipe ko wa attend si ipe ikonu coach yen o gboro da ruko agba ballu kon ipe ko lo duro si tana fun wakati kan to ba duro si ta fun wakati kan leyin igba ti keeper yen ba to dide ohun ni wa te da po mo ipe ti o ba se be a je pe balogun inu iko na o lo ma jade
2: wakati kan
1: 1 minute
2: seju kan pe ni
1: seju kan be bẹ́ẹ̀ ni
0: o dájú ogbó ẹ lọ àwọn ọ̀rọ̀ ìmí ìṣùkù tá a máa wá fún yín tẹ máa gbádùn lé ní iléeṣẹ́ bọ́ọ̀rẹ́ fẹ́ẹ́ náà láwà náà ìṣúná káàkiri dẹ́ka àkúrò ọjà à ń padà bọ̀.
3: ṣe pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn ti gbọ́ nípa àwọn ìgbèjì àlàáfíà wá ṣe pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀ tí ẹ̀yìn ti gbọ́ nípa àwọn ìgbèjì tó ń jáde láti iléeṣẹ́ tèmi tayo tribe medical nigeria limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ nafdac sì fọwọ́ sí ọ̀kan lára ìgbèjì bẹ́ẹ̀ ni mustif capsule tí òkìkí rẹ̀ ń kà jòrò ẹ̀kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni oríkèéríkèé ara tó ń dunni ìbàdí tó ń fani so ó dájú pé ìbárokò roni gbogbo kéèyàn má ìdàgbà tó nǹkan tó ti máa tẹ̀pá kéèyàn má lè rìn láti òpó nákan dé ìkejì kéèyàn má rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó orúnkún tó ń mì tètè kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kojú gbọmọ ti kó mustif capsule ní egbògi téèyàn lè lo tí wọ́n tún ròyìn ẹ̀fẹ́ lómi mustif capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: àgbẹ̀ ọ̀fọ̀ pàyájọ́
5: àárẹ̀ ò lọ
4: àbínú kí tiẹ̀ ní gbà
5: ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi
4: ó ní ara rẹ̀ ní omi wọ.
6: ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
5: ẹgbọ́n

0: láti ní pharmacy tó súnmọ́ yín ẹ pé 08133369434. Egbògi míì ní BNC capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó yún ni. Nǹkan tó rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó mú ni lọ́wọ́ lẹ́sẹ̀. BNC capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí àrùn. Ara tún máa ń yọ lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtà yìí. Ìjọ fara lè wò ó.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtà.
1: Gbogbogbò ogun téèyàn lè lò kóró ni ẹ̀ fẹ́ lómi ìbísí dára tó. BNC capsule yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé. Arúgbó àtàkébé pajápajá wà dìgbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ Nọ́dà sì fọwọ́ sí. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ Trade Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434.
0: Ẹni olùgbọ́ mi, egbògi gbéra tí Herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kópọ́kípọ́kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbéra tí Herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist.

0: Jam Vice 3-in-1 Chocolate in your ear.
1: Bí ní kẹ́ pè mọ́ra o torí pé ìyìn tó tẹ̀yìn gbogbo ẹni tó ń wa ọkọ̀ ló kàn kódà ó tún ṣe pàtàkì fún gbogbo ẹni tó ń gbà lérò láti ra ọkọ̀ àwọn àgbàbọ̀ wọn sọ pé àgbàjọ ọwọ́ la fi ń sọ̀yà tá a bá sọ nípa ojú pópó tó wà ní ìlú Èkó ìbéèrè tó yẹ a máa bíra wa kì í ṣe bóyá ọkọ̀ mi ló dára tàbí ló lálàáfíà jù àmọ́ ìbéèrè tó sì wù mí pé tí mọ́tò mi bá fojú mi rí màbo lójúmọ́ ìlú Èkó ta ni gan-an alátìlẹyìn ni tó bá wá níbẹ̀ jẹ́ kí n jẹ́ àyín tán nípa ẹni tá a lè sọ pé ó ní alátìlẹyìn àwọn èèyàn Sherry ni o Sherry láti iléeṣẹ́ Kaloha ti ṣe àgbékalẹ̀ nọ́mbà pàjáwìrì 667 tó bá ń wa Sherry níbikíbi lẹ́kọ̀ọ́ nígbàkúgbà ìbá àjọsán ìbá àjúrun kódà láàárọ̀ ọjọ́ Sunday ìpè kan so péré lo nílò kó o sì ní sọ kábọ̀ ọ̀fẹ́ pátápátá ni ẹ kúkú mọye táwọn ọkọ̀ tí bá ní wọ ọkọ̀ tó bá ti takú sójú pópó nílùú Èkó ń gbà lásìkò yìí òun gọbọ ètò tó sanwó ilé ìwé ọmọ ni ìyẹn tó o bá tiẹ̀ jàjàrí wọn lọ́wọ́ alẹ́ ìṣòro báyìí ni àwọn tó mu Sherry kò ní rí mọ́ láéláé wọn ò ní fàkókò ṣòfò mọ́ láàrin ìṣẹ́jú 15 tó o bá ti pè làwọn òṣìṣẹ́ ìdóòlà wọn á ti kà ẹ́ lára mo gbọ́ mo yà iléeṣẹ́ yìí tó ń pèsè ìrànlọ́wọ́ ọdún mẹ́fà lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá ń lo Sherry ọdún mẹ́fà dúró tì fún oníbàárà báwọn kó ń bá ṣẹlẹ̀ sọ́kọ̀ rẹ láàrin ọjọ́ méje wọ́n á ti ṣàtúnṣe rẹ̀ tàbí kí wọ́n kúkú fún ọlọ́kọ̀ tuntun ṣe àgbọ́ 667 lójú òpó àrà ọ̀tọ̀ ni ẹ̀ ẹni bá nírúfẹ́ àtìlẹyìn báyìí ni nìkan ò lẹ́ẹ̀mí tó wọ́n gbọ́ èyí tó gbùn wọ́n tẹ̀lé tara lọ́wọ́lọ́wọ́ wọ́n tún pèsè ìrànwọ́ fún ọkọ̀ méjì tí kì í bá ṣe ti Sherry lójúmọ́ kan fọ́kọ̀ márùn-ún láàrin ọ̀sẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o àmọ́ ọkọ̀ méjì nìkan lójúmọ́ kan ni ẹ má súnlẹ̀ nọ́mbà náà rí 07000 667 667 fi nọ́mbà náà pamọ́ báyìí kọ́ fún ìyàwó rẹ ọkọ rẹ àkọ́bí rẹ lọ́kùnrin tó ṣẹ̀ṣẹ̀ mọ́kọ wà ara Èkó mọ́tò tó lẹ́nìyàn lẹ́yìn irú mọ́tò bẹ́ẹ̀ bó yẹ kára o kàn sí èyíkéyìí ṣọ́ọ̀bù Kaloha Lẹ́kọ̀ kí wọ́n sì fi yí o pé oníbàárà lọ́ba ìlànà àti àdéhùn wà Sherry láti iléeṣẹ́ Kaloha ìtọ́jú rẹbẹntẹ fún oníbàárà lẹ́yìn rajà tán.
2: Màámi, tó bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni. Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner tó bọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dé àbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́.

Bye.

Ọdẹ Omu, Seko Oni, Ede, Oshogbo, Irepoli, Ikiru, Inisha, Kuku.

0: sọ pé pọ̀ tòró já fáínálì nìyẹn. Breakthrough first album tá a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ kó jáde bíi tọmọ tuntun látọwọ́ ọ̀pápọ̀ Amọ́bọ́lájí Awòfẹ́. Chimoya Music Promotion pẹ̀lú àjọṣepọ̀ ọ̀pápọ̀ Music Entertainment. Ó lágbára jùjùjù. Breakthrough Saturday 1st August 2026 ni launching Breakthrough album máa wáyé ní Uptown Sky Lounge tó wà ní Akíọlá Junction ilé epo òkè odò Lagos. Bẹ̀rẹ̀ látago 12 títí tí màmá ò fi pè. Àwọn olórin ọjọ́ náà ni Alhaji Tope Nautica, Nurudeen Ajani Pafo, Kehinde Awise. 8,000 naira péré ni ọ̀pá márùn Kampala tá a fi wọlé o. Láti ra tiyín ẹ pé 08025789478 àti 08065632260. Ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo tuntun látọwọ́ ọ̀pápọ̀ Ọmọbọ́lájí Awòfẹ́ àjọ débẹ̀ ni o.
1: Ẹ̀kọ́ ni a ti bá wojú aago ọjọ́ lọ bí àásìkò ṣe mú solókò. Ẹjọ́ ẹ̀yin àti cousin mo fẹ́ kẹ́ ẹ lọ sí Olúfẹ́mi Ògúnṣọlá street. Ẹ débẹ̀ nítorí ọmọ yìí fi àdá sí lára ara wọn. Kò dẹrù rárá lójú korojú ní day time wọ́n dúró wọn sára wọn ní pàpà irú wàhálà ṣe tó ṣe yìí kí lẹ gbà lọ́wọ́ ara yín. Ẹjọ́ ẹ̀yin tẹ̀ ń kó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkòkò kiri ẹ̀dọ̀ Olúfẹ́mi Ògúnṣọlá street o. Àpapọ̀ náà ni Ọlọ́run sọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ pẹ́pẹ́ àgòrò láìgbàgbé Bùkúnmi Ilésan mi olóòótọ́ ètò ọ̀rọ̀ Olúwa Ògúnláìkè Tájìdé Ìlàjà ní lorúkọ mi. Ẹ pè mí lẹ́yìn ètò ẹ fẹ́ polówó ọjà tàbí ẹ fẹ́ fẹjọ́ ọmọ tí ò jẹ́ kẹ́ fẹ̀dọ̀ lórí òróró ẹ fẹ́ fẹjọ́ wọn sùn.

bí ko táwọn kan ń pẹ pé ah àwọn rojú òjò náà ló rán bí ko táwọn kan sọ pé ah torí òjò wá ilé ọwọ́ òjò labadé láàárọ̀ yìí o omi ni ọ̀tá sọ nípa omi kì í lápá láàárọ̀ omi gbogbo ìmọ̀ràn ọ̀tá èṣù tó bá ń sẹ́ ló máa jẹ́ lórí mi àtẹyin olólùfẹ́ ó ń dùn ìgbà gbàǹgbàsà òkun lọ lórí omi o ẹkùnlé o ṣe dáadáa mo bá yín o aṣáájú náà rèé ní ìtìjà ní àpàjì aráṣẹ owó rèé gáàsì náà rèé ọjà rèé àná dalẹ àná dòru ajérè alàjì lọwọ àní lọ lápò ní bàgà kan àrìnyè ọpọ yẹmí náà rèé òkun wá òkun rèé láǹgbàsà àṣírí òkun kì í tú àdámọ̀ òkun ni tó tó dùn ó dùn ìgbà ìṣètò náà ló dùn ìgbà abalala ọkọ ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé ìròyìn ìbànújẹ ayérayé ni ọ̀rọ̀ ìyàwó rẹ o èmi kọ́ òṣèré tíátà ni roland akande ló ti sọ̀rọ̀ pé ṣẹ́rí ìyàwó òun ó kọ́ òun sílẹ̀ bó ṣe kó gba àwọn ọmọ lọ ni ìrònú ẹ̀ ló mú stroke bá òun ló mú kí òun rọ lápá kó òun rọ lẹ́sẹ̀ ìrònú ẹ̀ ìyá òun máa ń sunkún gbogbo wà ìrònú ẹ̀ bàbá òun òun ló kúrú ẹ̀mí rẹ̀ ìyàwó mi ìyàwó rẹ̀ ìbànújẹ́ ayérayé ló jẹ́ fún un ibi ẹnìkan tó ń sunkún lẹ́nìkan ń yọ kúnlẹ̀ afford máa ní ẹ máa ní kúnlẹ̀ òṣèré tíátà tó tún máa ń nawọ́ ọ̀ràn lọ́wọ́ sáwọn òṣèré tíátà ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ afford ló ti gbé àwọ̀ tó wà láàrin wọn àti ìyàwó rẹ̀ desola sẹgbẹ́ kan ìyàwó rẹ̀ ń ṣe 44 years anniversary ìyẹn 40 ọdún ó lé mẹ́rin wá gbé àwọ̀ rẹ̀ lọ sílé oúnjẹ tó da ó ra oúnjẹ tó da fún ó tọ́jú ẹ̀ ní desola náà rẹ́rìn láwọn yẹn ṣe lọ́wọ́ fún ìròyìn ògógómà ni àgbàjọ òṣèré tíátà ni ẹ máa ní ìlàrọ̀ àgbàjọ òṣèré tíátà ni taiwo wazan ògógó ló ti ní ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ìdí mẹ́rin làwọn fi bí ìbejì o ibi alákọ̀ọ́kọ́ ìbejì ibi ẹlẹ́ẹ̀kejì ìbejì ibi ẹlẹ́ẹ̀kẹta ìbejì ibi ẹlẹ́ẹ̀kẹrin ìbejì taba calculate ó jẹ 8 ọmọ ó jẹ mẹ́rin pé lára ìdí mẹ́rin yẹn tí ìyá òun bí pé òun nìkan lòun ṣẹ́kùn nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ taba wo níbejì ẹ̀mẹrin ìbejì alákọ̀ọ́kọ́ ìbejì ẹlẹ́ẹ̀kejì ìbejì ẹlẹ́ẹ̀kẹta ìbejì ẹlẹ́ẹ̀kẹrin wọn taba ní calculate ká ṣèṣe rẹ̀ mẹ́jọ náà wọn mẹ́jọ òun nìkan ló ṣẹ́kùn ìyanu ló ń jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ ìyanu ló ń jẹ́ nǹkan ń bẹ lára aṣẹ yín ni o ìpadàbọ̀ ọmọtọ́lá johnson arẹwà òṣèré tíátà ni bukira ti sọ pé ṣẹ́rí àwọn òṣèré tíátà wa tába ti sanwó fún ọtán tí wọ́n gbowó tí wọ́n ṣiṣẹ́ tán báyìí wọn ká ọgbẹ́ra ni pé instead pé kí wọ́n máa sọ fún àwọn fans wọn àwọn olólùfẹ́ wọn pé mo hàn ní eré ẹlọ́wọ́ pé wọn ní ṣe yẹn tí wọ́n bá ti gbowó tán tí wọ́n ṣe fàájì tí wọ́n ṣe anything tí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe tán báyìí wọn á kàn ká ọgbẹ́ra ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ̀kọ́ máa ṣàgbéga fún iṣẹ́ tí wọ́n gbowó tí wọ́n kópa nínú wọn pé ara ṣe wọn ni pé káwọn náà máa lọ ṣàgbéga pé ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ wo mo wà ń bẹ̀ o mo wà ń bẹ̀ èmi náà wà ń bẹ̀ o ẹ jáde lágbára mo ń bọ̀.

Sí, hay, sí, tú, a

0: Ay, no lo ve, y con puro y sigue Keraku.
1: Coroca, ahora yo no fui Keraku.
2: Ilé-iṣẹ́ Adé Park Global Property, ilé-iṣẹ́ Adé Park Global Property ń kí gbogbo Mùsùlùmí kú àṣepọ̀n ọdún ilé ọ̀pọ̀ ẹ̀ láṣẹ o. Adé Park Global Property bàbá ni wọ́n jẹ́ níbi káralẹ̀ kápalẹ̀ káralé kákọ́lé. Adé Park Global Property na bàbá nílẹ̀ yìí àti òkè òkun.

Ne

0: jẹ báyìí jẹ kí lọ ra bara ti bẹẹ di ìtòrí ìwúlò àti gbòdìta. Sọdọ́gbọ̀ ìgbà ó yà polosọ́kọ̀ polosọ́kọ̀ ìjọba ò sọ pé ìjàfara léwu ó yà polosọ́kọ̀ jọ tẹ̀lé agbéra.
1: Òde fọ̀rọ̀ lẹ̀ ọ̀gá ni dírẹ́fà òtún ti bẹ̀rẹ̀ nìyẹn o òtún máa jẹun ni.
0: Ìdààmú ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ayálégbé tó bẹ́ donílé ayálégbé tó bẹ́ donílé ayálégbé tó bẹ́ donílé máa bọ̀ ọ̀pọ̀ èrè máa bọ̀ níbí wọlé wọlé wọlé ẹ wọlé báyìí ayálégbé tó bẹ́ donílé ẹ wú ọkọ̀ ẹ wọlé sọ́kọ̀ agbọ́n ni mọ́tò eléyìí ogun pàṣípò ṣoko èmi takú sọ́nà ilé ẹ ló ń gbé ẹ lọ tààrà mo bá ti wọlé báyìí ó ń gbé ẹ lọlé ẹ tààrà ni ilé tuntun ló fẹ́ ni àbúrẹ́kùn ilé tó ń lò tẹ́lẹ̀ ṣe mọ́tò fmbn agbúrẹ́ jẹ́ láti donílé òbí ẹ wọlé sọ́kọ̀ ìjáfara léwu ẹni tó kì í rẹ́pọ̀ sálẹ̀ méjì ẹ wọlé sọ́kọ̀ àǹfààní lálẹ́ léyìí ẹ wọlé sọ́kọ̀ ìwọ báyìí tì ó yá gbéra lójú òde ìyá ni olúpàlà ẹ wọlé sọ́kọ̀ èrò ìdí méjì náà ló kù ló bá ti yára yìí àwọlé lọ tààrà ni ẹ wọlé ó ti donílé nìyẹn mọ́tò eléyìí kò ti ń jẹ́ èrò lọ́nà o ló wá ti sí báyìí ilé ara rẹ ló ń gbé ẹ lọ tààrà ọ̀gá yìí ọ̀gá yìí ọ̀gá yìí ó ń pè ó yá ọ̀gá dẹ́rẹ́bà ẹ̀já mọ́tò olè kan náà.

ẹwọ ni yan wa idunu ati ayo ni mo tun fin ki ko bo sinu opa layo fmbn yi leni ninu ajo wa ni ajo agbayanu to nte ti waju lati mu ala ti doni le lori awon omo nigeria wa si muse gege bi ase man se ni ajo yi o koja irin ajo an wa kokiri lasan o je irin ajo ireti irin ajo anfani ati ibere aye titun gbogbo iguso ti a ba rin inu asumo ati satiyori ninu ala wa lori ati donile to wuye to rorun ti owo ori osigara boya yin wa ninu office yin ni o tabi ibisi ojo yin le wa ile yin oja tabi en wa ko lowo adupe pupo pe eyan eto pataki yin layo mo wa mu da yin loju wi pe irin ajo wa toni yo tun je eyi to kunpin idunu ayo ati ere repete fun gbogbo wa emi ni ti to to ọmọ ẹ̀yìn ọkọ̀ tó dántọ́ nínú ọkọ̀ aláyọ̀ tó ń gbé nídélé ara ẹni débọ̀ àdélọ́dún tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí ọ̀gbẹ́ni onídúbúlẹ́ẹ̀tì ẹ̀yìn èèyàn mi mo kì í kú oríire wípé ẹni àǹfààní àti wà nínú ọkọ̀ aláyọ̀ yìí lónìí nítorí pé gbogbo ìrìn àjò tí ẹ bá rìn pẹ̀lú fmbn máa mú àǹfààní tuntun wá láti gbé yín kúrò ní ipò ayálégbé di láńlọ́ọ̀dù ó yá ẹ tún jẹ́ kí a jọ gbádùn ìrìn àjò alárinrin tòní ẹ̀yìn tèmi ibi ọkọ̀ aláyọ̀ yìí ń lórílẹ̀ lónìí òun náà ni ibi ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbogbo fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí tó wáyé nílé tura transport eating nílùú àbújá ó ti lé ní 20 ọdún tí ayẹyẹ ìsàfihàn ìpèsè ilé fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ ti dúró gẹ́gẹ́ bí àpéjọ

0: tóbi jùlọ nílẹ̀ adúláwọ̀ ní gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ìpèsè lẹ́gbẹ̀ẹ́ lọ́dọọdún ní àwọn mínísítà àwọn olùṣètò òfin àwọn báńkì ayánilówókọ́lé àwọn olùkọ́létà àwọn olùdókòwò iléeṣẹ́ ìkọ́lé àwọn iléeṣẹ́ tó ń pèsè ohun èlò ìkọ́lé àwọn ayàwòrán ilé àwọn onímọ̀ nípa ilé àwọn olùṣèwádìí àti àwọn alájọṣepọ̀ ìdàgbàsókè láti orílẹ̀-èdè oríṣiríṣi máa ń péjọ láti jíròrò lórí àtiwọ́ ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ń dojúkọ àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ lórí ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Ayẹyẹ yìí ti di ọ̀kan lára àwọn àpéjọ tó tóbi jùlọ nílẹ̀ adúláwọ̀ fún ìgbéga ilé olówó pọ́ọ́kú fífa àwọn olùdókòwò wọlé àti ìmúpẹsẹ̀rinlẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láàrin gbogbo àwọn alábàáṣiṣẹ́ ní ẹ̀ka ilé gbígbé. Ọ̀kan lára àwọn ohun pàtàkì tí wọ́n ṣàfihàn rẹ̀ níbi ayẹyẹ ti ọdún yìí ni ìsàmì àyájọ́ ọjọ́ Federal Mortgage Bank of Nigeria FMBN níbi tí báńkì ayánilówókọ́lé ti ṣàfihàn àwọn àṣeyọrí rẹ̀ tí wọ́n sì ṣàlàyé àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn ìfọwọ́sowọ́pọ̀ ìlànà ọgbọ́n. Títí tí a fi parí ètò yìí lónìí a máa mú yín wọnú ayẹyẹ náà láti ṣàtúpalẹ̀ àwọn kókó pàtàkì tó wà nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ tí olùdarí àti alákòóso báńkì ayánilówókọ́lé FMBN ọ̀gá àgbà Shehu Usman Osidika lọ́jọ́ náà.
1: On behalf of the board, management and staff of the Federal Mortgage Bank of Nigeria.
2: Lórúkọ ìgbìmọ̀ gbogbo àwọn alákòóso àti gbogbo àwọn òṣìṣẹ́ Federal Mortgage Bank ti Nàìjíríà. Ó jẹ́ ohun ìdùnnú ńlá fún mi láti fi tọ̀yàtọ̀yà kí gbogbo yín sí ọdún àjọyọ̀ FMBN ẹ̀ẹ̀kẹta ní Africa International Housing Show yìí.
0: Ó sọ ní kíkún nípa àwọn àṣeyọrí tó nípa tí FMBN ti ṣe láàrin ọdún kan sẹ́yìn àwọn àtúnṣe tí wọ́n ṣe lọ́wọ́ lọ́wọ́ bí wọ́n ṣe mú ìbáṣepọ̀ lágbára sí i pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ àti àfojúsùn ọjọ́ iwájú rẹ̀ fún ìpèsè ilé olówó pọ́ọ́kú fún àwọn ọmọ Nàìjíríà. Bí ẹ̀yin ò bá sí níbi ayẹyẹ náà ẹ má sì sì yọnu rárá lónìí a ó gbé yín lọ síbẹ̀ pẹ̀lú ọ̀pá aláyọ̀ wa yìí.
3: Ọ̀dọ́ gbogbo ẹni ti èrò yá láti ṣàtúnṣe sí ilé mi tí obì rẹ̀ di alàtàbá yìí. Ṣọ́ọ̀tì ìbọn ìbọ́kìnì ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Mortgage Bank ń pín owó fún títún léṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀. Ní ìpínlẹ̀ o àti báwo ni wọ́n ṣe pín owó náà? Àní níbí nípínlẹ̀ Ọ̀yọ́ kó o bá mọ̀ ìwé ìsanwódowó mílíọ̀nù 16 ni wọ́n ti pín fún 100 àti 24 àwọn tó ti jàǹfààní yìí. Bákan náà ni abala mìíràn fún pípín owó yìí máa tún wáyé. Olúwa mi o, mi ò ṣe olùkópa nínú ètò ìdáwó náà mo gbé. Kò tí ì bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ Federal Mortgage Bank tí wọ́n á bẹ̀rẹ̀ sí ń dá 2.5% nínú 100% nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀. Lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ má pàdánù irú àǹfààní ńlá yìí darapọ̀ mọ́ ètò ìyánilówó ti NHF láti ra ní kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbédonílé yíyáwó tún léṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ lórí FNBN gbogbo wa ló yẹ ó donílé.
0: Mo lérò wípé ẹgbẹ́ àgbáyé ìkìlọ̀ pàtàkì yẹn dáadáa. Ẹ̀yin èèyàn mi ayẹyẹ ìṣàfihàn ètò ìpèsè lẹ́gbẹ̀ẹ́ fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ kì í ṣe àfihàn ọdún lásán ó jù bẹ́ẹ̀ lọ ó jẹ́ ààyè kan níbi tí àwọn iléeṣẹ́ ìjọba àwọn iléeṣẹ́ ìsúná àwọn olùkọ́létà àwọn olùpèsè ohun èlò ilé àwọn olùdókòwò àti àwọn amòye lẹ́ka ilé gbígbé ti máa ń pàdé láti fi kùnlùkùn ṣàgbékalẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti ṣàwárí àwọn ọ̀nà tuntun tó lè mú àdínkù bá ìṣòro àìrílégbé káàkiri ilẹ̀ adúláwọ̀. Ní ti FMBN ayẹyẹ ìṣàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ yìí jẹ́ àǹfààní mìíràn láti bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tààrà àti láti fi hàn bí ètò NHF ṣe ń yí ìgbésí ayé àwọn ènìyàn padà àti bí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ ṣe mú kí àtìdénílé lórí rọrùn fún ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa síbi tí ayẹyẹ náà ti wáyé ẹ jẹ́ kí a sẹ́nu dúró díẹ̀ ná kí a tẹ́tí gbọ́ ìròyìn FMBN tòní látẹnu ọlọ́run Fẹ́mi Kádírì. Fẹ́mi ó yá o, yá wa sí i.

Ẹkùdẹ́dà sì pé èyí ìròyìn Black Nation tó rí ṣètò nínú ilé ní ìrọ̀rùn lórílẹ̀-èdèwà Nàìjíríà tá a mọ̀ sí Federal Mortgage Bank ti Nàìjíríà FMBN. Orúkọ tèmi ni Ọlọ́run Fẹ̀mí Kádìrì, ẹ máa bá wa ká lọ. Olùdarí àgbà ilé-iṣẹ́ Federal Mortgage Bank ti Nàìjíríà FMBN, Ọ̀gbẹ́ni Sheu Usman Otidi, ó ti ṣ

0: ìdàgbàsókè amáyédẹrùn onígbòrò iṣẹ́ ilé iṣẹ́ àtàwọn ìlànà tó ń fa àwọn ìdókòwò wá sí ìpínlẹ̀ náà. Òsì Dísọ̀yìn nígbà tó gba gómìnà ìpínlẹ̀ Nasarawa náà, gómìnà Abdullahi Sule lálejò ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá. Ọ̀gá àgbà FNBN náà sọ pé ìjọba ìpínlẹ̀ sì yára fún ni ní ìwé ẹ̀rí ilẹ̀ ìyẹn Certificate of Occupancy. Tó sì ṣe ìrànlọ́wọ́ láti mú kí ọ̀pọ̀ iṣẹ́ ilé iṣẹ́ tó wà lábẹ́ Ministry fún Ilé àti Ìdàgbàsókè Ìlú àti FNBN máa lọ síwájú sí láìsí ìdádúró. Ó sọ pé iṣẹ́ àkànṣe ilé kíkọ́ ní láfíà ti dé ìpele tó ga ọ̀. Nígbà táwọn iṣẹ́ àkànṣe ní Akwanga, Gudi, Kefi àti Toto yóò bẹ̀rẹ̀ kí sáà kẹrin ọdún 2026 tó dé. Òfin ṣàlàyé pé iléeṣẹ́ FNBN ti ṣe ìnáwó fún ilé tó lé ní 100,000 káàkiri ìpínlẹ̀ Nasarawa, tí ó sì tún ti pín owó tó tó 1.9 billion naira gẹ́gẹ́ bí owó àwìn fún àwọn àtúnṣe ilé. Àwọn òṣìṣẹ́ ìjọba tó lé ní 1,000,000 bákan náà, tó sì ti sọ ju 1 billion naira fún àwọn akópa sínú ètò NHF sí àwọn ẹni tó lé ní 10,000,000 tí wọ́n sì ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Òkè dùn kò pọ̀ sókè báyìí lọ́dọ̀ bẹ̀gẹ̀ títí dọ̀sẹ̀ tó mọ̀ táti máa pàdé. Orúkọ tèmi kò yí padà. Ọlọ́run Fẹ́mi Kádìrì ọmọ Akin ọmọ Òpó jíjẹrẹ jíjẹlẹ ẹ̀ máa yáṣẹ́.
1: O ṣeun ṣeun Ọlọ́run Fẹ́mi Kádìrì fún ìròyìn tó ń rinlẹ̀ tí o gbé sí wa létí lónìí. Ẹ̀yin èèyàn mi, bóyá ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú nínú ìrìnàjò wa tòní. Àkòrí ìrìnàjò wa tòní òun náà ni láti ṣàfihàn àwọn kókó pàtàkì tó jẹyọ níbi àyájọ ọjọ́ sàmì FNBN èyí tí wọ́n ṣe níbi ayẹyẹ ìṣàfihàn ètò pẹ̀tẹ́lẹ̀ fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ tí èyí jẹ́ apá kìíní rẹ̀. Wọ́n ní níbi wọ́n ti ń sọdún lásàmàjà òun náà ni wọ́n ti ń sọ múláwá. Àyájọ ọjọ́ sàmì báńkì ayánilówókọ́ lè ti ọdún yìí láàrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ìjọba pàtàkì ni wọ́n péjú síbẹ̀. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin, àwọn amòye nípa ọ̀rọ̀ ilé gbígbé, àwọn aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́, àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù, àwọn báńkì ayánilówókọ́lé agbègbè, àwọn tó ń kọ́ létà, àwọn àjọ àgbáyé àti àwọn alájọṣepọ̀ ìdàgbàsókè tí gbogbo wọn sì fìmọ̀ ṣọ̀kan lórí ìlépa kan ṣoṣo láti pèsè ilé tó wuyì tó dára tó orí òsì gara lọ́pọ̀ yanturu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àkòrí àyájọ ọjọ́ FNBN tọdún yìí ni lílo ìfọwọ́sowọ́pọ̀ láti pèsè ilé tó lágbèrò tó rọrùn fún àwọn tó ń gbowó ìdápọ̀ mu àti àwọn tí kìí ṣe òṣìṣẹ́ ìjọba. Ṣé wọ́n ní iṣẹ́ tó bá ti gbóògùn lójú ẹni ó di dandan ó fúnni lóúnjẹ jẹ bẹ́ẹ̀ ni ó di dandan ó pèsè ibùgbé fúnni. Ọ̀kẹ́ ìmọye àwọn ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ takuntakun sì ń dojúkọ ìṣòro láti ní ààyè sí ilé tó gbójúmu. FNBN gbàgbọ́ wípé ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro wọ̀nyí ó wà nínú ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára láàrin ìjọba, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, àwọn ilé-iṣẹ́ ìṣúná, àwọn olùpèsè ilé gbígbé tó jẹ́ aládàáni àti àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù. Ẹ̀yin èèyàn mi, díẹ̀ ló kù ká débi tí à ń lọ. Ọ̀gá mi dírẹ́fà yọ Mànìsótà rà nílẹ̀ tura Tractor Hilton nílùú Àbújá tí kẹ́ ní ìṣẹ̀lẹ̀ tòní yóò ti máa wáyé. Ẹ wo ẹ̀yin èèyàn mi, mo ti rí lè tura Tractor Hilton tó rẹwà yẹn níwájú wa àti débẹ̀ tán. Àwọn olùkópa ti ń dé síbi ayẹyẹ yìí láti ibùdó mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn míì látòkè òkun. Ọ̀gá mi dírẹ́fà, wo ìwádìí tó dáa fẹ́nu ọkọ̀ sọlẹ̀ yìí.

0: o da be oya e bole ninu oko ki a lo darapo mo awon olukopa yoku ninu gbogan apero na Daraba na bere oro re nipa kiki awon olukopa to wa lati orisirisi agbegbe Nigeria ati lati oke okun ta bo sibi ayeye na o wa dupe lowo awon oluseto isafihan eto kese legbegbe fun awon eyan le adulawo fun pese aye kan to nte si waju lati sakoso awon ijiroro nipa ipese legbegbe to dara to rohun to ori osigara kakakiri ile adulawo
1: since the introduction of FNBND in 2024
2: lati gbati ati bere ayajo ojo FNBN ni ojo 2024 aye na ti dagba si ona pupo okan lara awon ibi pataki julo fun ijiroro to ni ero to dara laarin awon banki fun ile kiko ati awon alabasisepo yo ninu eto ilewo ile ni gbogbo orileede Nigeria o je anfani fun wa lati wo bi ati se lo si iwaju si lati pin imo ati ero pelu ara wa ki a se fi owo sowopo lati tesiwaju lati ma gbe ona abayo kale fun pipese ile ni irorun fun awon omo Nigeria nitori na mo fe fi idupe wa to jinle han si awon oluseto Africa International Housing Show yi fun pipese aye yi lekan si eyi to mu ki awon akeko ati awon amoye nipa ile kiko ati isuna owo ni ma pin imo laarin ara won ki won si fowo sowopo fun idagbasoke eka ile ni ile Africa
0: o salaye pe akori ti odun yi lo ni ibamu pelu ilepa FNBN lati samugboro anfani pese ile tun ore ofani lapoya fun awon omo Nigeria to n gba owo idakomu losun ati awon ti ki se osise ijoba ti won je onise owo olokowo kekeke ati awon to n dase se nipase fowo sowopo ilana ogbon
2: koko akori ipade odun yi iwon lilo ifowosowopo lati mu ile didara ni iyorun wa fun awon alaini atawon osise to wa ni eka onise owo o je nkan to se pataki fun wa gege bi banki fun ile to saju bibi pese inawo ile ni iyorun ni orilede Nigeria loni orilede Nigeria dojuko aini ile to to ọpọ mílíọnù ẹrù ìṣòro yìí sì wúwo púpọ lórí àwọn òṣìṣẹ gba owó kékeré àti àwọn tó ń ṣiṣẹ ní ẹka oníṣẹ ọwọ ó jẹ ìyàlẹnu pé ẹka àwọn ọmọ nàìjíríà wọnyí olú ń fi ipa púpọ sí àfikún sí ìdàgbàsókè orílẹèdè ṣùgbọn wọn ní àǹfààní láti rí ìnáwó ilé nípasẹ àwọn ètò ìnáwó ilé tó wà káàkiri
0: olùdarí àgbà náà tún sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tó ń dé ọ̀pọ̀ mílíọ̀nù àwọn ọmọ nàìjíríà lọ́wọ́ láti rówó ya fikọ́lé tàbí fìrálé tó rọrùn ó sì ṣàlàyé bí FNBN ṣe ń bá ìjọba àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mìíràn ṣiṣẹ́ láti yọ àwọn ìdènà wọ̀nyí kúrò.
2: ọ̀pọ̀ ọmọ nàìjíríà ni kò ní owó tó máa ń wọlé déédéé ọ̀pọ̀ sì ni kò ní àwọn ìwé ẹ̀rí tí àwọn ilé ìfowópamọ́ mìíràn tó máa béèrè fún ètò owó yíya ọ̀pọ̀ náà ni kò sì ní owó ìdókòwò àkọ́kọ́ tí ó pọ̀ tó èyí tí ó nílò kí wọ́n tó lè gba owó àrùn fún ilé kíkọ́ síbẹ̀ àwọn ọmọ nàìjíríà wọ̀nyí wọ́n yẹ fún ilé tó dára wọ́n yẹ fún àǹfààní láti rí àwọn ètò owó fún nínú ilé ní ìrọ̀rùn tí a sì ń ṣe ní ìbámu pẹ̀lú ipò gíga tí wọ́n wà láìka gbogbo èyí sí ìṣòro yìí kò lè jẹ́ ohun tí ìjọba nìkan yóò yanjú o bẹ́ẹ̀ náà ni kò lè jẹ́ ohun tí àwọn iléeṣẹ́ ìnáwó ilé yóò lè yanjú ní tiwọn nìkan ó nílò ìfọwọ́sowọ́pọ̀ tó múnádóko láàárín ìjọba àwọn iléeṣẹ́ tó pèsè ìnáwó ilé àwọn olùkọ́ ilé àwọn ìjọba ìpínlẹ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ẹgbẹ́ alábàáṣiṣẹ́pọ̀ àwọn iléeṣẹ́ ìnáwó ìdàgbàsókè agbègbè àti ẹ̀ka aládàáni nítorí náà ìfọwọ́sowọ́pọ̀ yìí kò ń ṣe ohun tí a kàn lè yàn láti ṣe tàbí kọ́ ó ti di ọ̀nà tó dájú jùlọ láti jẹ́ kí ilé mímú ní ìrọ̀rùn kó wà ní púpọ̀ fún àwọn ará ìlú.
0: ó tún fi iyì àti ìmọrírì hàn sí àwọn ọmọ ìgbìmọ̀ amòye náà tí wọ́n ti ń tẹ̀síwájú láti pèsè àwọn èrò tó níye lórí tí ó lè yí ẹ̀ka ilé gbígbé ní Nàìjíríà padà sí rere.
2: láti darí ìjíròrò pàtàkì yìí a ní àǹfààní láti ní ìyáàfin Nancy Iloy gẹ́gẹ́ bí olùdarí ìjíròrò wa ó jẹ́ akọ̀ròyìn rédíò àti ti tẹlifíṣàn tó ti ní ìrírí àti àmòye nínú ìpèníjà àwùjọ tí gbogbo ènìyàn sì bọ̀wọ̀ fún tí ìmọ̀ àti òye rẹ̀ nínú ìdarí ìwé àwọn ìpàdé báyìí ti jẹ́ mímọ̀ káàkiri inu wa tudun lati ki awon egbe onimojinle nla ti won ni imo ati iriri to gburu nipa inawo ile lara won ni Reverend Dokita Ugochukwu Chime adari gbogbogbo ati onidari alase ti Kopa Group adari ile ise kan ti o ni iriri pupo ni idagbasoke ise ile nla ati nawo awon ohun amayederun o tu je oluranlowo alaanu oludokowo ninu amayederun ati ore ati alabasepo timotimo ti ile-ise Federal Mortgage Bank ti Nigeria atun ni iyaafin Oladiwoke Akinwomi okan lara awon amoye to gbadugbada julo ni orilede Nigeria nipa inawo ile ati ohun ini iriri re to ti pe opo odun nipa ile ifowopamo idokowo ati lana ile ti n sakoso opo ijiro nipa ninu ile ni irorun kakakiri ile Africa atun ni akosebose architect Adobai Lawrence Otai amoye to ni ju odun mejilelogun lo ninu ise re pelu iriri ninu apere ile idagbasoke agbegbe ati eto ilu ni ikeyin ani ogbeni chinedu oyeweni lati banki apapo nla wa Central Bank ti Nigeria o je alakoso agba ati amoye nipa eto isegun si ipenija owo imo ati iriri re nipa isakoso ile ifowopamo akoso ewu ati isakoso inawo ile lo tubo fun wa ni oye pupo nipa ijiroro wa loni
0: o tun sakiyesi wiwa awon ajo ati eka ijoba awon egbe osise awon egbe alajeseku awon banki ayanilowokole agbegbe awon akolita aladani oludo awon oludokowo ati awon alabasisepo mi ti ifowosowopo won tesiwaju lati mu ki ipese ile to dara to wuyi ti owo ori osi gara fun awon omo Nigeria tubo po si
2: o tun fi toyaya ki gbogbo awon alabasisepo wa lati gbogbo eka to ni se pelu ile mo ki awon asoju awon ile ise ijoba papo ati ti ipinle awon primary mortgage banks awon olukonde awon egbe akosemose awon egbe osise awon egbe alabasisepo awon ile ise oniroyin ati gbogbo awon olukopa lati awon ile ede mi ni ile Africa ni wa wa nibi loni o fi ro pe gbogbo a oni ifokosi kan na eyi ni lati yanju okan lara awon isoro to buru julo nipa eto oro aje ati igbesi aye awon omo Nigeria eyi to je pipese ile to dara to niye ni iwoye ti gbogbo eniyan si le ni anfani si
0: ile gbigbe je okan lara awon ohun ini pataki julo ti gbogbo eyan nilo sugbon ipowo ni ile nko ninu idagbasoke orilede e je ki a gbe yi lati enu alakoso agba
2: ile ki se ibi idigbe nikan o je oko lara awon ohun pataki to mu idagbasoke oro aje wa to gbe iduro sise awujoro to mu irorun ba aye eda to si gbe idagbasoke orilede laruge eka ile mu ise awon ile ise to le ni ogoji sise po o pese anfani si ise o si fi afikun pataki si imuse oro aje orilede nitori gbogbo awon iduro yi ẹ̀ka ilé sì jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ tó lágbára jùlọ fún ìdàgbàsókè ọrọ̀ ajé tó fi gbogbo ènìyàn sínú àǹfààní tó dára.
0: ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọ̀gá àgbà fún àwọn àlàyé tó jinlẹ̀ tó níye lórí tí ẹ ṣe fún wa lóòótọ́ àwọn ìjíròrò ní ti fi hàn pé nípasẹ̀ ìmúṣẹ àwọn ọ̀nà tuntun ìṣàkóso tó hàn gbangba àti ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára báńkì ayánilórúkọlé fnbn mú kí ọ̀pọ̀ mílíọ̀nù ọmọ nàìjíríà ní àǹfààní àti donílé tó dára tó wuyì tó rọrùn owó rẹ̀ ò sì fani lápòyà.

0: yìnyín mi. Ìlanilọ́yẹ̀ tó kún fún ọ̀pọ̀ rírí ó wà níbi ìsàfihàn ètò pèsè lógúdó fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ tọdún yìí o. Tí ẹ rí ká sòótọ́, ó jẹ́ ìrírí tó sí ojú wa sí ọ̀pọ̀ nǹkan. A ti gbọ́ àlàyé tààrà láti ọ̀dọ̀ àwọn adarí báńkì ayánilówókọ́lé. Àlàyé náà ò rújú kedere ló yé wa. FNB ẹni mú ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ gbòòrò sí i. Ó ń ṣàlékún ètò ìnáwó ilé, ó sì ń ṣe àtìlẹyìn fún ètò ilé-gbígbé ìrètí ọ̀tún. Pẹ̀lú fífi àwọn àtúnṣe tuntun lélẹ̀ bí yóò jẹ́ kí ó rọrùn fún àwọn olùkópa lábẹ́ ètò NHF láti di onílé ti ara wọn. Ṣùgbọ́n a ò ní dúró tá ò bá tí ì débi tí à ń lọ nítorí pé ìrìn àjò wa kò tí ì parí níbí. Ẹ tún jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ibi tí a tún máa mú wa fún yín apá kejì ìròyìn àkànṣe wa láti ibi ìsàfihàn ètò ìpèsè ilé-gbígbé fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026. A tún mú wa sí fún yín nípa àwọn ọ̀rọ̀ pàtàkì tí olùdarí FNB ẹ̀mí sọ pẹ̀lú èrò àti ìwòye àwọn ìgbìmọ̀. Títí dìgbà náà ẹ rántí pé gbogbo ọmọ Nàìjíríà ló yẹ kó nílé lórí. Tó mo mọ̀ dé mo mọ̀ gẹ̀. Ìpé ìtọ́jú làlábìlà bí ó ti mọ lónìí rèé lórí ètò yìí ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ láti Elédùà Débọ̀ Adélọ́dún ló ń dágbére wípé ẹ má ṣe gbàgbé wípé èèyàn ò ní sọ̀rẹ́ sọ̀nà kó má lámì àwọ̀ lára bẹ́ẹ̀ èèyàn ò ní bá FNB ẹnu rìn ọwọ́ rẹ̀ ó má tẹ kọ́kọ́rọ́ ilé tuntun. Atẹni àti ẹ̀yin ìdùnnú àti ayọ̀ láwọn fi tẹ́wọ́ gba kọ́kọ́rọ́ ilé tuntun lọ́dọ̀ FNB a ò ní bá wọn sí kọ́kọ́rọ́ kú o.
1: Ẹ̀yin ará mi, etí wa mélòó kí la fi ń gbọ́? Ọ̀rọ̀ la fi ń bọ̀. Ẹ ti gbọ́ láti ẹnu ọ̀gá wa nípa ìyáwó láti tún lè ṣe. Ìlú mi Home Renovation Loan láti lẹ́tọ̀ọ́ àti lè kópa. Òní láti jẹ́ ọmọ ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ ya owó yìí, ó ní láti jẹ́ olùkópa lábẹ́ ètò National Housing Fund (NHF) fún oṣù mẹ́fà péré. Tí ó sì máa dáwó síbẹ̀ láì dáwọ́ dúró láì kọsẹ̀. Ẹni tó bá fẹ́ ya owó yìí, ó ní láti mú ìjẹ́rìsí wípé ó níṣẹ́ lọ́wọ́ tí owó sì ń wọlé déédéé láti ṣe ìjẹ́rìsí wípé yóò ṣeéṣe fún un láti dá owó padà tí àsìkò bá tó. Bẹ́ẹ̀ ni mo fi ń tó wa létí wípé owó tí ó pọ̀ jù tí èèyàn lè yá lábẹ́ Home Renovation Loan èyí ni owó ìtúlẹ̀ṣe yìí ni ₦1,000,000 wípé ẹni tí ò bá yáwó yóò sì ní tó ọdún márùn-ún láti lè dá padà. Tí ẹ̀yin náà bá fẹ́ darapọ̀ mọ́ àjọ National Housing Fund kí ẹ̀yin náà lè ṣe kí ni kí ẹ lè jẹ̀gbádùn tó wà nínú ẹ̀ ó lé ìrọ̀rùn ìwẹ́rẹ́ báyìí òun ló bá dé. Tí ẹ bá wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ lọ sí plot 962A New Iyin Road lẹ́gbẹ̀ẹ́ New CBN ní Àdó Èkìtì tàbí kí ẹ pe nọ́mbà yìí 0-9-6-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2-2- Faju Road, BMB 5126, Dige. Tabi ki e pe si number yi, Odo, Eje, Odo, Eta, Eji, Aun, Eni, Eje, Efa, Eta, Ati, Ejo. Fwa enya ra ilu Eko, Olu ile ise won wa ni, Mama Kokangora House, 5th floor, 23A, Marina Street, Lagos Island, ni ilu Eko. Tabi ki e pe si number yi, Odo, Ejo, Odo, Eta, Eje, Eji, Odo, Eta, Okan, Okan, Ati, Eta. When yara wa, Nick Logan, Esa Lota Rata, si FNBN House, Wani Owani, Along Quarry Road, ni Anglican Grammar School Junction, ni Abeokuta, Nick Logan, tabi ki e pe won, si number yi, Odo, Ejo, Odo, Eji, Eta, Okan, Ejo, Eri, Arun, Eje, Ati, Arun, Ni Ipinle Odo Nko, Ile Ise Won Wa Ni, Number 20, Okeda Road, Akure, Ondo, Tabi Ki Epe Won Si, Odo, Ejo, Odo, Eta, Efa, Eji, Ejo, Okan, Efa, Eje, Ati, Esan, Ni Ipinle Osun, ile ise FNBN wa ni number 1 on Mountain Street Fakunle Ibadan Road Osogbo ele pe number yi odo ejo odo eta erin odo ejo eje erin arun ati odo be ni ko ju be lo ti e ba wa fe pa da si ipe yi e pe wa si number yi odo ejo okan eji arun erin okan esan arun erin ati esan be ni lori number na ele te atejise siwa ati whatsapp na gbogbe awale fun yi e tun le kan siwa ni kan ni www.fnbn.gov.ng lori ayelujara nibe e ri alaye ni kun rere lori kini lori gbogbo ti o fe mo nipa ajo fnbn ise won o ise won o eto won o gbogbo ni wa nibe bẹ́ẹ̀sì ni ẹ lè tẹ̀lé wọn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ x tí a mọ̀ sí twitter tẹ́lẹ̀ ní at federal mortgage bank kò tán síbẹ̀ o ẹ tún lè fẹ̀yìntì tún ètò yìí gbọ́ a wà nílé fún yín níbo ní podcast.gadonews.com óyá óyá àsìkò ti tó ibi tá a wíra dé yìí àsìkò ti tó óyá ẹ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ bí ẹ wá ti ń bọ́ sílẹ̀ yẹn kí olúkúlùkù máa gba kọ́kọ́rọ́ ilé ẹ̀ máa gbàgbé ẹrù sínú mọ́tò yìí o máa gbàgbé ẹrù ẹ o ìyá alárondo òyà gba kọ́kọ́rọ́ tiẹ̀ àǹtí mi dúdú adúmọ̀dán òyà gba kọ́kọ́rọ́ tiẹ̀ bùrọ́dà mi tó wà lókè yẹn òyà ẹ̀yìn gba kọ́kọ́rọ́ tí óyá óyá bí àjọ fnbn ti yí ipò yí padà kì í lókù ẹ̀rín lókù ká máa rí àníṣẹ́ àwùjọ máa ṣe kí ni àwùjọ máa soríire ni àwa ò ní bá wọn sí kọ́kọ́rọ́ kú iléeṣẹ́ gado agency limited ló gbé ọkọ̀ yìí jáde fún wa iléeṣẹ́ fnbn ni wọn nígbọ̀wọ́ tí wọ́n jẹ́ kó ṣeéṣe ilé orúkọ gbogbo àwọn tó wà lẹ́yìn ètò godwin ọ̀dẹ́mìtì malaki opang olúwaṣẹ́gun shikabe gideon kenneth fẹmi kadri kelvin musa èmi débọ̀ adélọ́dún ló ń dágbére fún yín pé ìyókù ti di ọjọ́ mẹ́jọ táwọn máa pàdé lápẹ̀tù títí dìgbà náà ire àti ayọ̀ lọ́ọ̀ fi pàdé ojú àṣà kiri ibi tàwòdì yíràràn ọ̀rọ̀ burúkú ìbápinlé bátàfọ̀ wọn ò ní bọ sẹ́yìn kìí kó wa wá.

Bond FM 92.9 lo ni ilu gbogbo.

tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru àrùn ìwọ̀n títí ní ìgbìnà wá iná ló ń wọṣọ nígbà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bọ́ńdà ti bẹ̀rẹ̀ fm lọ́wọ́ tẹ̀lé wa ṣé sì gbọ́ yín.

Ilẹ̀ bàbá rẹ̀ ń pè ọ́ o, ò bá gbéra lẹ́wọ̀ ọ̀dọ́.

0: 92.9.
1: Ògbẹ̀ni aláàrin lọ́kọlẹ́ ayé ìṣòro tó ń kojú mọ̀lẹ́bí ní gbogbo ìgbà pàápàá jùlọ tó ń ṣàkóbá fáwọn obìnrin ìrọ́pọ̀ ìyàwó kí ló dé tó sọ ọ̀rọ̀ di abẹ̀ṣẹ́kù ní òjò tó ń fi ẹ̀ṣẹ́ dání àsara ìyàwó rẹ èyí tó ṣèlérí lórí àti nífẹ̀ẹ́ tuntun rẹ̀ di alẹ́ ìwọ ìyàwó náà abẹni tẹ́lẹ̀ bí abẹ alẹ́ ìgbọ́ràn tí ń bọ́kọ ṣagidi nínú ilé ẹ jẹ́ ká lọ mọ̀ pé gbogbo ènìyàn nílé máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni ọ̀pọ̀ ọmọkùnrin ló máa ń nílé èròǹgbà wípé nǹkan tó fẹ́ ni láti máa ń fẹ́ wà báyìí tí àwọn bá dàgbà bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rẹ̀ àti lọ́kọ lọ́jọ́ iwájú nítorí ìwà burúkú tí bàbá wọn bá rù fún ìyá wọn lọ́mọdé ọ̀pọ̀ ọmọdébìnrin ni wọ́n fẹ́ wà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn àtọkùnrin àti obìnrin ẹ jẹ́ ká gbà lásìkò láàyè láàrin ara wa ẹ jẹ́ ká dẹ́kun bíbẹ̀rẹ̀ sí ara wa lọ́nà àìtọ́ yóò ṣe é ṣe fún wa o àmọ̀ràn rèé láti lè ṣe bet fm.

gẹ́rẹ́gẹ́ ni ago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn ò ìròyìn àpapọ̀ la mú wá fún yín láti lè ṣe radio bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò gra ìkẹjà èkó kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́.

0: àwọn panápaná gbìyànjú láti pa ìbúgbàmù iná kan tó ṣẹyọ ní ìlú Madrid, Bordeaux, ní Spain àti ilẹ̀ Faransé. Wàyé o, ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Abel Ọ̀jẹ̀túndé. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìfilọ́lẹ̀ àjọ Lagos State Greenhouse Gas Registry LGHGR gẹ́gẹ́ bí ìgbìyànjú wọn láti jẹ́ kí ìmọ́tò àyíká fẹsẹ̀ múlẹ̀. Wọ́n ní dídójúkọ àwọn ìdààmú àti ìṣòro tí àyípadà ojú ọjọ́ mú wá pè fún àkọsílẹ̀ tó gúnrégé, ṣíṣe ìpèsè ààbò pẹ̀lú àwọn ìlanilọ́yẹ̀ tó gbámúṣé nípa àyípadà ojú ọjọ́. Nígbà tó ń sọ̀rọ̀ rẹ̀ níbi ìfilọ́lẹ̀ ọ̀hún, gíwá iléeṣẹ́ Lagos State Environmental Protection Agency, LASEPA, Babatunde Ajayi ṣàpẹẹrẹ ìfilọ́lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bá ìgbà mu, tó sì jẹ́ àṣeyọrí pọ́nbélé, tó sì ń gbóṣùbà fún ìṣèjọba gómìnà Sanwó-Olú fún iṣẹ́ takuntakun. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìpínlẹ̀ Èkó jẹ́ àkọ́kọ́ ní gbogbo ẹkùn pátá tí yóò ṣe àṣeyọrí báyìí nípa ṣíṣe ìfilọ́lẹ̀ Greenhouse Gas Registry. Mínísítà fẹ́tọ̀ àyíká lórílẹ̀-èdè Nàìjíríà, Balarabe Abbas Lawal, tí alákòóso Federal Controller of Environment ṣojú fún, náà gbóṣùbà kárí láé fún ìjọba ìpínlẹ̀ Èkó. Ó sì tẹ̀síwájú pé ìjọba àpapọ̀ kò ní dáwọ́ dúró láti máa ró ìjọba ìpínlẹ̀ Èkó lágbára àti láti máa báwọn alẹ́nulọ́rọ̀ sọ̀rọ̀ látàrí àti ṣàṣeyọrí tí ìdàgbàsókè òun ìlọsíwájú yóò sì máa bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkó, Dr. Ibijoke Sanwó-Olú, ti pè fún ìdásílẹ̀ àjọ tí yóò máa ṣàkóso bíbójútó àjàkálẹ̀ àrùn, ètò ìlera tó múnádóko láti lè kápàrọ̀ ká sì wà ní ìmúrasílẹ̀ fún àrùnkárùn tó bá fẹ́ ṣẹyọ lọ́jọ́ iwájú. Àjọ Nigeria Center for Disease Control and Prevention NDCD ṣèkìlọ̀ pé àwọn ògbóǹtarìgì dókítà oníṣègùn òyìnbó ló lè sọ bóyá orílẹ̀-èdè yìí ń ṣakitiyan láti gbógun ti ìbújáde àrùn ebola. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé àjọ ńlá àwọn oníṣègùn òyìnbó, Nigerian Medical Association NMA ẹ̀ka tìpínlẹ̀ Èkó, Dr. Sanwó-Olú sọ pé bá a bá mọ ohun tójú àwọn èèyàn rí nígbà àrùn ebola, nígbà tí àrùn ebola bújáde níjọ́sí, ó yẹ ká wà ní ìṣọ̀kan láti lè dojúkọ èyíkéyìí àrùn tàbí àìsàn tó lè fẹ́ ṣẹyọ lọ́jọ́ iwájú. Torí ìdí èyí, ọmọ Nàìjíríà gbọ́dọ̀ múra láti ṣe onígbọ̀wọ́ ìdásílẹ̀ ètò kálékáko lẹ́ka ètò ìlera. Ọ̀gá àgbà àjọ NCDC, Dókítà Jide Idris ti Dr. Olúkì Tanjinádù ṣojú fún, sọ wípé a kò lè sọ pé a ti ṣẹ́gun ebola tán yányán. Pẹ̀lú bí ìwọlé àti ìjáde àwọn arìnrìn-àjò ṣe ń pọ̀ sí àti àṣẹ̀ṣẹ̀bújáde rẹ̀ tí wọ́n ń ṣàwárí lórílẹ̀-èdè olómìnira Congo ní kòpẹ́kòpẹ́ yìí, ó ní a ní láti ṣe àlékún gbígbáradì wa torí pé ojú làlá kan fi ṣọ́rí. Gbogbo ọjọ́ 28 oṣù kejì ọdún ni àyájọ́ ọjọ́ àìsàn hepatitis lágbàáyé, ìyún àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, láti ṣe ìlanilọ́yẹ̀ nípa àìsàn ọ̀rọ̀ burúkú yìí, àìsàn tó ń ṣokùnfà ìrẹ̀wẹ̀sì ọkàn tó sì ń ṣàkóbá fún ara nípasẹ̀ ìbújáde àwọn àìsàn pẹ́pẹ̀pẹ́ mìíràn nínú ara àti jẹjẹrẹ ọkàn. Pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé pẹ̀lú àrùn yìí láìmọ̀, nítorí pé àìsàn náà kì í tètè fi àpẹẹrẹ hàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn ìpele àìsàn yìí ni hepatitis A, B, C, D and E. Hepatitis B àti C ló ń ṣokùnfà jẹjẹrẹ ọkàn àti ikú ọ̀pọ̀lọpọ̀ èèyàn jákèjádò ilẹ̀ àgbáyé. Ǹjẹ́ kí ló ń fa àìsàn hepatitis yìí? Akọ̀wé àgbà fún Lagos State Health District 3, Dr. Mansurat Adeleke, ṣàlàyé ohun tó ń ṣe okùnfà àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti sọ.
1: Àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni àti dáhùn ìrànlọ́rùn tàbí fọ́ọ̀rùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ lọ́nà púpọ̀. Àwọn àrùn àtẹ́nà tó ti kọ̀ lára gbígba ẹ̀jẹ̀ tí wọ́n ṣe àyẹ̀wò fún. Ìwọ́n tún lè kó ní ìfẹ́ kóró. Ìwọ́n lè kó ní ìbálòpọ̀ láìlo ìdáàbòbò. Ìwọ́n tún lè kó ní lílo abẹ tí wọ́n pa kòkòrò ara.
0: Dókítà Adeleke ṣàlàyé àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí, ohun tó ń ṣokùnfà rẹ̀ àti àpẹẹrẹ tí yóò máa fara

0: bá wa sọmọ yìí wà akérèjú fẹmi
1: kí ló kún un bẹ ọrọ mi dẹ lẹrú sọmọ lé yọ ké.
0: Dẹ́dì ìwà ọmọ yìí lè jọmọ yìí ìjẹ́ ti ẹ̀mọ́ pé kò jàrá rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára ká máa lò wọ́n nílò ẹ̀yìn tàbí ká máa fi ìyà jẹ àwọn ọmọ wọ̀nyí àwọn ọmọ ọjọ́ iwájú wa lẹ́yìn ìwà ọ̀la àjọ àgbáyé ìyẹn United Nations pàápàá wọ́n bá dúró gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára kódà ìjìyà tó gbé ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára. Ojúṣe tiẹ̀ láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.

0: yẹn.
1: Ọjọ́ mo ti sèbèrè ní sẹ́ra jù lọ. Owó ọ̀pọ̀ tí ò lórúkọ pẹ̀. Owó rẹ̀ kò wá rárá.
0: Ó sì máa ń gbádùn rẹ̀.
2: A mọ̀ pé
0: wọ́n ti pè é fáwọn afanilákòyà o.
1: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Owó ló dé Even Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́.
1: Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn
0: oúnjẹ aládùn tó bá fi ró náà sí.
2: Òótọ́ ló sọ.
1: Ó ṣe wọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ tí Even Kings ní ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Even Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

Bye.

Kogo agai sheka, kogo dali amenera, malamida diyo, afada maka.

0: ẹni àgbọn mágbẹ lórí olúwa àgbọn mágbẹ lórí rẹ o kábíyèsí rẹ ọlọ́run olódùmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba tí ń bẹ tí ó sì máa bẹ títí láéláé kábíyèsí rẹ ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni lẹ́yìn ọlọ́run ìwọ náà ni bàbá dáadáa agbọmọlà gbanigbani tá à ń sáyà ọba tó dá wa tó mọ wá tó mọ wá kábíyèsí ọba láàánú wa ìwé mímọ kan ti ẹjẹ kó yé mi pé ìgbà má ṣe pé olúwa tó ti wà fún wa ní oníkíni kí àwa kó máa wí nísinsìnyí oníkíni kí israeli kí ó máa wí nísinsìnyí àwa náà ní israeli àwa ìran israeli láfíríkà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó pa wá mọ́ ọba tó tún dá wa sí ọba tó tún fún wa lórí ọ̀fẹ́ gbogbo ìgbà tí ọba débi iṣẹ́ ẹni náà láàárọ̀ ẹni adúpẹ́ o àwa tún ti débi iṣẹ́ tiwa láàárọ̀ tiwa nìyẹn o bó tilẹ̀ wù kí ó dàbí ẹni pé ọ̀sán ti pọ́n nígbà téèyàn bá débi iṣẹ́ ẹni ìgbà náà ni àárọ̀ ẹni àwa tún ti débi àtijẹ́ àti mu wa nìyẹn kí ọlọ́run ọba kójọ́ kó bá wa fi àlùbáríkà sí iṣẹ́ tiwa ní gbogbo ìgbà tá a bá ti débi iṣẹ́ káwa náà kárí àánú kárí ojú rere ọlọ́run ọba àdúrà tiwa nìyẹn tá a máa gbà nígbà gbogbo pé gbogbo ìgbà tá a bá ti dé ibi ìgbàjẹ ìgbàmú tiwa náà káwa náà máa ríre gbà ká máa rí àánú ọlọ́run gbà torí pé àgbọn mágbẹ òun náà ni òòrè ọlọ́run bí ṣọlá lẹ́sìn ṣe sọ èmi náà mo gbà bẹ́ẹ̀ mo gbà ẹ̀yìn kan nínú iléeṣẹ́ yìí náà ti gbà bẹ́ẹ̀ pé àgbọn mágbẹ òun náà lórí ọlọ́run láṣẹ elédùmarè ọba gbogbo náà la máa rí òòrè ọlọ́run o àtẹ̀yìn tẹ́ ẹ ti wà níbi iṣẹ́ látàárọ̀ àtàwa tá a ṣẹ̀ṣẹ̀ dé gbogbo wa náà la máa rí òòrè ọlọ́run láṣẹ elédùmarè ọba iléeṣẹ́ bonde fm 92.9 náà la ti ń kí pé ẹ̀ka àsán iléeṣẹ́ tó ń lọ níwájú táwọn tó kù tó ń tọ̀ lẹ́yìn akínyìn o ẹ̀kú bójú ọjọ́ ṣe rí akú wẹliwẹli akú atẹ́gùn akú afẹ́rẹ́ yìí láṣẹ elédùmarè ọba a mọ gbogbo alára kò ní dà wá láàmú láṣẹ ọlọ́run ọba àwọn ọmọ yẹn àti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò àdélébáre ọ̀tún lónìí ọjọ́ ṣẹ́gun ọjọ́ kẹtàdínlógún ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n rárá o ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ọ̀pẹ ni fún ọlọ́run ọ̀pẹ ni fún ọlọ́run ẹ̀rí oṣù jóná abẹ̀rẹ̀ ráyọ̀ ọlọ́run dẹ̀ tún ṣe kíni ó tún mú a lọ sí ìparí ẹ̀ láyọ̀ ni àwọn ẹ̀mí tó bẹ̀rẹ̀ oṣù keje náà ló máa parí ẹ̀ láṣẹ elédùmarè ọba tó gbogbo ẹyin ti wáyé ẹsùn mọ́ bí o ẹsùn mọ́ wa níbi àwọn ọmọ yẹn àti dé gẹ́gẹ́ bí ìṣe wa lónìí pẹ̀lú àwọn ètò tí àwọn aláṣẹ àti àpàṣẹ iléeṣẹ́ bond 92.9 tó ti là kalẹ̀ fún ìgbádùn gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa láti gbọ́ lónìí tí n bá ti ń ṣẹnu mi ní gáàyà gbogbo ẹyin tí ó yẹ kẹ ẹ gbọ́ ètò gbàgede ẹ má bínú sí wa bó jẹ́ méjì mẹ́ta náà ni à á fẹnu bá torí pé a ní ṣaláì má gbé ó tẹ̀ ní màmá wa kan tí ó jẹ́ pé inú àwọn olólùfẹ́ wa ni tí wọ́n ti àti jíṣẹ́ sí wa lónìí wọ́n send the voice yẹn sí mi lórí ọ̀rọ̀ abáran jàbí voice yẹn ó ṣeé ṣe kí n lò bẹ́ẹ̀ kí àwọn èèyàn kan lè gbọ́ torí pé àwọn oníwà bàjẹ́ kan ló jẹ́ kán send àti jíṣẹ́ yẹn sí mi tó bá ti wá ṣe tá a bá ti ṣe gàyà kúrò níbi àtẹ̀jíṣẹ́ yìí àá bọ́ sórí ètò pé rosọ́kọ̀ gbogbo ẹ̀yìn tiwa ìsúnmọ́ wa níbi ká ṣètò pé rosọ́kọ̀ ẹ̀mí ní kọ́kọ́ ni akéde ètò lónìí ẹnìkejì mi náà wà ń bíbá pẹ̀lú mi nílé agbára níbi bọ́sẹ̀ bọ́ ibé bọ́sẹ̀ náà wà lé agbára pẹ̀lú mi lọ́sọ̀ọ́ tòde orí tó kẹ́nu ògbẹ́yìn princess ọláyínká nígbà lórúkọ tèmi abọ́sẹ̀dé ṣókùnbí lájọ jẹ́ akéde ètò lónìí ọjọ́ ṣẹ́gun lágbà ọlọ́run aṣẹ́gun fún wa nílé lóko lódò ogun ayé òní borí wa o láṣẹ elédùmarè ọba ogun ayé òní borí wa ní gbogbo ibi tá a bá rìn sí bá ojú rere ọlọ́run àti ọ̀nà ọlọ́run la máa bá pàdé láṣẹ elédùmarè ọba bonde fm láwà 92.9 tá a kalẹ̀ sí nọ́mbà 1a adékunlé fàájì lóní gbòǹgbò onígbòǹgbò la wà níbi tẹ́ ẹ̀ bá mọ̀ onígbòǹgbò náà pé bí mo fi yẹn kí kábíyèsí bàbá mi dáadáa ọba adéyẹmí olùwàṣẹ́gun àjàsà bàbá mi ni bàbá mi dáadáa ni tán àdọ́tì princess ọláyínká nígboyà wọn àdọ́tì mi ni ṣe ọmọ mi ni o ọlọ́run á tọ́jú ẹ̀yìn náà god bless you sir tó ẹ̀yìn olólùfẹ́ wa ẹ jẹ́ àmú àwọn àtẹ̀jíṣẹ́ bíi méjì bíi mẹ́ta tí o ti wà ní ibi tí wọ́n tẹ̀ sí ilé iṣẹ́ wa níbí mò ń bọ̀ ná. ìgbà tó tẹ̀ ká tẹ̀ ni wá sọ̀rọ̀ tó kọ̀ tó sọ ọlọ́run
1: wa bi saanu o
2: o ma pe
1: ni ko te so la mo ko te ma ko ni yen
2: a
1: ti mo
2: ba
1: ju a ti ni
2: mo
1: ni
2: yen
1: na
2: a
1: se
2: to ni ki ni ba ta

0: àtẹ̀jíṣẹ́ eléyẹ jẹ́ kí n mú bí wọ́n ṣe kà á torí pé ọ̀tún ni bí mo ṣe ṣí whatsapp wa báyìí mo bá ń bẹ̀ pé ẹni tó tẹ̀ wọ́n ti fi síbẹ̀ ní ọjọ́ bíi mélòó kan wọ́n ní gbàgede wọn lórúkọ tàwọn ni taiwo ibisode gbogbo ọlọ́ta ọ̀rọ̀ nípa ọlọ́ta joint náà ni ọlọ́ta captain joint cda wọ́n bẹ gbogbo gómìnà babajide wọ́n bẹ gbogbo àwọn cda yìí ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wa babajide sanwóolu àti honorable jimoh abiodun ejigbadero ti àgbàdo òkè odò local council chairman lórí ọ̀nà àwọn tí kò ṣe é gbà mọ́ rárá ó wọnú owúrọ̀ látó fi dé òye toro street àti ogun sanya street bákan náà láti bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹ̀jẹ̀ wá ṣàánú àwọn ládùúgbò àwọn yìí o ìjọba èkó àwọn ń ra wẹ́ẹ̀bẹ̀ ní pé ẹjọ ẹ ṣàánú àwọn ṣẹ̀rí ọ̀rọ̀ àdúgbò yìí yẹn kọ́ ni bó ṣe kan nílé náà ló kan ara bó ṣe kan àlejò náà ló kan ara ilé òun ni mo fẹ́ sọ ni pé ọ̀rọ̀ ṣẹ̀tẹ̀ wà rí òjò tó ń rọ̀ a dẹ̀ ní sọ pé kí òjò má rọ̀ àkókò òjò ni a wà yìí ó ti dandan kọ́ lọ́run ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ nítorí pé tójú ògùn ò bá rọ̀ lásìkò tó yẹ kójò rọ̀ inú wa ò le dùn àsìkò tó yẹ kójò rọ̀ òjò gbọ́dọ̀ rọ̀ àsìkò tó yẹ kẹrùn wa ẹ̀rùn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àsìkò ọyẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó bá takòkò kò ń sin òtútù ni a máa mú òṣèlú a máa ṣubẹ ni pó fẹ́ rọ̀ kò ní rọ̀ ohun gbogbo làkókò wà fún gẹ́gẹ́ bó ṣe wà nínú ọ̀rọ̀ ìwé mímọ́ àwọn màmá wa kan fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ nípa tàdúgbò wọn náà ẹ jẹ́ kí n gbọ́ ká gbọ́ nǹkan táwọn màmá wa ń sọ ni pé lábàrànjẹ táwọn ń gbé oko ni wọ́n lè kó ni pé kì í ṣe ìgboro pé láti ìkẹjà lọ́gán sí island òun ni èkó èkó náà ni gbogbo wa wà mà gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń wùwà bàjẹ́ ní abàrànjẹ lọ́hùn òun náà ṣeré yìí ti tú yẹn wọ́n ní tójú ọba ti ń rọ̀ pé ìṣẹ̀lẹ̀ máa ń ju nylon sínú àgbàrá òjò ẹ má wọ́rí wọn á tó dọ́dọ̀ yẹn ẹ̀mí mọ̀ ẹ̀yẹ continue àwọn tó máa mú yín wọ́n máa mú yín ẹ̀yìn ò ní mọ̀ pọ̀ ń ṣọ yín wọ́n á mú yín báyìí ni ẹ wo tó bá ti mú yín báyìí ó dẹ̀ ń pẹlẹ ẹ máa lọ rojọ́ ni gbogbo ẹ̀yìn oníwà àbàjá tẹ́ ẹ lẹ́ẹ̀ni fọ ẹ tẹ́ ẹni ẹ̀mí jẹ́ kéèkó mọ́ ìjọba máa wá nǹkan ṣe sọ̀rọ̀ yín ẹ wo kò ní jù báyìí lọ ní abala ti gbàgede fún àwọn tí wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ wọn àtàwọn tó ń fi hàn ránṣẹ́ tá a ní àǹfààní láti lè jẹ́ kí ẹ̀yìn èèyàn kí ẹ gbọ́ gbogbo àwọn tọ́rọ̀ ìdẹ́kan náà mo mọ̀ pé wọ́n máa gbégbèsẹ̀ àwọn tó ń da àdọ̀tí tójò bá ti rọ̀ ní gbogbo abárànjẹ gẹ́gẹ́ bí àwọn màmá wa ṣe fi ohun ìránṣẹ́ wọn á wà nǹkan ṣe sọ̀rọ̀ wọn á mú wọn ṣíkún báyìí ni mo mọ̀ lágbára ọlọ́run so tó bá tún di lọ́la náà tí àwọn akẹgbẹ́ wa náà bá tún lè kà ní abala ti gbàgede náà wọ́n á tún kà sí etí gbọ̀nyí adúpẹ́ púpọ̀ bẹ̀rẹ̀ ṣe ń tẹ̀sí sí wa ó yá káwọ yàrá ètò pèrò sọ́kọ̀ lẹ́tọ̀ ètò ní pèrò sọ́kọ̀ pẹ̀lú princess ọláyínká nígboro àti orin tó kẹ̀kẹ́ ó yá ẹ̀jẹ̀ ká lọ gbọ́ nǹkan torí pé àwọn èèyàn wa àwọn màmá wa dáadáa kan báyìí lórí ètò pèrò sọ́kọ̀ yìí wọ́n ti ẹ̀ ń já sin ni wọ́n ní ọmọ mi ọláyínká orí tó kẹ́ ó máa da fún yín lágbára ọlọ́run ètò pèrò sọ́kọ̀ kí ló dé àgbọ̀n nǹkankan lórí a ní kò sí wàhálà màmá wa ètò yẹn yìí wà lójú ọ̀nà ó wà ní bond fm 92.9 lágbára ọlọ́run ẹ máa gbọ́ wa kété náà ni abala àkókò tá a wà yìí èèyàn bíi méjì mẹ́ta tán bá láǹfààní ẹ pè wá báwo ló ṣe ń lọ ládùúgbò yín báwo ni ṣé ń pèrò sọ́kọ̀ dáadáa mọ́tò tiwa náà wà nílẹ̀ bí tẹ bá fẹ́ ká gbé yín lọ màmá wa ọlọ́run jẹ̀dá ní fàdé ìyákí yín grandma ẹ pẹ́ fún wa màmá cole gbogbo àwọn màmá wa nìyẹn bàbá wa adéníjì ní ànà pàjá gbogbo yín pátápátá mr tunde bàbá tunde àgbèméjì pátápátá gbogbo yín náà ni à ń kí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń lù wá lọ́gùn ẹnu pé a ẹ̀ gbọ́ wa kí ló ṣẹlẹ̀ kí ló dé lágbára ọlọ́run lẹ́nu ẹ̀yẹ jẹ́ ẹ darapọ̀ mọ́ wa kájọ ṣètò pèrò sọ́kọ̀ ojú òní ti wà láṣẹ orí tó kẹ alfa
1: orí tó sí àyà wa
0: báwo ló ṣe ń lọ níbẹ̀
1: yẹn. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run my driver.
0: Àwọn ará Suru wa ode ni pin.
1: Amen.
0: Eyi te ba lori ofe lati pe wa 08038420649.
1: Ben.
0: Nbo lo ka yin mo lo san to ni awa ti gbe moto sile je ka jade tori se rojojo
1: to. My driver.
0: Yes, my conductor.
1: My driver.
0: Yes. Rojojo e ba o ni wo ti se like e si.
1: Eh ni ran wo le wa.
0: Ami ah. Ran wo le wa. 0542-0649. Ona lojo pote fi da seto. Lori eto yin eto wa eto pe soko. Awa npe ro soko ni.
2: Awa
0: npe yin lo soja gogo bi te ba fe lo eyan sa ti pe wa. A ma gbe yin lo kini ego wa to lohun fo rojo. Olorun be leyin wa. Oluwa nbe leyin wa, eh? Be. Ambo no ja dodo. Ja wo lo ni ta ni nbe.

0: Orúkọ Ọlọ́run tó bi orúkọ Ọlọ́run pọ̀, orúkọ Ọlọ́run akàkàtán ni bàbá mi náà ló ń jẹ́ àkèkè tán Ọlọ́run ìyanu. Tẹ bá gbọ́ gbogbo oríkì tẹ́ ń gbọ́ yìí, ẹ rí pé orúkọ Ọlọ́run náà ni Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn orin nìyẹn, ohùn nìyẹn, kí Ọlọ́run kó fi ọ̀run kó fi kí àwọn bàbá tí wọ́n ti lọ. Ohùn tó jù sílẹ̀ oyè fọ̀ gbá tán tán ti fín ó lágbára ni oyè lọ. So ni pẹ ṣẹnu bó ṣe wà lórí ètò pèrò sọ́kọ̀ àwọn èèyàn yìí ń gbìyànjú àti pè wá wọlé ọ̀dà 08038420649 08038420649 náà lójú òpó tẹ́ ẹ bá yìí fẹ́ dá sétò pèrò sọ́kọ̀ àǹfààní yìí wà fún yín káyé ìgbà ìpè bóyá bí èèyàn méjì àǹfààní wà fún yín. So orí tó kẹ́ mo ní báwo ti ẹ̀ ni àwọn kan pè mí ní ìjẹjọ wọn ní àbí bóyá ẹsẹ̀ tó lọ́lọ́run ni wọ́n ní ìgbà tó gbé àwọn pé owó mọ́tò dàbí ẹni pé owó yẹn pé ó dàbí ẹni pé ó fẹ́ pọ̀ wọn lò kì í ṣèyàn bẹ́ẹ̀
1: wọ́n
0: ní orí tó kí òun ṣèyàn bẹ́ẹ̀ pé tó bá gbé yín gan kò tiẹ̀ ní jágbe mọ́ yín kọ̀ndọ́tírẹ́sì tèmi ní oṣù ọmọlúàbí ẹ̀ lè wọ mọ́tò wa ká bá yín jà àwọn ò ní fẹ́ràn pé yín wọlé kẹ́ ẹ fẹ́ bọ́lẹ̀ kó dìjà mọ́tò tí wọn ṣe kò dìjà ẹ bá fẹ́ bọ́ yàgbọ́n parọ́ ni
1: nánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánánán
0: Hello.
2: Orúkọ tèmi ni bàbá tó ń jẹ abíọ́n
0: náà. Èké àgbò méjì ṣe wà dáadáa. Olúwa ló ń so.
2: Ṣé ẹ̀dẹ̀ ti rédì láti gbé mi lọ sí kan rẹ̀ mọ́ ní ìfún
0: yìí. Ká tún lọ kó gàrí àbí. Kò sí wàhálà ọlọ́wà bá aṣọ wa lábà aṣọ wa bọ̀. Ṣé iṣu rẹ̀ náà ti ń pò
1: ewura
0: ewura láti fi ṣe ìkọ̀kọ̀ rẹ̀ ká fi di ọ̀jọ̀jọ̀ ṣé gbogbo ẹ̀ la máa rí kó.
2: Ká tó fi ṣe ìbèrèpò.
0: Ìbèrèpò bẹ́ẹ̀ ni ọ̀dà náà ọ̀dà ẹ ṣe gan ni ẹ ṣe ẹ sà. Hello ta ló wà ń bẹ o.
2: Pèrò sọ́kọ̀ lẹ́tọ̀.
0: Ètò ní pèrò sọ́kọ̀ ká sàn sá o. Ọjọ́ ó tọ́jọ́ mẹ́sàn-án ó tọ́jọ́ méjìlá ó tọ́dún kan. Ẹ dárúkọ yín káwọn ará ilé kan gbọ́ yín.
2: Gbẹ̀ngà ló jọjọ yẹn láti mú ṣe.
0: Àbá wa gbẹ̀ngà ó dà pé gbàtọ́nà ọ̀nà mú ṣe yẹn ti wá fáyín sí ní ojúwò yẹn yẹn ní ọ̀nà mú ṣe yẹn kò wá ń jẹ́ kẹ̀tọ̀ wa mọ́ torí gbogbo ẹ ti smooth dáadáa. Ọ̀dà
1: adúpẹ́ ra sa ní dáadáa lẹ́dẹ́.
0: Ní dáadáa lẹ́dẹ́ yẹ sa ẹ ṣe gan ni.
2: Àdúpẹ́ wọn àwọn òfowópowó ọ̀kà fẹ́ mi o.
0: Ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni ẹ ṣe sa ẹ ṣe gan ni. Wọ́n lè fowókowó ọkọ̀ fáwọn pé tá à ń gbé gangan ni wọ́n gan
1: gan. Adà fún yóò bàbá mi.
0: Báwọn tó bá fẹ́ lọ síbi tó jìnnà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wàhálà kò sí wàhálà. Ẹ wo tó nítorí àwíjàre
1: jàre
0: tó tán lẹ́nu. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè wá pátápátá lónìí lórí ètò pèrò sọ́kọ̀ látorí ìyá wa Adérẹ̀mí màmá wa Múrẹ́nikẹ́ Múrẹ́nikẹ́jì àbí.
1: Múrẹ́nikẹ́ láti bánkò lẹ́nu
0: wọn láwọn wà ní àjàsá ní alákùkọ lọ́hùn láyọ̀lẹ̀ máa dé. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín adúpẹ́ lọ́wọ́ bàbá wa ọ̀fíìsà bàbá iná.
1: Màmá wa ọlọ́run jẹ̀dá náà.
0: Màmá wa ọlọ́run jẹ̀dá.
1: Gbogbo
0: ìgbà ni gbogbo yín pátápátá la kí lọ́sàn-án tòní àti bàbá tún dé àgbò méjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe gan ni àwọn tó ń gbìyànjú tí wọn ráyè wọlé aṣáàrí ní sọ yín tó wọlé tó wọlé tó wọlé ẹ má bínú sí wa. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá pé ẹ ṣeun o ẹ ṣeun adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Elédùmarè ọba ẹ jẹ́ ká tún pàdé lórí ètò pèrò sọ́kọ̀ láṣẹ Elédùmarè ọba Princess Olayinka nígbà lórúkọ tèmi. Orí tó kẹ́.
1: Orí tó kẹ́ Adébíjì ló kí ẹ ṣe.

0: bẹ́ẹ̀ ni mo sọ fún gbogbo ẹ̀yin ara lé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lákòókò ibi tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́ mo ní pé ìbùkún wọlé ayọ̀ wọlé mo bónílù sọ̀rọ̀ tán mo tún wá gbé olórin wọlé olórin yẹn wọ́n máa jẹ́ ká mọ̀ olórin làwọn mi ò tẹ́ kí wọ́n sọ̀rọ̀ rárá wọ́n máa jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lóòótọ́ olórin làwọn ó yá mo ń gbọ́ yín.
1: Ok, orúkọ mi ni Wally Wonders.
0: Wally Wonders.
1: Olórin mi, mo máa kọrin orí ẹ̀mí, orí yín, mo máa kọrin ní pàtí, mo máa kọrin ní church, mo máa kọ, mo ní àwọn orin tí mo ti ṣe náà.
0: Bẹ́ẹ̀ ti ṣe.
1: Mo fẹ́ gbé jáde.
0: Ok.
1: So, àwọn nǹkan tí.
0: So, jẹ́ kẹ́yìn náà wá sọ́dọ̀ wa lórí yín. Ó dá, àwọn ará ilé fẹ́ gbọ́ òun yín, ṣe mo ń ṣe birthday lónìí, Princess Olayinka Nigbe, à ń ṣe birthday, ó yẹ kọrin fún mi.
1: Àná náà lọ́jọ́ ibi tèmi náà.
0: Bá mi sọ fún wọn kán bá mi gbé síbẹ̀ ó yà mò ń gbọ́ yín.
1: Ok.
0: Ẹ jẹ́ ká gbóhùn yín yẹn gangan.
1: Ẹ jẹ́ ká kọrin ẹ̀mí.
0: Ó yà ẹ jẹ́ ká kọrin ẹ̀mí.
1: Ẹ̀mí mímọ́ ẹ

I'm gonna go to the hospital.

Yeah.

0: ẹni ti ṣégo iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́mi náà lọ́wà 92.9 gbábọ́ọ̀lù sáwọn lónìí ti gbọ́yìn lẹ́ni tí í ṣe tuesday tó gbẹ̀yìn oṣù keje live and direct náà la ń broadcast ní àyín bí o lẹ́yìn gangan ìfẹsẹ̀wọnsẹ̀ champions league qualification ó máa ń tẹ̀síwájú tó sì yẹ pé dáwọ́ ní káwọn sọ nígbà ìwọ́n ṣe ń gba lọ́wọ́ báyìí o láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù kó wá sópin kups náà ló ń jẹ ìyà lọ́wọ́ lọ́wọ́ sabab fk méjì sódò ní o 2-0 lábalẹ̀ lẹ́ẹ̀kejì náà ni wọ́n wà second half kódà ìṣẹ́jú díẹ̀ náà ló kù kó fi wá sópin kí sọ pé lincoln rent mfc wọ́n ń ta kàngbọ̀n àwọn àti madvi fc ọmi odo ni wọ́n wà báyìí o lábalẹ̀ àkọ́tà mọ̀ sí half time second half máa padà gbìnà yá láìpẹ́ láì jìnà àwọn àárín tó ṣẹlẹ̀ lábalẹ̀ bẹ̀ẹ́ náà bákan náà tó bá di aago méje gerege o dynamo zagreb àti tone fc ọmọ amúnkànlẹ̀ láàrin ara wọn nk clj àti fk engratia aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni máa wáyé art fc pẹ̀lú stormgrass ìyẹn máa wáyé láago mẹ́jọ láṣálẹ̀ tòní kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni o shamrock rovers pẹ̀lú ararat láago mẹ́jọ gerege nínú ọmọ wáyé lálẹ́ náà ni o live and direct gbàgbọ́ sáwọn ẹ̀ńgbánu iléeṣẹ́ world fm metro 9 ní báyìí pé onígbàwọ́ ètò yìí náà ni bs media broadcast 1/6 everetwe alasia bus stop ladipo lẹ́kọ̀ọ́ òkèòkè náà lẹ́ ó máa lọ bí jayé rasulillah amin èmi lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi àwọn òrìn kan wà tí mo fẹ́ wá fún yín lẹ́sẹ̀ kùkú ní tó ṣẹlẹ̀ lẹ́nu gangan pàápàá jùlọ ọlá òde yìí lọ́jọ́ thursday náà ni ló máa padà gbìyànjú tó yẹ pé a láǹfààní láti rí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ láwọn ọ̀dọ́láńgbá bí wọ́n ti ń ṣe dáadáa sí tí wọ́n sì ń dá gọ̀jọ́gọ̀jọ́ lọ́kọ̀ọ̀kan ejeji iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí náà lára 92.9 ẹjẹ́ ń sáré dẹ́ka àpérò ọjà iléeṣẹ́ bs media broadcast tàgbọ̀n tí wọ́n ní ń bẹ̀ wọn àmú ń padà bọ̀
1: owó àbúrò tí olórúkọ kẹ
2: owó rẹ kò wọn rárá
1: ó sì máa ń gbádùn rẹ
2: àmọ pé
1: wọn ti pé ìfàmù olórúkọ kẹ
2: owó rẹ kò wọn rárá
1: ó sì máa
2: àmọ pé kí ló fẹ́ràn yẹn
1: owó ìṣègùn ni mo fẹ́ràn jù lọ
2: owó àbúrò tí olórúkọ kẹ
1: owó rẹ kò wọn rárá
2: ó sì máa ń gbádùn rẹ
1: àmọ pé
2: wọn ti pé ìfàmù afanilápòyà o
1: òróró wo ló wá fẹ́ kí n rà báyìí
2: òróró divon kings ló yẹ kó o ra ó jẹ́ òróró ìṣèbẹ̀ tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin a
1: òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
2: bẹ́ẹ̀ ni o
1: pààrọ̀
2: ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí
1: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣèbẹ̀ divon kings ní òróró ìṣèbẹ̀ tó dára
2: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
3: divon kings òórùn aládùn adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè nàìjíríà

0: Media PLC. Farm of La Fudge Africa PLC. Tele. Oko Jai Lekiko.
1: Waka, call fist at any time because of smoke and dust. Use colleagues, make your day relieved.
2: Other chemist, I beg, I need cough medicine. If you walk, sharp, sharp.
1: Oh yeah, try Comix cough syrup. Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink, and day relieved. Comix now confirmed. Cough, drink Comix, day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
2: So gẹ́gẹ́ mo ṣe sọ fún yín káàbọ̀ padà sórí ètò kí ló ń ṣẹlẹ̀ mo rò pé tí mo ń sọ fún yín nírọ̀lẹ́ ètò ni ẹ ti fi pamọ́ sọ́wọ́ òsì yín kẹ má fi jẹun pàápàá jùlọ ẹ̀yìn tẹ́ ń ṣe POS ẹ̀yìn ni mò ń gbà lámọ̀ràn yín lámú ti yín wálé ní pé ẹ ṣọ́ra yín o gbogbo ẹni tó ń ṣe POS pátápátá ẹ má jẹ́ kí àwọn onígbájú ẹ̀ àwọn ìka àwọn apanilẹ́kúnjà yín ẹ má jẹ́ kán gbà wọ́n bá nǹkan tẹ́ ẹ lò tẹ́ fi ń ṣe business ti POS yín anything tó bá ti ní problem ẹ lọ sí ọ́fíìsì yín gangan Cherry, àwọn tá ń sọrọ̀ wọ́n mọ data wọ́n mọ everything nípa àwọn èèyàn tó bá pè yín báyìí ẹ má dá wọn lóhùn téèyàn bá ti kánjú ọ̀kẹ́ kánjú èèyàn ìhùn ní bọ́ sọ́wọ́ àwọn apamọ́lẹ́kúnjayé ṣùgbọ́n téèyàn bá ti kánjú ẹ̀ tíwọ́ náà bá ń wówó o ṣiṣẹ́ kí náà ti ń porúkọ ó fẹ́ gbowó tó pọ̀ olúwẹ̀ àbọ́ sọ́wọ́ ìwọ̀n báyìí tó ń ná tó ń fi ń ṣe business wọn àgbà ni káàyàn fẹ́ pariwo sí ìgbàyẹn làwọn mí àwọn asẹ́ẹ̀tì kámẹ́rà sórí tiktok wọn á máa sunkún kan gbowó lọ́wọ́ wọn tó o bá ti kánjú ọ̀kájú ẹ wọn á gba àwọn bá nǹkan tó wà lọ́wọ́ ẹ ṣùgbọ́n tó o bá ti rò pé ọlọ́run ní jẹ́ kọ́ mú wa tí o bá ti sí nǹkan míì bẹ́ ẹ fi sùúrù ṣe ẹ fọgbọ́n ṣe wọ́n bá pè yín gbogbo èyí tí ì bá òun tẹ́ bá ń ṣe gbogbo bíi mẹ́ta àwọn online kinní yẹn ẹ lọ sí ọ́fíìsì wọn kinní wa yóò ó ní ìdojúkọ o ẹ bá wa wò ẹ má jẹ́ kán pè yín kọ́ láwọn wá láti ilé iṣẹ́ kan wọ́n fẹ́ wá bá yín ṣàyẹ̀wò nǹkan àbí wọ́n á pè ẹ̀wọ̀ ìyàwó ilé wọ́n ní wọ́n fi bísínẹ́sì kan lò ẹ́ kó ṣe o lè ṣe bísínẹ́sì ìwọ náà bá ní ẹ ò ń gborí bíi lẹ́gbẹ̀lẹ́gbẹ́ lórí fóònù tó bá mú ẹ sọ́wọ́ tó ń gbé ẹ lọ nìyẹn o àbí kó yẹ kó wọ́n bá tọrọ kọ́ bọ́ ẹ wọ́n á fa lọ nìyẹn o àmì bọ́ sọ́wọ́ la gba ọ̀rọ̀ lọ eléyìí la mú wa fún wa lórí ètò kí ló ń ṣẹlẹ̀ lónìí nílé iṣẹ́ wa bond fm 92.9 kò ní jù báyìí lọ ẹ jẹ́ ká tún fèlè ṣe àríkọ́gbọ́n a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bs media tẹ́ ẹ̀ jẹ́ kétò ikú ojú òní tìyín tẹ́ ẹ̀ ń jẹ́ kí a lè máa rí mú wá fáwọn aráalé láti lè máa fi kọ́gbọ́n ẹ ṣe àdúpẹ́ o iléeṣẹ́ bs media òkè òkè báyìí lẹ mú rú sí òkè lẹ máa lọ. Mo dúpẹ́ lọ́wọ́ olùtọ́kẹ́ tàjọ wà níbí mi ní gbàgbé ọ̀túnba pẹ̀lú gbajú lágbára ọlọ́ lọ́sẹ̀ tó ń bá máa jọ wà lórí ètò ni bákan náà ni ìyá mi Fọláṣadé Kádírì adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà adúpẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ṣe tètè sí wa tẹ́ ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀yìn náà ní nǹkan tẹ́ ẹ fẹ́ polówó lórí ètò yìí ẹ kàn sí wa 08038420649 08038420649 princess Olayinka Anuga lorúkọ tèmi ó tún dọ̀fẹ̀ tó ń bọ̀ láṣẹ lódùmarè bye for now.
3: Ìrọ̀dùnfẹ́ lábùwọlé dé wọ́rọ́. Ayẹyẹ ìrántífẹ́ náà lọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolo Afrobeat New African Shrine ìtẹ́jà ìpín Èkó ní July 31st, August 1st àti August 2nd. Àràràràrà òróróró. Jàǹkẹ̀jàǹkẹ̀ ló ń bọ̀ nbẹ̀. Ọmọ bàbá fúnra ẹ̀ ṣe òkútì ìràwọ̀ kọrin fútì. Aláàbì sí àná ọmọ ẹ̀láìkà fún dúró ní ibà. Fẹ́rí àpàlà Destiny ti jájà ìràwọ̀ tó ṣáná. Pọ́tẹ́bù Odò Ìbàdàn Aláàjì ti rí lẹ́dà Cardi Mint àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. July 31st.

0: finish ẹ̀sìn. Ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Deliara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dòrò ǹkẹ́ ó sì rẹ̀ gbọ́n rẹ̀ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò yìí ni. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ wípé a ò ní fàìsàn lùgbà.
0: A wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806821 6859. 0806821 6859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí ọ tó ní àwọn káàbì arúmọlé ibi. Mo ní kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á torí dájú mi ò mọ tó máa ń fà á bó ṣe rìn láti rìn gbogbo òbí pé ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti ṣubú rí abẹ́ńtó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ńtó ti ṣiṣẹ́ bí aná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti orin kí ó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn níwọ̀n tó bá ti ní àpẹẹrẹ gbogbo ara omi apariwo ẹsẹ̀ kíkan ẹlòmíràn máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́ tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ ni àti ìròyìn gbogbo ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyè àdó máa jáni ẹlòmí apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ló máa ti pìpìpì inú àgọ́ rẹ tó bá ti láwọn nǹkan báyìí.
0: A wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti lókọ̀tọ̀ roundabout. Ẹ̀wọ̀ márùn-ún tó lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ bọ̀ Abarajẹ Road ní kẹ́ gbèrè. Ẹ̀gbọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún ìrọ̀lẹ́ wá sí. Number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road ní Ikọ̀tún. Mo kò ní.
3: Bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dúró ní kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún yìí mà. Ìrẹ̀wẹ̀sì ọkọ̀ ni wọ́n gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkọ̀ yìí mọ́. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dúró ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
0: 0806821 6859.
2: Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ lọ́wọ́ sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀gbọ́n wa dé manila laina. Má bá a sọ pé nàlá bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tó bá ti dé ìta kọ́ máa fún ẹ tó bá ti mímú àgbo ara mo lo òògùn tó ti jẹ́ òfin bẹ́ẹ̀ ìwọ náà dáhùn kọ́ máa bọ̀.
0: A wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859. 0806821 6859.
2: Kìlọ̀ láti rí ibi ìdúró tó máa ń rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ́kọ̀ọ́ nígbà ẹlòmíì tí ẹ bá máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ló máa jókòó bí ṣe ń rìn ló máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi fẹ́ wo tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́ ni ẹ má rẹ́ rìn. Bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di oyè rẹ̀ kì í ṣe gbẹ́gbẹ́ ṣe bí àwọn náà nìyẹn ìwọ́n tó wọ̀ ẹ̀ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa àtọwé kéde.
0: Ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ̀kọ̀lùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n lọ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kú bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa má jẹ́ kí tí ò di bẹ́ẹ̀ tó bá ti rán àpẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
0: Máa bọ̀ fẹ́ bàbá àgbà. A wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop off Abarajẹ Road, Ikọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859.
2: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lòmíì tí bàbá náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ẹlòmíì ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí tẹ́lòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀. àfiorísí èsì ìdánigóra fún ìnáwó tí ò ní sí ẹ má fi ra yín ti ré agbó ara ẹ ṣe pàtàkì láti tọjú ẹ jáde láì jáde kí máa bọ̀ gbogbo ẹ̀yìn dẹ́ rò pé bóyá ẹ mo fi lọ lẹ́kọ̀ọ́ sí ti ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ti kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ̀ á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tọba ti rápẹ̀rẹ̀ gbogbo ọ̀run bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ àìsẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndòdò apá ronú ẹgbẹ́ kara ronú àti gbéra gan bá máa nípa tí àwọn ò lè lọ odò lónìí ogun ọmọ ní ọlọ́run ò ní dá rógun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run lè jẹ kẹrí ṣùgbọ́n àdúrà lásòrán ju ká gbé ìgbésẹ̀ ìkọ̀tọ̀ ojú ọlọ́run tó ń bẹ ní gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀
0: sí nọmba 20 amoka street délé ara bus stop off abarajẹ road ìkọ̀tún.
2: lọ́dọ̀ bàbá àgbà tẹ́lú bẹ́ẹ̀ lójú.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859 0806821-6859.
2: ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí kéwé tèbò tí ó bùkára yóò ṣe kébékébé ṣàgbàdéwé márùnún pàkébé lọ́dọ̀ bàbá àgbà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń lórí àtẹ̀gbẹ́ ìṣọ́mọ ara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ bàdà bíbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé lè ta fún gbogbo ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀rí tá a wọ́n sọ̀rọ̀ pé báyìí lẹ́yìn ra àwọn tí wọ́n jùlọ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló ń gbogbo ibi tí mò ń gbé pátá àdúrà náà máa ń ṣe é sí mi bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ kan ní ẹgbẹ́ kara ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́n ló gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
0: ní nọmba 20 amoka street délé ara bus stop off abarajẹ road ìkọ̀tún. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859
4: bàbá àgbà tẹni bẹ́ẹ̀gi lójú ọ̀pọ̀ ló ti lọ́wọ́lọ́wọ́ tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún. tẹ́lẹ̀ lómi máa sọ pé ìkọ̀tún jìnnà o.
3: bàbá àgbà tó níbẹ̀ bí lómi ní kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbé bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín lọ kẹ́ ẹ gbéra
2: fáì ogun wàhálà yà ń lù pìpìpì àyìn tó ẹjọ́ bèrè lẹ́tẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní àbí mo sọ ọgbọ obìnrin gbogbo tọkùnrin tó bèrè lórí tá a sọ yẹn ṣùgbọ́n ọ̀tọ́ bá wà wọ ojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kà sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé lórí gbogbo gagọ́là lè má fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tó ọdún pé ó ṣe ọlọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀pá ìsàn àtàrùn tó ẹ̀bá ti bí lọ máa bọ̀ sí.
0: nọmba 20 amoka street délé ara bus stop off abarajẹ road ìkọ̀tún.
2: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀dọ̀ òní sọ wádẹ́ tó máa ti ro àti ó ṣe àfihàn ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí láti fi gbogbo ara ó máa ń fa kíkẹ́ ara àbí ẹ̀jẹ̀ ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùnún ta kéde lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọlé ní bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ a kì ń gbókèrè máa nínú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbé ní òkú àbíbàdàn ìjọ kejì yóò ràn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni sọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbé
0: ní nọmba 20 amoka street délé ara bus stop off abarajẹ road ìkọ̀tún.
2: ẹwà kẹwà jàǹfààní ìwé àti gbèpẹ́ ní ráfíjì ẹ̀yìn náà dìdì kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú wo ló wà nínú àgbà rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹdẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹlẹ chairman tó bá ti dé ẹyìn náà mọ lórí bá ṣe ń bí àti àyẹwò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà kílẹ yìí tó yí ohun ló ti ṣẹlẹ ní àbí nígbà tẹ ẹ lọ ní ìkákẹta ẹ pì tẹ ẹ mọ bóyá bóyá àwọn ẹlẹ tẹ ẹ mímọ tó wá ti dàgbára tó wá ń bara jẹ awon arun kan wa to je bo ma npara je were were were ki o ma ba mi ara ni oje ni oje o lo de je kari ṣugbọn bẹrẹ ba ti wa ri eje ka tete gbe nse ka mo pe odo baba gba se nbe loju
0: ni number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerome Ikotun.
3: Then my bag was telling me to move you up.
0: Error Bani Surawa is 080-6821-6859. 080-6821-6859.
2: A man that's now a better day because you have moved that down, Danny. And when he be no battle, so a genital in Kana, and back to the battery, the military battery, right? We do at Yana, at Isa, to my lamp, which is shaped. Lórí àwọn nǹkan dáhùn parí irú ẹ̀mí àti sọ pé àwọn ti ṣiṣẹ́ gidi ọjàmọ́ lókè pé àwọn kọ̀ pẹ̀lú ọjàmọ́ ẹlòmíì bá lásìdẹ̀ntì fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò nílò bóyá ń forí àbí fi kankan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ alágbà tó bá dọjọ́ wájú bí ẹ tó ń rẹ̀yìn bó ṣe máa ń lóye tí yorùbá wa mọ̀ a wá di àrùn sílé iṣan sílé egungun sílé onírà sílé ìjàrà a máa wọ́ ká a máa rìn ká ìmí wà tó jẹ́ pé kí ilé ẹ̀ tó ń ṣe tó máa ń lò tó lè jẹ́ pé ọ̀fà ó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ dúkù ní fẹ́lùwà.
0: A wà ní number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerome Ikotun. Níbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé kọ̀tọ̀ underground. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abara Jerome. Kàfi tẹ́ bá ń gbọ́ kọ́ bọ́ Abara Jerome ní kẹ́ bèrè. Ẹ̀gbọ́n lẹ̀ ní Daily Arab bus stop apákan rẹ̀ lẹ́yà sí. Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerome ní Ikotun. Lókè ní.
2: Ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ Banisọ Hotẹ́ẹ̀lì fi pè mí.
3: 08062165
5: Ha, ragenro wa wara ni e.
6: Am e born a profession.
5: O da, se o le ori bo se rin ni. O ru fun te koloba. O tun rin won ku won ku.
6: Ijo ni ma da bayi. Ha, ipon kan ma bayi ni.
2: Ma je ki ofojo pipe tabi awon isan. To le pa ki ati gbagba gbese odi ni rada owo le. Ori keri ti ara rin ni. Abe wu ara tita, ara njani je. Ko ni o ma gbaye, o le ru ku ati bere mu nkan le di ni ra. Bo si se eyin didun. Abi egbe kara re ku ta ita lati ku dele. Ke yo ma ri ko da bi pe nkan ra lese. Baba ti bo lese lo mi, ko ni mo. Elomi a ma rin, a ma da gege bi keke Mario. A lo ra isan. Ti gbani lowo ti dani wole ti finish se baba da teni beg loji ero bani soro won 08068

0: 9 0 0 6 8 2 1 6 8 5 9.
1: Band FM 92.9.
2: Band FM.

0: tẹ̀síwápọ̀ kárí ayé.
1: Monday FM.

0: Ekale, akojọpọ iroyin agbaye lo nde se ti gbọ yin lati le se Bond FM 92.9 ilu ikeja la ti iroyin saju egba okoko to wa ninu iroyin ohun ijoba ipinle ko ti si ona roti e to lo si ibi idale ni si ni olusosu ti won se satuko re ajo nada di awon ti se tan o lati ri pe awon fofide mi ma mu awon ti pelebe ati sokenu Are Bola me Tinubu ti pe fun idokowo lori imo ijile imo ero ati ipese ounje lati le koju isoro to nkoju eto abo won je godimo pe awon eyan kan na ni ile ti wori mole o ni ile taja nla kan ni orilede Japan lohun latari sele ile riri ti o waye lorilede ohun waye oroyan ore lekunre latenu ati odun folorun so ijoba ipinle ko ti si atunse ona roti eti won sese atunse re nibi ile idale si olusosu ti won ye tunse agbelaruge re ni ojota lojuna ati ri pe ipinle kodo ti n lo gere ni ipinle ti eko nigba to soro nibi sisi oju ona ohun en to je alaga fun ajo akole kodo ti lama ti ipinle eko omowe mu iwa gbadegese sapejuwe ise akose ohun gege bi idasi aro tun lati ri pe ikole kodoti to ti fe ma nawo ko jamo ninu ni ipile ti eko na ni o lo gerege bayi nipa ise gbe laruge agbegbe ti won dale si ohun nigba to n soro ni bi eto ohun o je ko di mo pe laipe laijina awon yo tun pese awon bi dale si mi ti o je ki ikole kodoti ni ipile eko ko ma ya kokon
1: olusosu ibi ije ikanle awon to se pataki ba se itoju ile wa le won ti bara tun ibi ise a je ka le lo ibi fun bi osu mefa osu mejo titi ta fi ma ti pa ta ba ti pa yen wa ti ko ile ise titun kan sile ta n pe ni transfer loading station ibe ni ara ma lu ani ma dale sibe ina
0: inu oro ti e to je giwa ile ise zillion nigeria limited abileko abiba abubakar sapejuwe pe awon pari ise atunse oju ona rodi ohun laarin ojo 36 saaju akoko ti awon ti da olawon ma fowo so po pelu ajo loma lati ri pe ipinle kodo ti ni ipinle ko o lo gerege nigba to ohun naa n da si oro aare fun ajo awon akole kodo ti ni orilede wa nigeria omowe olugbenga adebola sapejuwe ise atunse ohun gege bi èyí tí yóò mú kí ìkólẹ̀ kódọ̀ tí kò tún máa lọ gerege sí i.
1: a ti ṣe ọ̀nà ẹyọ kan báyìí tó ń pè ní rodi àti ṣe lọ́jọ̀ tó jẹ́ pé àwọn ọkọ̀ tó ń kó ilẹ̀ látòjú lójoojúmọ́ wá lè ráyè máa wọ̀ tí wọ́n bá ti ń wọ bí báyìí tí wọ́n rí lè dalẹ̀ mọ̀ ó máa jẹ́ káwọn náà tún lè padà lọ kí wọ́n tún lọ kó ilẹ̀ níwájú lórí adẹ̀fẹ́ rọ àwọn ìyẹn wa náà ẹ má máa gbé ìdọ̀tí yín káàkiri ẹ dúró de àwọn tó máa wá kó o
0: wọ́n wòye pé àtúnṣe ọ̀nà yìí àti pípèsè àwọn ibùdó ìdalẹ̀ sí mi yóò jẹ́ kí ìkólẹ̀ kódọ̀tí kó tún máa lọ gerege nípínlẹ̀ èkó gómìnà babájídé sanwó-olu ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti gbóríyìn fún pípèsè àyíká tó jíire àti ìmọ̀ràn pàtàkì fún àwọn alága ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ti èkó léjọ́ ti ṣe ìrànlọ́wọ́ fún ìgbélárugẹ àwọn nǹkan amáyédẹrùn àti ètò ìlera ètò ẹ̀kọ́ tí mùdùmùdù ìjọba àwọn ará wa sì kálé kako fún gbogbo olùgbé ìpínlẹ̀ èkó tilẹ̀ tòkó ẹ tó jẹ́ alága agbègbè ìdàgbàsókè ìkòsì ìṣẹ́rí ọmọọba samuel abọ́lálé bàdà ló sọ̀rọ̀ ìgbóríyìn níbi ètò kan èyí tí wọ́n fi sọrí aya ọdún kan ní ọ́fíìsì fún sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ níbi tí ó ti taari àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí àwọn kánsẹ́lọ̀ àwọn súpà tó fi mọ́ àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ ọ̀hún àti àwọn alámọ̀ràn pàtàkì sí alága ìjọba ìbílẹ̀ wọn ni wọ́n tún pèsè ọkọ̀ èyí tí ó máa gbé àwọn òṣìṣẹ́ lọ bọ̀ èyí tí a mọ̀ sí star bus ọkọ̀ fáwọn òṣìṣẹ́ tó ń pawó wọlé àwọn ẹ̀ṣọ́ amúṣẹ́ṣe task force àti àwọn

0: àdúrà mi ni pé gbogbo àgbélẹ̀ sí òbíta yẹ.
1: Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́ọ̀ba fún ojú rere àti ìrànlọ́wọ́ rẹ̀ láti mú àwọn ìlérí tó ṣe lásìkò ìpolongo ìbò ṣẹ ọmọba obìnrin Bọ́lálé Badà dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé àwọn àgbààgbà òṣèlú fún àtìlẹyìn wọn láti jẹ́ kí gbogbo nǹkan lọ dáadáa. Ó wá ra owó ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó ti jẹ àǹfààní ọkọ̀ ọ̀hún láti lò ó lọ́nà tó tọ́ àti etí ó yẹ láti fi ṣe iṣẹ́ ìríjú wọn bó ti tọ́ àti bí ó ti yẹ. Alága ìjọba ìbílẹ̀ Sùúrùlérè Alàgbà Sùlàìmán Bámidélé Yusuf náà ni ó ti léwájú àwọn ìgbìmọ̀ ìṣàkóso rẹ̀ o láti lọ ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ jákèjádò agbègbè ìjọba ìbílẹ̀ Sùúrùlérè lẹ́yìn tí ọjà ọ̀nà àti ilé ìwòsàn wà ń bẹ̀ o. Alàgbà Yusuf ẹni tí igbákejì rẹ̀ ni ọmọọba Muiz Dosunmu àti ẹni tó jẹ́ alákòóso kánsù abilékọ Modúpẹ́ àti akápò fún kánsù abilékọ Sherifat Ọmọtara kẹsẹ̀ rẹ̀ rìn àtàwọn lọ́gàlọ́gà náà ni wọ́n ṣe àbẹ̀wò sí ọjà kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní agbègbè Ìjẹ́ Àràbà. Bákan náà ni Alàgbà Yusuf tẹnumọ̀ ìpè ìṣèjọba àwọn yóò máa rí pé àwọn pèsè àwọn ohun amáyédẹrùn tó jíire láì yẹ kí kátàkárà kó túbọ̀ gbòòrò sí ní agbègbè ọ̀hún. Ó tẹnumọ̀ ìpè báwọn ṣe ń ṣe àtúnkọ́ ọjà ọ̀hún yóò fún àwọn òǹtajà láǹfààní láti tajà láìka tó jíire. Àwọn ikọ̀ ọ̀hún náà ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn alábọ́dé tó ń bẹ ní Akérèlé. Bákan náà ni wọ́n yẹ àwọn ọ́fíìsì àwọn oníṣègùn ìbọn ọ̀hún wò tó fi mọ́ wọ́ọ̀dù tí wọ́n sì ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn olùtọ́jú àti àwọn tí ó ń gba ìtọ́jú. Ọba tìlú Ṣàṣà ọba Nasiru Babátúndé Ògúnrombí náà ni wọ́n ti ké sí gbogbo àwọn Sẹ́ríkì Haúsá àti gbogbo àwọn Jọ̀mọ́ Haúsá jákèjádò ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ níbi tí wọ́n ti jíròrò lórí àwọn nǹkan tó ṣe gbòógì tí ó jẹ́ pé ó ní sọ ní agbègbè ọ̀hún. Níbi ìpàdé ọ̀hún tó wáyé ní ààfin ọba alayé ọ̀hún náà ni wọ́n ti wo kókó mẹ́ta kan èyí tí ó dá lórí ìlera agbègbè ààbò fún agbègbè náà tó fi mọ bí wọ́n ṣe ṣe kò kárí ìforúkọsílẹ̀ àwọn òǹdìbò ṣáájú ìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2027. Wọ́n ní gbogbo àwọn adarí àwọn Haúsá yìí ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ o. Nígbà tó ń bá wọn sọ̀rọ̀ ọba Ògúnrombí rọ àwọn Sẹ́ríkì Haúsá láti máa ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn èèyàn wọn lórí ìṣe pàtàkì gbígba abẹ́rẹ́ àjẹsára fún àwọn èwe wọn. Bákan náà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe àtìlẹyìn fún àwọn òṣìṣẹ́ ẹlẹ́ka ti ètò ìlera nígbà tí wọ́n bá ń ṣe ìpolongo abẹ́rẹ́ àjẹsára. Ó wòye pé àìgba abẹ́rẹ́ àjẹsára ó máa ń fa ọmọ sínú ewu tó sì lè ṣe àkóbá fún ìlera àwùjọ. Ó wá ké sí àwọn àjọ tó ń lanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti tún ọ̀múra tó ju àrán lọ lórí àwọn ètò ìlanilọ́yẹ̀ lóríṣiríṣi láti jẹ́ kí àwọn jẹ àǹfààní tó wà nínú abẹ́rẹ́ àjẹsára. Lórí ètò ààbò ọba Ògúnrombí rọ gbogbo àwọn adarí agbègbè láti rí pé àwọn ìpèsè tí wọ́n ti pèsè sílẹ̀ láwọn ààyè wọn gbogbo fún ètò ààbò náà ni ó túbọ̀ gbòpọ̀n sí. Bákan náà ló ni wọ́n gbọ́dọ̀ wà lójú lálákàn fi ń ṣọ́rí o lórí àwọn condemn iron àti àwọn irúfẹ́ àwọn tó ń ti àwọn kẹ̀kẹ́ kiri torí pé ìlera ìlú gbogbo wa la gbọ́dọ̀ mójútó. Ọba Ògúnrombí tó rọ àwọn Sẹ́ríkì láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùgbé agbègbè wọn láti lè ní kí ètò ààbò kó gbópọn ní agbègbè tí wọ́n wà. Bákan náà ló rọ wọ́n láti bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ láti lọ gba káàdì alálòpẹ́ kí wọ́n sì jáde láti wá dìbò lọ́pọ̀ yanturu nínú gbogbogbogbò ọdún 2027. Ó rọ wọ́n láti ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ fún sáà kan sí. Bákan náà kí wọ́n sì ṣe àtìlẹyìn ìbò fún ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamzat gẹ́gẹ́ bí ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Èkó. Àpéjọpọ̀ ìròyìn àgbáyé náà ló dé sí etí ìgbọ́yìn láti lè ṣe Bond FM 92.9.

0: ìyá àti ohun arúfin ibi tí alàgbà lẹ́kan ayọ̀ yusuf ti ṣàlàyé pé àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn nǹkan tó jọmọ́ tábà náà ló yẹ pé wọ́n ń ṣe àkóbá fún ìlera àwùjọ wa ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dẹ́mi wọlé gbòdò látàrí ohun arúfin ọ̀hún alàgbà ayọ̀ yusuf ṣàlàyé pé ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wáyé o lórí ọgbọ́n ìdánúṣe láti máa tètè mọ ọgbọ́n èsì àwọn tí ó ń ṣe ohun arúfin yìí dá lọ́wọ́ lọ́wọ́ kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ kó di pé a lè kápá wọn o nígbà tó náà ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà kan fún ẹ̀ka kan tó ní ṣe pẹ̀lú ìjọba àkóyawọ́ àti ìdásí aráàlú corporate accountability and public participation africa kápá alàgbà kíbọ̀dé olúwafẹ̀mí ní àwọn iléeṣẹ́ tó ń ṣe ohun arúfin náà ló yẹ pé oríṣiríṣi ọgbọ́n náà ni wọ́n ń dá lásìkò tí a wà yìí torí náà a gbọ́dọ̀ múra tó jàrán lọ dè wọ́n o alàgbà akínbọ̀dé wa ni a gbọ́dọ̀ kìlọ̀ fáwọn tó ń ṣe ohun arúfin yìí láti rí pé wọn ò máa ṣe àwọn aráàlú lọ́nà kí àwọn aráàlú máa mọ ewu tó wà nínú mímu ohun arúfin wọ́n ní bí orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ń darapọ̀ mọ́ gbogbo orílẹ̀-èdè tó kù ní àgbáláyé láti sàmì sí àyájọ́ àìsọ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí a mọ̀ sí world hepatitis day náà ni obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí sẹ́nitọ́ olúrẹ̀mí tinubu ti darapọ̀ mọ́ àgbáláyé o láti tètè máa jẹ́ kí àwọn èèyàn mọ àwọn ọṣẹ́ èyí tí àìsọ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí ó ń ṣe àti bí a ṣe gbọ́dọ̀ dènà rẹ̀ bí a ṣe gbọ́dọ̀ ṣe àyẹ̀wò àti ìtọ́jú rẹ̀ o nígbà tó ń sọ̀rọ̀ lórí kókó kan èyí tí wọ́n pè ní ẹ jẹ́ kí a wó àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ lulẹ̀ sẹ́nitọ́ tinubu ni ó ṣe pàtàkì fún wa láti rí pé a lóye àìsàn ọ̀hún ká mọ gbogbo ohun tí ó rọ̀ mọ́ kí a lè kógojá ní orí rẹ̀ sẹ́nitọ́ olúrẹ̀mí tó rọ ìjọba àwọn iléeṣẹ́ ètò ìlera gbogbo àwọn àjọ onídàgbàsókè tí wọ́n ń ṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè yìí àti àwọn adarí àwùjọ láti ṣiṣẹ́ papọ̀ láti dẹ́kun ewu tí ó wà nínú àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí ó ní bí èèyàn bá tètè ṣe àyẹ̀wò ní kíákíá a lè ràn yàn lọ́wọ́ láti lè mọ bí ó ṣe gbógun ti àìsàn ọ̀hún ó tẹnumọ́ ìṣetán rẹ̀ láti máa ṣe àtìlẹyìn lórí gbógun ti àwọn irú àìsàn bẹ́ẹ̀ kí ìlera wa kó lè gbó pọ̀ sí i ní ìbámu pẹ̀lú ètò kan tí wọ́n pè ní ètò ìlera ti 2030 jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà àwọn àjọ tó ń rí sí pé ohun tí à ń jẹ ohun tí à ń mu ohun tí a fi ń para àti oògùn tí à ń lò ní orílẹ̀-èdè wa nàìjíríà péye nafda ti tẹnumọ́ ìpinnu wọn o láti rí pé ìjọba àpapọ̀ kò fi de àwọn tí fẹnuja àti sọkẹnù ní orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n sọ̀rọ̀ yìí wípé níbi tí ẹni tí ó jẹ́ giwa iléeṣẹ́ ọ̀hún kí ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹ ti ṣàpèjúwe pé ètò fífòfide àwọn fẹnuja àti sọkẹnù ó ṣe pàtàkì láti dáàbòbò àwọn èwe wa àti àwọn ọ̀dọ́ làǹgbà lórí pé àwọn náà ni eléyìí ṣe ní ọṣẹ́ fún jù torí pé owó ṣíkíní náà ni wọ́n fi ń ra fẹnuja o gẹ́gẹ́ bó ṣe ń sọ dímọ̀ ó ti pọ̀ dandan torí pé ilé-ìgbìmọ̀ aṣòfin ti pàṣẹ fún àjọ nafdac láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún ní kankan o ọ̀jọ̀gbọ́n adéyẹ ní àjọ àwọn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó mójútó ètò ìlera yẹn federal ministry of health and social welfare àti àjọ tó rí sí ìlanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà àti àjọ tó ń dáàbòbò ẹ̀tọ́ oníbàárà láti rí pé wọ́n ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú lórí ìfòfide fẹnuja àti sọkẹnù alàgbà ọ̀jọ̀gbọ́n ti adéyẹyẹ ti nafdac ni ó di dandan o láti rí pé àwọn sọ fún gbogbo àwọn tó ń pèsè nǹkan yìí àti àwọn tó ní ṣe pẹ̀lú rẹ̀ láti mọ̀ pé láìpẹ́ láì jìnà wọn ó fòfin dé ó ní kò sí àwáwí kankan fún wọn láti túbọ̀ wá tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀ àwọn nǹkan táwọn mú lásìkò yìí làwọn rí pé àwọn ọ̀rá tí wọ́n fi ń ṣe fẹnuja yìí inú oṣù keje ọdún yìí ni wọ́n tó ṣẹ̀tú ṣe tí wọ́n tẹ̀ṣẹ̀ tó kó wọlé dípò kí wọ́n fara mọ́ ìmọ̀ràn táwọn ti fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ti rọ àwọn ìjọba jákèjádò orílẹ̀ áfíríkà láti rí pé wọ́n ṣe ìdókòwò tó lóòrìn lórí ìmọ̀ ìjìnlẹ̀ àti gbogbo nǹkan tí ó rọ̀ mọ́ ọgbọ́n ìdánúṣe tuntun ààrẹ bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ yìí níbi ìṣíde ètò kan ẹlẹ́ẹ̀kẹsọ̀rọ̀ ẹ̀ tó rọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ yẹn africa agriculture science week èyí wọ́n ní àwọn ìgbìmọ̀ tó rí sí ìwádìí nípa iṣẹ́ àgbẹ̀ ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tiwọn nílùú àbújá níbẹ̀ ni ààrẹ ti ṣàlàyé lórí àwọn ọgbọ́n ìdánúṣe tí a gbọ́dọ̀ lò bákan náà ni wọ́n ní ilẹ̀ rí ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè japan o tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibùdó ìtajà náà ni ó ṣẹlẹ̀ sí níbi tí àwọn panápaná orílẹ̀-èdè ọ̀hún ti ṣàlàyé pé ilẹ̀ rírí ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ ní agbègbè kan tó pè ní kumamoto ní orílẹ̀-èdè ti japan lọ́hùn-ún wọ́n ní àwọn ibi ìtajà tó ń lọ sí bí ogún bí ọgbọ̀n náà yẹ pé wọ́n ń wá àwọn òṣìṣẹ́ wọn báyìí wọ́n ní ìròyìn rò pé àwọn tí wọ́n wà yìí náà yẹ pé ó ṣẹlẹ̀ nínú ilé-iṣẹ́ kan tí ó wà ní chime nígbàtí ó dà wó lulẹ̀ ẹ̀yìn ara a ò lórílẹ̀-èdè méjì tó ju orílẹ̀-èdè wa nàìjíríà lọ ẹ jẹ́ kí a gbìyànjú láti gbógun ilẹ̀ ga ká tó múná wá sí pé ẹgbẹ́ àwọn kókó tó wà ní ẹlẹ́ẹ̀kan sí i ìjọba ìpínlẹ̀ èkó ti ṣí ojú ọ̀nà road e ètò lọ sí ilé ìdálẹ̀ sí tó wà ní olúṣoṣùn láti rí pé ìkólẹ̀ kódọ̀tì ń lọ gerege nípínlẹ̀ èkó àjọ nafdac ní àwọn ti ṣetán o láti fòfin de fẹnujà àti sọkẹnù láti lè dáàbò bo àwọn èwe àti àwọn ọ̀dọ́ bákan náà ni ààrẹ tinubu ti pè fún ìdókòwò ní ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti ọgbọ́n ìdánúṣe jákèjádò orílẹ̀-èdè áfíríkà bákan la múrè àfin pé ilẹ̀ rírí ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè japan lọ́hùn-ún níbi tí ilé ìtajà ńlá kan ti wó tí àwọn èèyàn sì ti pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì ń wá àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí ọ̀pẹ pàtàkì lọ́wọ́ shelly wayano àti mutiu lai abdullahi abiodun fọlọ́run ṣọlá ọ̀rọ̀ tọ́lá adépẹ́pẹ́ ìlú ti wá.
1: Ìdìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹwà pákúkọ́ o. Ìdìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹwà pákúkọ́. Bàbá òkè lọ́dún rí ẹwà pákúkọ́ o. Ìdìmọ̀ rẹ̀ lọ́dún rí ẹwà pákúkọ́. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ kò ṣe rọ̀yìn.

Mario Puro, un millón. Bang FM.

0: wájà lè fẹ́ ń gbá náà bọ́ndẹ̀ fẹ̀m náà láwà náà ètò ìdọ̀tí náà rẹ̀ díò fẹ́ wá bọ̀tọ̀ kárí ayé tẹ́ ẹ gbàgbé pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ̀ petros pèsè lára ẹ ti mọ̀ pé ọ̀dà òkè ogun ni bẹ́ẹ̀ bá délé ìtura kẹta rí ọkọ̀ park valley hotel sí lára ẹ ti mọ̀ pé ilé ìtura yìí òkè ogun ni bẹ́ẹ̀ bá dé ilé epo kẹta rí ọkọ̀ hansiri petroleum sí lára àbí wọ́n ti ẹ̀tẹ́ àyìn iye kọ ilé epo nípadà àwọn àgbà tẹ jáde sí tirẹ̀ ń tẹrí lára ẹ̀ náà ni hansiri petroleum ti mọ̀ pé ilé epo yìí òkè ogun ni pọ́ǹpù ẹ̀ sì ń kọ́ máa ń pé pérépérépérépé lókè ogun àwa kì í yẹ̀yẹ̀ jẹ́ tẹ́ bá nínú ẹwọ́ ṣe ń lókè lókè ogun ni o àbí ẹ̀yin ti ẹ̀fẹ́ dákẹ́ lọ lé àmá ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé wálé bọ́yẹ ní àwọn tí àkẹ́tì kẹta ẹ̀fẹ́ lọ ṣe lé ṣùgbọ́n ẹ̀fẹ́ kọ́ jẹ́ pé gbogbo ẹ̀ náà máa wò pé àjọṣe ẹ̀ wálé lánàá ajé ẹ lè gbìyànjú kẹ́ fara jókòó sílé ìtura ẹ̀ minister hotel tó wà ní ìlàjì ilé ìlàjì ilé ni ọjọ́ ìlú kẹtọ́ sán mọ́ gbogbo àwọn ìlú tí ọwà ní ìjọba àbílẹ̀ wájọ wà ní òkè ogun kò sí bẹ́ẹ̀ lè débẹ̀ ní ẹ̀kẹ́ rọra fara pamọ́ ni tó bá sì yá ẹ̀ tún padà yọjú síbi tí ẹ fẹ́ lọ ẹ gbìyànjú kẹdí ìlàjì ilé lónìí ilé ìtura ẹ̀ minister hotel wà ń bẹ̀ ẹ̀ bá sì jẹ́ pé ìnáwó nílẹ̀ fẹ́ ṣe kó àrùn yẹn lọ ẹ fi wọ́wọ́ síbẹ̀ inú àwọn tẹ bá kú lọ́ máa dùn ni wọ́n máa pe ẹni ńgbà ta lọ́ bá ṣe náwó ní ìlú rẹ̀ ibi ó fi wọ́wọ́ sí kódà ibi tó dà nítorí pé bí ìgbà tí ẹ sì wà lẹ́yìn odi bẹ́ẹ̀ ni ilé ìtura ẹ̀ minister hotel rí ní ìlàjì ilé adúpẹ́ wo lọ́wọ́ aláṣẹ àtúndásílẹ̀ àwọn ilé iṣẹ́ wọn ni engineer prince adéyẹmí òkè ọmọ òkè orí tí ọ̀pá rẹ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́jọ́ ni òní pín ń pa o iwájú iwájú lọ́la yóò máa lọ́wọ́ ogun agbára ọlọ́ba ẹ̀ máa mọ ọ́ṣẹ́ máa mówó ná owó ni ọlọ́run ọba òní jẹ́ kí ẹ tìǹṣe ìlàgbọ̀rọ̀ adúpẹ́ gan lọ́wọ́ yín o a kí olóòtú wa ọ̀rọ̀ yẹn ká nígboyà ká tó rọra lẹ̀ á máa lu bàbá wa lọ́gọ̀ ẹnu alhaji ismail abdul kini skin international akin bàbá o ẹ tọrọ pẹ fún alágbára ọlọ́run ọba ọlọ́run ní bàyín náà jẹ́ iná yóò máa dàn ní gbogbo ibi tọrọ yẹn kù sí pátápátá ọlọ́run ọba lójú yóò bá wa tàn ti fún yín adúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa ni hasan adékunlé tí máa ń yẹ wá wò ń gbọ́ gbọ́ ọmọ òkè o akínwọlé o àti gbogbo ẹni nígbàdàn wa pátápátá a lọ lálẹ́ àtọ̀ padà lọ sí mo ti kí olóòtú wa lẹ́ẹ̀kan ọlá yín ká nígboyà àkí àwọn tí ọjọ́ iṣẹ́ náà erí tó kẹ adénígin àfáàmù tí nrc chairman ọ́ ló ti wà ní erí ewé ṣùgbọ́n síbẹ̀ sẹ́ni kan ṣiṣẹ́ ni ọlọ́run bá máa rìn ín lọ́wọ́ àkígà ni yasobi elu achiru náà wọn náà kú iṣẹ́ o àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí tọ́jú ọlálẹ́ kẹmàlẹ́ kọ mi 07788100154 ẹ̀lì fífà mi sọ̀rọ̀ àbíkẹ́ tán lo 08098444710 08098437010 tọ́jú ọlálékẹ́ ní ikọ̀ mi the charismatic reason that dágbé lágbára ọlọ́mọba àtọ́pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lérí ètò ètò ètò ara léwájà ìré o.
1: tó àìlágbó títí a máa kan lé o àìlànà títí a máa kan ọjà kò sẹ́ni tí gbáwò rẹ gẹ̀gẹ̀ títí tí òní forí ẹ̀ ti síbì kan so èmi ó bẹ̀rẹ̀ jẹ́ tán dé ní dágbére fún yín pé ó dìgbà kan náà.

I don't know.

Si no es así, te quedo. Bajo la imagen.

Yo te puedo respirar la voz.

0: Àìrẹ́wọ̀n jẹ́ olókìlí kọ́ ni kò jẹ́ kó kájà torí pé bí wọ́n ti mọ níran bàbá wọn nù. Ohun tó bá jọra wọn ló yẹ ká fi wéra wọn. Jíjọ́ fọ́múlà alternative therapy. A kì í tún sọ fún olóye ènìyàn bí kò ṣe jẹ́ láwùjọ òkúta. Jíjọ́ fọ́múlà alternative therapy. Kẹ́dùn àti kíbèrè ṣiṣẹ́ déédéé. Kọ́pọ̀lọ́ ìdáṣiṣẹ́ bó ti yẹ. Ìṣètò dohun ìgbàgbé. Àlódì bó ṣe fọ́gbẹ́ inú. Infection àwọ̀ gbígbà. Hepatitis D tan. Jíjú jìlò. Atato ìyọ́dún. Ìmọ̀ ìjìnlẹ̀ tó fa kíkí la fi gbé kalẹ̀. Ló jẹ́ kó pójú òṣùwọ̀n. Èyí náà lò kẹ́lẹ́ confam fẹ́ lómi. Kò sí aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ tó pèsè jíjú jìlò. Ajẹ́ bí ìlọ egbòogi tó confam. Dr. Ojo Olajide. Ní gbogbo ọjọ́ Monday sí Friday. Aago méje àárọ̀ sí méje alẹ́. Number 8 Amúbíọ́yá Street. Òkè Àró Bus Stop. Ẹ pè wá sórí 080-37-38-38-79. Legacy 080-37-38-38-79. Jíjọ́ fọ́múlà alternative therapy. Ìròyìn kò dákojúbà.
1: Lẹ́jọ́ òwò rẹ̀ fẹ́ gbọ́.
2: Bọ́ndẹ̀ fẹ́ mi. Lẹ́jọ́ ìlẹ̀ tó wá bọ́ ọ̀la wá.
1: My brothers.

0: smoke and dust. Use comics, make you day relieved.
1: Oga chemist, I beg, I need cough medicine. Where if you walk, sharp, sharp.
2: Oh yeah, try comics cough syrup.
0: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved.
2: Comics na cough.
0: Cough? Drink comics. It day relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
3: Ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Four habitats ní kí n gbà aládùúrà fún gbogbo wa pé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin èèyàn mi ò ṣe wà pa bó ni four habitats máa ló tún rán mi sí yín o. Wọ́n ń kẹ́yìn àti yín wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Four habitats àwọn náà ní bó ni o ṣe ògbẹ́ ń lọ déédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀kùn tí wọ́n bára wọn sọ tí wọ́n rojú òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bára wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ bẹ́ẹ̀ ni o. Four habitats wọ́n láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ lálẹ́ tòní. Four habitats gbogbo alamọ ọtí tá à ń sọ yìí pé ọtí gbogbo òru ti gbà báyìí pé òun ni baba ńlá.

0: gbagbe mi ore otito a ko je gbagbe mi hallelujah sugba jesu ko je gbagbe mi duro de oluwa duro de oluwa o iya ba ku tori ki so pe ni ku pe le pe sugba mi gbe ye ode ki yo pe iwo mi ko gbianju ko duro de oluwa nitori pe ohun ko ohun ti oluwa ba ti fun mi ko ma se o ma se ohun ko ohun to ba ti so ni oro pe o ma se mo fe ra wa leti itan Sarah ati Abraham oluwa ba ro da majo mi pe ohun yo fun won ni omo oluwa ba ro da majo mi sugbon nigba to pe ipele kan ninu iwe Genesis ori kerindinlogun Genesis 16 Sarah lo ba Abraham mi pe ko wole to wa bayi lo omo odo re nitori o pe akoko ti lo o wo pe ojo ori ti lo o wo pe olorun o ya bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn fi máa ń sọ pé àọlọ́run slow jésù slow àmásáré síbi àmásáré sọ̀hún àbàbá kan wà ń bì kan ìyá kan wà ń bì kan wòlíì kan wà ń bì kan a máa sáré káàkiri ohun tí olúwa bá ti lóun máa ṣe ó máa ṣe o àfi ká dúró àfi ká gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ àfi ká gba ohun tó ti sọ yẹn gbọ́ nítorí pé ó máa ṣe ìlérí rẹ̀ kì í pẹ́ nígbà tó bá dẹ̀ wá dé ó máa wá dàbí àlá nígbà tó bá dé àwọn nǹkan tó tó ti ń là kọjá yẹn ó ní wọn ti wọ mọ torí pé a di ohun àná tó ti kọjá lọ gẹgẹ ni Abraham jókòó tí Sarah lọ ba wípé kó wọlé tọ ọmọ ọdọ òun lọ Abraham gbọ́rọ̀ sí Sarah lẹ́nu ó wọlé tọ lọ nítòótọ́ ó bẹ̀ lóyún ṣùgbọ́n nígbà tó dé àárín kan Agar bẹ̀rẹ̀ sí ní rí ara ẹbí wípé òun pọ̀ ju Sarah lọ ó bẹ̀rẹ̀ sí ní rí fún ó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù Sarah tún wá padà lọ bá Abraham wípé ṣèbí ìwọ ló lọ fún lóyún ṣèbí ìwọ ló lọ ba alájọṣepọ̀ ìwọ ló fà tó fi ń rí mi fín má gbàgbé wípé òun ló lọ sọ bẹ́ẹ̀ fún Abraham o nítorí pé kò ní rí ìṣòro mọ́ ó rò wípé àkókò ti ń lọ ó rò pé àkókò ti pẹ́ jù nígbà táwa náà bá ti dúró de olúwa àwọn nǹkan èérí àwọn nǹkan ìdọ̀tí àwọn nǹkan àbùkù a máa wá sínú àjọ ayé ẹ̀dá nígbà tí ìwọ̀n bá ti dúró de olúwa nígbà tó di olúwo Genesis chapter 17 verse 18-21 Abraham náà wá lọ bá ọlọ́run Genesis 17 verse 18-21 Abraham sì wí fún ọlọ́run pé kí Ismaeli kí ó wà láàyè níwájú rẹ ọlọ́run sì wí pé Sarah aya rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ nítòótọ́ èyí ò sì sọ orúkọ rẹ ní Isaac èmi ò fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ ní májẹ̀mú ayérayé àti pẹ̀lú irú ọmọ rẹ lẹ́yìn rẹ èmi sì ti gbọ́ àdúrà rẹ fún Ismaeli kíyèsí èmi ò bù sí fún èmi ò sì bù sí èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi ìjòyè méjìlá ni a ò bí èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá ṣùgbọ́n májẹ̀mú mi ni èmi ò bá Isaac dá ẹni tí Sarah yóò bí fún ọ ní àkókò ìwòye àmọ́dú májẹ̀mú mi lèmi ò bá Isaac dá ìyẹn túmọ̀ sí wípé ohun tó olúwa ti sọ fún Abraham láti àtètè kọ́ṣe ọgbà náà lolúwa sì dúró sí ète Sarah lásán òun ló ní Ismaeli wáyé ohun tó olúwa bá lòun máa ṣe ó máa ṣe ibi tó o fẹ́ lọ gbà yẹn pé ó máa yá ibi tó o ti ń lọ yí ó dàbí pé ti ń pẹ́ jù ikú ló wà ń bẹ̀ ìparun ló wà ń bẹ̀ ẹ̀sìn ló wà ń bẹ̀ àbùkù ló wà ń bẹ̀ àfi kó ojú ó de olúwa má ṣiyèméjì gẹ́gẹ́ bí ohun tí mo kọ ṣáájú ohunkóhun tó wù kó lè dé nígbà tí ero pin ìrànwọ́ rẹ̀ yóò dé ìrànwọ́ rẹ̀ yóò dé ìwọ ni kó o dúró nínú ìfẹ́ kristi ìwọ ni kó o má sáré àsápajúdé àwọn ọmọkan bí ọdún tó kọjá yìí náà ní early last year early 2025 àwọn ọmọ kékèké ọlọ́run ló mọbi tó ti ń bọ̀ lórí àwọn mẹ́rin wọ́n bẹ̀ jóná sínú mọ́tò wọ́n jóná nígbà tí wọ́n máa wo inú mọ́tò yẹn ohun tí wọ́n wọ̀ sọ́nù chéènì tí wọ́n wọ̀ sọ́nù gold chain tó wà lọ́rùn wọn chéènì yẹn ò jóná bí iná yẹn ṣe pọ̀ tó chéènì yẹn ò jóná wọ́n wà ọ̀nà identifiable bẹ́ẹ̀nsì lọ wà àwọn kan wà ẹ̀kọ́ ni wọ́n wà c class àwọn kan wà e class gbogbo wọn ló jóná ṣùgbọ́n nǹkan tí wọ́n fi ṣiṣẹ́ burúkú fún wọn tó wà lọ́rùn wọn kò jóná eré kí lòun sá kí lòun wá gangan mo fẹ́ dojú mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ kó lè jọ mo fẹ́ kó tọ̀hún jọ má sì mí gbọ́ o mi ò ní pé ká má jẹ̀gbádùn ayé torí pé jésù ti jìyà kára balẹ̀ jọrọ̀ ṣùgbọ́n ohunkóhun tó o fẹ́ jẹ ọrọ̀ ẹ̀yìn jẹ́ kó jẹ́ nínú kristi wá nínú kristi má wà nínú ayé nítorí pé ohun ayé a máa báyé lọ ìwé orin sáàmù sọ pé dúró de olúwa dúró yóò sì tún agbára rẹ ṣe. duro de oluwa duro yo ti tun agbara re se iwo ni ko ri bi ko jo ninu oluwa ko ba de duro to je ti igbagbo re ti o je igbagbo igbagbo to to bi to je igbagbo aye a fun eni okun a fun eni agbara titi titi ti bi akoko to ma fi mu ododo to nlo oluwa ni bi kan to mu o lo ibi ogodo ni ibi aye ni ibi ibukun ni ibi ifokan bale ni o de nilo ifokanbalẹ nitori pe kini anfani oluwo ti yan kojo ti o ni ifokanbalẹ lati le pa to sise fun ato wa ni pe ko lo ma jeun ni bera ga lago ko iru o elemi ko le travel elemi o leju orun nitori nto ko nkan to gbe lowo yen won ti yo alaafia ko nbe ko si alaafia nbe ibe ni so wi pe oluwa lo ma bukun ni laifi laala kun oluwa lo ma bukun ni laifi laala kun se omo le wa bi ode oluwa ṣe ọkọ lè wá bí ó de olúwa ṣe iṣẹ́ lè wá bí ó de olúwa òun pàdúrà ní tòótọ́ ó wá ń rò wípé ìjọ òun lè fẹ́ ré sí àdúrà ó máa ré sí ẹ tó o bá lè dúró de olúwa ó máa ré sí ẹ ó dẹ̀ máa jẹ́ èsì tó yanrantí ó máa jẹ́ èsì tó ní ògbé ó máa jẹ́ èsì tó jẹ́ wípé àwọn ìyàngàn nígbà tí wọ́n bá ń wò ẹ́ wọ́n á tún máa fi ẹ́ tọrọ lọ́wọ́ ọlọ́run ó máa di bóyá pọ́ǹtì lẹ́nu àwọn èèyàn wọ́n ní ìwọ olúwa ìwọ tó ṣe ti lágbájá wọn ti èmi náà o ṣe tèmi náà fi o ẹ tó o bá lè dúró de olúwa má jẹ kí ìjáwé kó gba ẹ sí gbígba ẹ sọhùn má jẹ kí àwọn èèyàn kó tàn ẹ nínú jésù ni ìwé wà ìwé náà sì mọlẹ sínú òkùnkùn ayé okùn kan kò sì lè borí rẹ ìwọ ni kó o dúró dúró olúwa ní ètò fún ayé rẹ bóyá o tiẹ̀ ń gbàdúrà ó wà lọ́wọ́ pé o tiẹ̀ gbọ́ nǹkan kan o ò rí sáìn kankan olúwa ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ olúwa ọkọ̀ dákẹ́ nígbà tí olúwa bá dákẹ́ nígbà tí olúwa dákẹ́ yẹn nítorí pé olúwa ò kì í dákẹ́ ṣùgbọ́n tó bá dàbẹ́ ni pé dákẹ́ ó ní àwọn ètò kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé rẹ ìwọ ni pé wá dúró de kí àwọn ètò tó ń ṣe yẹn ó lè mú àmì tó dára nínú wọ́n sọ fún arábìnrin kan wípé kò lè lóyún nítorí pé tó bá tiẹ̀ lóyún kò ní ilé ọmọ kò ní ilé ọmọ tó máa fi gbé oyún sí ó wá sọ fún dókítà yẹn pé ìtẹ́nsọ yẹn kan kì í ṣe tuntun òun o fóun máa lóyún òun dẹ̀ máa gbé ọmọ yẹn ó wá padà lọ gbàdúrà ó ti wà ní ìgbéyàwó yẹn ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ ẹ̀dẹ̀ fẹ́ lọ sí ọsibítù wọ́n ṣàṣẹ pé ẹran kó má wọ̀ọ́rù rẹ́ ti máa wà òkè wọ́n ṣà wá lọ sí ọsibítù bí a bá lọ sí ọsibítù wọ́n wá sọ fún ọ pé òní ilé ọmọ ló máa fi bí ọmọ sí ló bá lọ ń gbàdúrà ó sọ pé òun máa bímọ nígbà tó tó àkókò kan ó bẹ̀rẹ̀ sí ní wípé ara òun ṣe bákan bákan ó lọ sí ọsibítù wọn ní ó kò sọmọ lára ẹ wípé ó kọ sí kìnnìún ló ọmọ wà lára òun sẹ títí tó fi di ọwọ́ tó fi bí ọmọ yẹn ó bí ọmọ yẹn ó bí ìbejì gbogbo tẹ́ẹ̀sì tó ń ṣe nǹkan mí ni wọ́n ń sọ ńbẹ̀ eléyìí kì í ṣe áfíríkà magic o nǹkan tí mo mọ̀ ni mo ń sọ gbogbo tẹ́ẹ̀sì tí wọ́n ló ń ṣe wọ́n ní kò rìn kankan ọjọ́ tó máa bímọ yẹn gan kò tún bímọ yẹn sí orílẹ̀-èdè yìí àwọn yẹn ń rẹ́rìn-ín pé báwo ló ṣe pé sọ́mọ nínú ẹ̀ ó ṣàṣẹ fún wọn pé òun lóyún sẹ̀ òun máa bímọ sẹ̀ oyún ló wà lára òun wọ́n ní kiri kan ni níbi tí wọ́n sì sí ń sọ̀rọ̀ ńbẹ̀ níbi tí wọ́n dúró sí ibẹ̀ ló bí ọmọ méjì sí ọkùnrin méjì ló bí ibi tí wọ́n sì ti ágì wípé kìíní kọkìíní kan kò sóyún bẹ̀ it is beyond scientific terms it is beyond scientific condition oríṣiríṣi òyìnbó bẹ́ẹ̀ ló ń sọ fún ọ pé òun lóyún sẹ̀ òun dẹ̀ fẹ́ bímọ ó bí ọmọkùnrin méjì wọ́n dẹ̀ ń ṣe dáadáa lónìí kí ni nǹkan náà tí ìwọ náà ń rojú olúwa fún dúró nínú olúwa jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó jẹ́ ìgbàgbọ́ ààyè máa gbàdúrà kó o dẹ̀ máa gbàgbọ́ bó ṣe ń gbàdúrà ní ìgbàgbọ́ ní àdúrà tó ń gbà wípé àdúrà tó ń gbà yẹn ó máa lé sí àdúrà tó ń gbà yẹn ó máa rí ọwọ́ ọlọ́run ló gbàdúrà fún lórúkọ ti jésù kristì ohun gbogbo tí ìwọ náà ń dúró dè nínú ìrìn àjò ayé rẹ olúwa yọ̀ǹda rẹ̀ fọ ohun gbogbo tí ọkàn rẹ ń fẹ́ nítorí pé o ti dúró ó dẹ̀ ṣe iyèméjì olúwa yọ̀ǹda rẹ̀ fọ lórúkọ jésù kí ilẹ̀ ọlá tó bá mọ́ kó tó ṣú lórúkọ ti jésù olúwa kó gba bí ara yọ sí ọ olúwa kó gba bí ìyanu yọ sí ọ má bojú ẹ̀yin o bojú àgbélé bí má yà sí ọ̀tún tàbí sí òsì nítorí pé èyí ló wà níbẹ̀ ó ti dára fún ọ lẹ́ẹ̀kan sí mo kí wa ní orúkọ jésù orúkọ mi ni wòlíì fún àrídà wọlábí láti ìjọ cns mountain of goodness and mercy ó wà nọmba 11 olóró street olóró west ní àjọjọ ẹni darapọ̀ wa nínú ìjọsìn wa gbogbo ọjọ́ thursday a máa ní ìsìn ìdíjọpọ̀ àmì láago mẹ́sàn-án àárọ̀ ní ọjọ́ thursday tó bá jẹ ọjọ́ sunday a máa ń bẹ̀rẹ̀ sí wa pẹ̀lú ẹ̀kọ́ bíbélì ní aago mẹ́jọ ti ago mẹsan ku iṣẹju na igbogun gbogbo iṣẹru awọn awaye ni awọn oloko ba papọ mo oṣu ọjọ kini oṣu kini ọjọ keje oṣu keji ọjọ kẹta oṣu kẹta si ti di ọjọ kejila oṣu kejila a ma ni isọje ọjọ kan ninu oṣu ni wednesday kẹta ninu oṣu third wednesday ninu oṣu lago marun irọlẹ ago marun irọlẹ ẹ le pe wa sori nọmba yi abi ke fi atẹjiṣẹ ranṣẹ si wa abi whatsapp message sori 08176228360 08176228360 08176228360 lorúkọ ti Jésù ọkàn rẹ ti balẹ̀ ó ti dára fún ọ àmì.
1: Nígbà tí a sì fi agbára kátá kọjá rẹ̀, a dé ibi tí a ń pè ní Èbúté Yíyanjú. Tí ó súnmọ́ ìlú Làṣà. Èbúté Yíyanjú fẹ́ àbò Act of Apostle 27 verse 8. Èyí ni àkórí ṣòro àṣálẹ̀ ìyanu ọlọ́dọọdún ni. Eléyìí ta fi ń sọ bí àjọ ní ìjọwọ́ ọlọ́dọọdún. Ọdún yìí tún rèé. 15 years anniversary of Night of Wonder. Ọdún kejìdínlógún tí Ọlọ́run ti ń dára sí wa. Ọdún kejìdínlógún tí ẹ̀rí ti ń gorí ẹ̀rí. Ọdún kejìdínlógún tí iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ láyé wa. Ìwọ náà darapọ̀ mọ ogunlọ́gọ̀ọ̀gọ̀ ènìyàn tí wọ́n ń fi ojoojúmọ́ jẹ́rìí ságbára Ọlọ́run. Lábẹ́ ìpè tó ń pọ̀hùn tó la àgbáyé já. Nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide, níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀ tó tàn ni. Lady Prophet Dr. Funmi Aroja Owolabi JP. Gbogbo ènìyàn lápè. Àjọ jó àjọ yọ̀ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin látẹ̀lé Prince Tunde Oníjọba àtàwọn olórin ẹ̀mí jàgọ̀jà kan mí. Kájọ gbọ́ ìwé àjọ̀dún látẹ̀lé wòlíì Ọlọ́run alààyè tó tọ́. Special Apostle Prophet Adelekan Ayobami JP àtàwọn ikọ̀ àti ìríjú mí lọ́lọ́kan òjọ̀kan. Ọjọ́ Sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8, 2026 la máa ṣe. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ gẹ́gẹ́ 10 PM nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide tó wà ní 11 Mulero Street, Agege, Lagos. Lady Prophet Dr. Funmi Aroja Owolabi JP lólùgbàlejò. Ní ìkórìta kò yé mi mọ́tò wà. Ọlọ́run yóò mú ọgúnlẹ̀ kébùté yíyanjú rẹ̀ lórúkọ Jésù.

0: sanfini pamọ awa finish sin today ni ja oju to ba fakoko eni sofo aje du wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abanojero ikotun lagos state ero bani soro won 0806821 6859 le kan si 0806821 6859 de ro nke o si na egbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
1: gbogbo apata la mo wi pe alafia ori se pataki lo se koko eda ti wa laye ti o ni alafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori ti ni ni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ki e si daruko yin
0: oruko mi ni baba agba te ni bedi loju ilu maka onisegun ibile to nfi wi ati gbo se mara ilore mo ki gbogbo awon baba mama ati awon aburu wa pe awo ni faisan lugba
2: awa ni number 20 amoka street dele ara bus stop off abarajero ikotun mo ni ero ibani soro wa ni 0806821 6859 0806821 6859
0: lori awon aisan kan si ki ta ma soro nipa emi aisan nu isan tabi wo to ni awo kaabi aromole egun mo ni ki mo opolopo to ma nfa to ni pa lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun omi pe opolopo mi to ti suburi abẹn tó ti ní jàǹbá mọ́tò rí abẹn tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti ẹni kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn mo níwọ̀n tó bá dé ní àpẹẹrẹ pé bóyá ara ń romí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́dá ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́ tó bá dé láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ ni àti ìrógbogbo ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti ìrógbogbo ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyè àdó ó máa já ní ẹlòmí apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ló máa ti pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti láwọn nǹkan báyìí.
2: a wà ní number 20 amoka street dele ara bus stop off abarajero ikotun níbi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ underground ẹ̀wọ̀ márua tó ń lọ sí abarajero tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ abarajero ni kẹ́ bèrè ẹ̀bọ́lẹ̀ ní dele ara bus stop apá ọ̀tún yẹn lọ yà sí number 20 amoka street dele ara bus stop off abarajero nílùú ikotun lóko ń bí.
0: bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dídó ní kẹ́ ẹ má sọ pé ikotun jìnnà ìrẹwẹsì ọkàn ni wọn ń pè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí ná kẹ gbéra fàáyù báyìí pé ìkọtún yá lọdọ bàbá àgbà tẹlẹbẹ gbẹlẹjù ní nọmba 20 amoka street dílé ara bus stop off abarajero nílùú ikotun ẹ bá ti dé ikotun.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 0806821 6859 0806821 6859
0: ẹ̀yin náà máa bọ̀ gbọ́n ní àfíjì ìròyìn ìtàkójúbà àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ọ̀sán lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀báwá dé mà ní nàlàyé náà má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbé bá ti dé ìta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò ti ṣe òsín bẹ́ẹ̀ ìwọ náà dànù kọ́ máa bọ̀.
2: a wà ní number 20 amoka street dele ara bus stop off abarajero ikotun mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859
0: ìwọ láti rí gbogbo fún bóyá ọ̀rìn wọnkú wọnkú ọ̀rìn ọ̀rìn tẹ́kọ̀lọ́bà ẹlòmí etí ẹ̀ máa ma pariwo ni ẹlòmí ibi iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó ibi iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́ ni ẹ má rẹ́ rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
2: ní number 20 amoka street dele ara bus stop off abarajero ikotun.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dúró jù wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ́kọ̀lọ́bà àti ìrìn di ọ̀ràn fún wọn ìrọ́gbẹ́ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ má jẹ́ kí tí o di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
2: máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. a wà ní number 20 amoka street dele ara bus stop off abarajero ikotun. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú dogun ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni tẹ́lọ̀mí ti máa bọ́ lọ́ọ̀ ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni pẹ̀sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí pẹ́lòmí ò lè náwó ságọ̀ọ́ rẹ̀. àfi orísi kò sí sanikora fún ìnáwó tí ò ní fi ẹ má fira yín ṣeré agbó ara ẹ ṣe pàtàkì láti tọjú ẹ jáde bá ẹ jáde kí ẹ máa bọ gbogbo ẹyin dẹ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì fi ẹ má sọ bẹẹ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á sì mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tọba ti rá pẹ̀rẹ̀ gbígbé ọ̀nùwìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ńkọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndògun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patíyà yìí ò lè lọ ogun lónìí ogun ọmọ ní ọlọ́run ò ní já rógun à ń gbéni ṣùgbónìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọ́ lóde jẹ́ kẹrin ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìkọ̀tọ̀ òjò ọlọ́gbọ̀n tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀ sí
2: nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹ́lú bẹ́ẹ̀ méjì.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859.
0: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì náà bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márùndó ta kébé lọ́dọ̀ bàbá àgbà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ di méjì ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń gbóní àtẹgbẹ́ sọmọ aráyé lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lóore bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ bàdà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀nà kó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọjú ara ẹni tá máa ń sọ̀rọ̀ pé báyìí lẹ́yìn ara wọn àwọn tí wọ́n jùlọ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló ń gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é sèmi bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ kan ní ẹgbẹ́ kara ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
2: ní nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859. bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún torí ẹlòmí máa sọ pé ìkọ̀tún jìnnà o.
1: bàbá àgbà tó níbẹ̀ dídójú ni kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tó níbẹ̀ dídójú.
0: kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lórí àìsàn agbánilówó ọlọ́mọ jàre ogun wàhálà yà ń lù pìpìpì àyìn tó ẹjọ́ bèrè lẹ́tẹ̀ ń bọ́ gbogbo tí mo sọ pátá wa ní abí wo sọ ọgbọ obìnrin ni gbogbo tọkùnrin tó bèrè lónìí tá à ń sọ yìí ṣùgbọ́n ìwọ tó bá wà wo ojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kàn sí bàbá àgbà tẹnu bẹ́ẹ̀ bílẹ́jù ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́ làlè máa fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tọ ni pé ń ṣe ọ lọ́wọ́ lọ́wọ́ báyìí mọ̀páìsà àtàrùn tó ọ̀tá ti bímọ máa bọ̀ sí.
2: nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún.
0: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wádẹ tí ó máa ti ro àti ó ń ṣe àwòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀dá ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùnkú ta kéde lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọn náà ah bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àkì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbé ìlú èkó àbíbàdàn ìjọ kejì yóò ràn máa lọ pé ẹ lọ bá ara wa tó bá ti dá ni ẹyìn wa ti fowó rẹ ìyẹ kò kọ lójú ẹyìn ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọbẹ̀ ẹjẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá tó ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́ ẹgbẹ́ gbogbo.
2: ní nọmba 20 amoka street délé ara bus stop off abara jẹrọ ìkọtún.
0: ẹ wá kí wá jàǹfààní ìwé àti gbèpẹ́ ní ráfíjì ẹ̀yìn náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló ń lo ẹlẹ́nu wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìlú wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógun ọfà ọfà burúkú ò ní bá wa afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ibi àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ní àbí nígbà tẹ́ ẹ̀ lọ ní ìkẹ́kẹ́ bá ẹ pì tẹ́ ẹ̀ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́tẹ̀ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ awon arun kan wa to de bo ma nbara je were were were ki o ma ba mi ara ni eje ni egugu o lo de je kari ṣugbọn de ba ti wa ri eje ka to ti gbeje se ka mo pe odo baba ma se nbe biloju
2: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero Ikotun
4: me ma ba gba te nbe biloju wa
2: ero ba mi suro wa 08068216859 08068216859
0: e ma le ti na wa be ti de nikan le yen mi gbagbo ndani e won ni bi na ba tan la so e je itale kan na e gba pe be ba ti ri mi nile te ba ti bi like ogun ati wahala ata isan to na lamp o ti se lori awon kan ta n pari ni ran ni ati so pe awon ti sise igiri ojamo loke pe awon ko pe ni ojamo elomi ba last day fun moto bi odun merin marun ko ni mo bo lohun fori abi nfin kankan gbadi kan a ma wa fa wa lati damu nu agbo ara ngba to ba dojo waju bi e to reyan bo se ma ni e te o ba wa mo a wa de arun si mo isan si mo egogo si mo ara si mo ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to se to ba nu to le je pe ofa o le je talabefe afefe buku le fe luwa
2: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero Ikotun gbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo marwa to lo se Abara Jero tabi te ba gboko obo Abara Jero ni ke bere e bo le ni Daily Ara bus stop apo to yen le yasi number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero ni Ikotun loko bi
0: ibe baba gba wa ero banisho hotel fi pe ni
4: 08068216859
5: Ha, ragero wa wa ra ni e.
6: Hmm, I'm a bona profession.
5: Oda, se won le ori bo se rin ni. Orun kan te koloba. O tun rin won kun won kun.
6: Ijo ni ma da bayi. Ha, nkan kan ma nbe ni yi fa.
7: Ma je ki ofojo pipe tabi awon isan. To le fa ki ati gbapa gbese odi ni ra da owo le. Ori keri ti ara ro ni. Abo nwu ara tita, ara njani je. Ko ni o ma gbaye, o le ru ku. Ati bere mu nkan ni le di ni ra. Bo si se eyin didun. Abi egbe kara re kuta ita da to ki de le. Ke yo ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese lo mi, ko ni mo. Elomi a ma rin, a ma ta de de bi keke Mario. A lo ra isan. Ti gbọn ni lowo ti dani wole ti finish se baba da te ni beg loju ero ba ni soro won 08068

0: ogun ilé látara ni o mo ní ẹrìnwá látọrọ ọnà kábíyèsí láti ọba ọlájúlá ọtún mo ní àlejò kan ní agbára òbí ni wọn èèyàn ńlá ni wọn wọn ń bẹ pẹlú mi ní agbára ńbí ṣùgbọn ó tó di pé mo gbé ọwọ orí ètò orúkọ tèmi ni olúmọdé ọlálérè bẹẹ pèmí ní olúmọdé omi ẹfọ ẹfọ ni. Bàbá ẹgbẹ́ mi, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa, ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilé oore. Ó jẹ́ pé kí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí tó bá fi lè pè wọ́n, àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó ń tọ̀ wọn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́kànlá, ẹni ọlọ́kànnà tí ń gbọ́ mọ̀tá, bàbá ẹgbẹ́ mi, kò bá bíi
1: gbà.
0: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé, Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ẹrégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
0: Ọdún kẹlẹ̀ yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti ìbùkún máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè
0: ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níbi iṣẹ́ ewé àti ìbùkún.
0: Bàbá ẹrégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ bá lé ẹ tún kọ ẹ tún lè òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì níta.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
0: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
0: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
0: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọ́ lóbìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: Bàbá ẹrẹ́gbẹ̀ mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gọ́tà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ní ìdíyẹ̀kudẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ni wọ́n tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ẹrù ẹ ni wọ́n tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
0: Ọwọ́ máa gbọ̀n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tọba ti ẹnu òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa ní gúlegúle àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ó gbógun fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni ẹlòmíì á ní ìbàdí ń bù ń so ẹlòmíì á ní ẹ̀wọ́ àdí méjèèjì báyìí ń ro.
0: Ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣúpọ̀?
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
0: Tó bá ti wá rí báyìí sà tí wọ́n ti ń kẹ́kẹ́ àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó o bá ti ń rírú àwọn àpẹẹrẹ tí a darí kọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi ká jọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ ti wà lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wá ṣe àyẹ̀wò fún lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ ká fi mọ kí ni ń ṣe yín gan-an ìgbà wo ni kíní yìí ti bẹ̀rẹ̀ ìbò ló dé dúró ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
0: Ṣùgbọ́n mò ń gbọ́ pé máa ń sọ fún mi pé ọ̀fẹ́ lè ń ṣe àyẹ̀wò.
1: Bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹgbàá káàdì 1000.
0: Ìbọn náà ti pọ̀ jù. Bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹtí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ibi tí olùṣe ń wọ̀sà. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òwúrú olùsùn orí máa lágbo ẹlòmíà máa ní ara máa ń ro orun orí olùsùn tí gbogbo eléyìí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ó ní ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀dí ọ̀fà kan wà tá à ń pè ní ọ̀fà sàkàtú tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni. Tó tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára o se se ki ara ma ta ni ki nkan ma so kunu kunu ka kira re ni abi awon kan wa wa lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo sibuku baba asasun o se se ko ma je sara ni ko de o fa ara olohun ni fi asan ti o gbogun ko ni fi de wa mele ko si tin se ni atokun ti o ni osan ori ni ko gbe wa padi alawo re ama teyan ba dodo baba ewe gbe ni pelu ewu olohun ba ko da ewe ati egbo yo ri osan awa ki se olohun ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run dẹ̀ fún wa sí.
2: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó gbọ́ kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn dákú àbí ríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́ ó léwu díẹ̀ a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o bá ti rí ni tàgétàgé bí ẹni fẹ́ ṣubú ní máa rìn ká máa ní gúlegúle bẹ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbà ní abẹ́rẹ́gbè mi 08062 72 9575 ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró ó náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin ọ̀rọ̀ gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè má sì jẹ́ kí apákẹ́ ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ oòrùn àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàgbé ewé àtẹ̀gbòsì lọ́kọ́ wọn abẹ́rẹ́gbè mi sì mọ̀ dájúdájú.
1: iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
2: 08062 72 9575 lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
0: ìjọba ẹsẹ̀ ní darapọ̀ mọ́ wa èèyàn náà lè ń gbọ́ bàbá ayédè mi láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa. bàbá ayédè mi ṣé ká ní pé iṣan ara yìí òun gọgọgọ ló gbìyànjú ni.
1: ẹsẹ iṣan ara gangan la ń pè ní ìdọmẹnìyàn òun ló gbé ara wa dúró tí ìsàn yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹrẹ báyìí ẹyin adún ká ìsàn ara ti ń daṣẹ sílẹ nìyẹn tó bá ti di pé ẹjẹ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí ìsàn ẹni ìyẹn ò ní pè mí dà ìwọ lọmọkùnrin tó ń gbọ mi nílé tó jẹ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ ìsàn ara rẹ ti ń daṣẹ sílẹ nìyẹn gẹgẹ bá ṣe mọ pé n tá ń pè ní ọlọmọkùnrin gan ìsàn ló gbé dúró ṣẹwárí atọkùn àwọn kankan mi wà tó lè ṣe àkóbá fún ìsàn ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àṣà ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nípa bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọmọkùnrin náà tó bá ti pẹ́ lára ní ètò kóbá ìsàn kò wá ní dẹ́kun sẹ́yìn ní agbára àti gbé táǹpì ní nǹkan lọ́mọkùnrin dúró.
0: àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
1: ìsàn kan wà níbi nǹkan lọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ní ẹ̀dẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni eléyìí náà bàbá wa ń pè ní
0: àsókè. àyẹ̀wò fínífíní ń bẹ̀ tẹ́sí fún un.
1: bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wà ní ìlàyé dán. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062 72 9575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062 72 9575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè lẹ́ẹ̀kan sí 08062 72 9575.
0: bàbá ewégbè mi àṣìlá tó ní wa ní ibi àgbára lórí ìṣó ara ọlọ́mọkùnrin láti ní sọ kéréjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọdé tó wà ń ta ẹ̀sìn ní wọ́n fẹ́ ọmọkùnrin tó ní ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn. mo sọ fún un lẹ́ẹ̀kan ní àwọn tó mọ̀ pa dáadáa tí wọ́n fi iṣẹ́ yìí rán rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ ọ̀ṣun yẹn ní ọ̀ṣun state. bàbá ewégbè mi kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣedéédé ọmọkùnrin.
1: ẹsẹ àtọkùn ìwọ tó ń gbọ mi nílé eléyìí ìkọmọ láàrin àwọn bàbá mi tí wọn ń gbọ mi nílé ọkùnrin tó bá ti ní ìtọ ṣúgà kò ní lè ṣe dáadáa ọkùnrin tó ń gbọmi nílé tó ń tọ bí ẹlẹta bí ẹmẹrin
0: ilẹ
1: tó mọ ṣẹraṣẹraṣẹra ni ó ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ pẹlú olólùfẹ rẹ nínú ilé àkọkọ nìyẹn ẹyìn tí bá ti ń tọ lẹẹmejì lẹẹmẹta kílẹ tó mọ ó ti ń tọ àlàáfíà ara dànù bá a ṣe ń tọ yìí ni san ara máa máa daṣẹ sílẹ àwọn míì tí wọn bá dí láàárọ atọkùn ẹsẹ wọn á wú ẹ bá fọwọ jìnrẹ á jì lọnà àìsàn kan nìyẹn àbí ẹyìn ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọdún orí ló fa ìsan ara ti yín àti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà
0: ìgbà ẹyìn bá ti
1: lárugbó nílé
0: ọdún orí náà ní ṣe pẹ̀lú ìsan ara
1: bẹ́ẹ̀ni ọdún orí ní ṣe pẹ̀lú ìsan ara torí bàbá ṣe ń dàgbà sí i bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa daṣẹ́ sílẹ̀ sí i ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí ẹyìn tẹ́ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn àìsàn níbò mi mọ́ra kí n pa ẹ́ lórúkọ tó ń jẹ́ kí mo síta kí n fi ẹ́ sílẹ̀ gbogbo wa la mọ bí mo ṣe rí atọ́kùn níléeṣẹ́ bàbá ewébè mi àfi ara nìyẹn tẹ́ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní ẹ̀kọ́ jẹ ni pé ẹ kọ́kọ́ jẹ àǹfààní ẹ̀ fún
3: un. Wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn.
1: Nínú ìlànà ti bàbá wa àti ti.
3: Bàbá ewébè mi sọ́lẹ̀ kan mi ní àkíyèsí Ìmọ̀lájẹ́ àṣọ̀dọ̀. Ṣé tí wọ́n bá ti gbé lè ṣe ẹ̀yìn ẹ̀ ń sọ fún mi náà ẹ̀ ń fẹ́ gbọ́ra pé gbogbo ìgbò ṣe ọlọ́gbọ́ra.
1: Atọ́kùn ìpàdé ìgbọ́ lọ tẹ bá ti gbé iléeṣẹ́ wa ẹ̀ ní kábàámà pàṣẹ wa. Iléeṣẹ́ bàbá ewébè mi wà ní kétù bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kétù. Iléeṣẹ́ bàbá ewébè mi wà ní kétù bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Ìkẹtù.
3: Ẹ máa ń farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewébè mi rè o. 08062729575. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. 08062729575. Gbogbo ìgbà kan.
3: Adúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá ewébè mi orúkọ tí mo ti yí padà lẹ́ẹ̀kan sí. Olúmọdé ọ̀làlérè ní orúkọ tí mo rẹ̀ pẹ̀lú Lulú Mighty. Èmi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣe
2: o. Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dẹ́ ni ẹni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀. Orúkú èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíká kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lé ẹ̀mẹ ọ̀hún ẹ̀mẹfà kílẹ̀ ò tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ gbà para o. Wá ti rí ni tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ìmọ̀ àrè ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbòho ń dàbí ti dáa ni. Àbẹ̀wẹ́ gbèmí.

Agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Ó ń pè ọkọ̀ wa bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́. Ìdèsí ayé di ọmọ, ìpọ́jú àti ìṣẹ́, àìsàn ọlọ́jọ́ pípẹ́, ogun adánibírà àti àìní ìgbéga. Ègún àti ogun àjogúnbá ń dà ọ́ láàmú. Ìtúsílẹ̀ rẹ ti dé o, tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bethsaida pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè, Reverend Olúwatóbi Ọmọnìyí, àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù, first Saturday of the month, láti aago méje òwúrọ̀, 7 a.m. to 10 a.m. ní Akma Hall ní ẹgbẹ́ AIT, AIT Road, Kola Bus Stop, Lekoo. Níbi tí iṣẹ́ ìyanu olójúkorojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Lórúkọ Jésù, iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bethsaida. Ẹ pé Reverend Toby fún àdúrà 08055155392 08055155392 Kò sóhun tó kọjá àdúrà.

0: ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé iṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọni lọ́jọ̀ bàdẹ̀ ṣe rìn láńkó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kó ìrora ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church àsàlá tù pàtì àwọn wà ń bẹ́ẹ̀ ẹ lè lò wọ́n lọ sọ fees ẹ lè lò wọ́n lọ sọ jà ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lò wọ́n kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 and àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpọ̀ tó wẹ̀ dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories ẹ máa rà lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.
1: 1FM 92.9
0: Agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí ó ń pè ọkọ̀ wa bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́ ìdètí ayé di ọmọ ìpọ́jú àti ìṣẹ́ àìsàn ọlọ́jọ́ pípẹ́ ogun adánidúró àti àìní ìgbéga ègún àti ogun àjogún bá ń dà ọ́ láàmú ìtúsílẹ̀ rẹ ti dé o tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bethsaida pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend Olúwatóbi Ọmọnìyí àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù 4th Saturday of the month láti aago méje òwúrọ̀ 7 a.m. to 10 a.m. ní Akma Hall ní ẹgbẹ́ AIT Road Kola Bus Stop Lekoo níbi tí iṣẹ́ ìyanu olójúkorojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí lórúkọ Jésù iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bethsaida ẹ pé Reverend Toby fún àdúrà 08055153392 08055153392 kò sóhun tó kọjá àdúrà. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé iṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọni lọ́jọ̀ bàdẹ̀ ṣe rìn láńkó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the like fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kó ìrora ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church àsàlá tù pàtì àwọn wà ń bẹ́ẹ̀ ẹ lè lò wọ́n lọ sọ fees ẹ lè lò wọ́n lọ sọ jà ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lò wọ́n kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 and àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpọ̀ tó wẹ̀ dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ni ambi jerrys and accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe ambi jerrys and accessories sorry 08023496546 08023496546 e de le tuba so lori WhatsApp bakan na lori number 08023496546 e se gan
1: e ma kale o iroyin ni soki lo nde se ti igboyin lati le ise bond 92.9 ade oluwa ade folarin okun ade lo ni iroyin ijoba ipinle eko ti se ifilole ojuna meji ti won sese tun se lati fi anfani fun awon oko akole ko egbin lati debi idale si to nbe ni ilu olusosun ni ojo ta ni ipinle eko ni igba ti won se ifilole ohun en to je oga yenyan fun ile ise ijoba ipinle eko to mojuto oro egbin ta mo si loma dokita miwa agbarigesin ni won se apeju eto tuntun ti won se ohun gẹgẹ bi ọna abayọ fun okibiti ile to gba gbogbo ilu eko kan paapa julọ inira ati isoro to koju awọn ọkọ akolẹkọ egbin ọhun lati debi idalẹ si won salaye siwaju si wipe bo le je pe ọkan ninu awọn eto tawọn nire fun ọna abayọ egbin to gba ilu eko kan awọn oni duro awọn osi ni sun bẹẹ lawọn oni wo agba tawọn ba reyin egbin to fẹ sọ ilu eko odile ni apa odo ti e n to je oga agba fun ile ise to se eto ohun ile ise to pe ni Sumlion Nigeria Limited obirin arabirin Abiba Abubakar salaye pe looto ni awon da ojo to no se die fun ijoba ipinle eko lati se akoton ise ohun amo inu awon dun lati kede pe ojo merin di logon pere 26 days gbogbo awon lati se agbekale ise ohun to si die okan niru e ni akakiri agbalaye nigba ti won ba won niwe isoro en to je are awon egbe to nse eto ankole eko doti ni ipinle eko to je ti aladani dokita olugbenga adebola ya pejuwe igbese ijoba ipinle eko gege bi igbese otun to si je igbese ironu fun gbogbo olugbe ipinle eko ajo to n gbogun ti ohun egbogi oloro paapa julo awon ti o ni ote ijoba ti a n je ta si n lo ta mo si NAFDAC national drug law enforcement agency won ti dire mule pe awon eni bi oni won kun be lawon lo si nigba alabo latari fifi ofin de gbogbo to ba jomo o ti mimu to nbe ninu ora ati ninu awon ike kekeke be lati won igba si sale latari eleyi nigba ti won ba oloyin soro oga agba fun ajo naga ojogbon mojisola adeyeyi dire mule pe igbofi ohun ro o ti bere ni perewu nigbati ibenu atelu latodo awon araalu ati awon ti won o fe ki idagbasoke ko ba ilu yi ti n jade lotun losi amo awon oni jeti afta ti awon ba mu ileri awon se lati daju pe awon fo ilu mo latari awon imukumu ti won lo sinu oke ati ninu ora won tesiwaju lati so pe bo le je pe ajo awon nagaki ko ni gba igbakugba latari pe awon fe fi ofin de awon oti inu ora ati inu ki kekeke ohun pelu erogba ni pe awon o se kini awon to ijoba apapo lo paapa julo awon asofin lati ja pe gbogbo ti awon se lo tele ilana ofin Shelly Weyanu lo se akojopo iroyin ade oluwa ade folarin okun ade lo ka se ti gboyin e ka le o
2: ejimare lo di ri ewa fakuko ejimare lo di ri ewa fakuko baba oge lo di ri ewa fakuko ejimare lo di ri ewa fakuko nibi ka keje ati po lowo o se royin ma le be
3: lo ti ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko ko animo kaye abba spiritual therapy ti gbogbo aye mo si baba tapa worldwide wo kale si 61 santo avenue abule egba bus stop ni pile eko won ni ara dile logun oro eda to ba wa lalafia ohun gbogbo lo mi agbo to ba si gba ni lowo abiku omi nu re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se lanfani 0803 373 5570 0803 373 5570 tabi 0708927444 0708927444 ohun ti agba fi je ko abewe bayi lo wa adara masha se ke ko si bi seri aba je ajaneku fere ohun ka gbede ile aye eda to porukuru musu be ni Olorun ko se bi eyan ni ka be ara aye ko le pa kada rada ni toto sugbon won le fowo ago seyin Olorun yo pe si omo alarubarika fu gbogbo eyin te nsu pa ri bi omo so bayi ni le atare kun atare ke ki di ti e labo fun asiri bi gbadura ka la ma adura baba tapa worldwide ni keke si won wa ni santos avenue abule egba bus stop leko ile ise baba tapa worldwide ni opolopo lo je price alalobo tabi arun dile lo nba won fira awon kokoro aifojuri majele oje imototo are ni na ma se pataki gbogbo eyin obirin to je pe wa nipase oyun nini baba tapa worldwide sadura pe e o jawe abiwere lagbara olorun oba eyin agan e o to wa labosun e o fi pamo lara lori eyi te yi aisan arun alalobo airorunsun arun pojupoto aran mo legun tabi ko ni kufo la dide ki gbesi aye eda ko wa pa

0: Makayo Vidadano, number 61, Santos Avenue, Abuleta, La Nema Kaye Babata Babi Dikalesio, what if we are the Bushe Bebe, 08-0-33-73-55-70, 08-0-33-73-55-70.
1: Hello, Fala, for you, but you better run up, Ayo.
2: Kini siami ikorira kini siami ataku eje mu ni bi apere ala eje mu ni bi apere iwo ti o lala ibalopo loju orun o ti ri apere ataku iwo ti o lala o nje jije loju orun o ti ni ami aiso ojo pipe poison ben tori onje orita ni ni onje oju orun ebo ni owo isi gbe wa owo tani ami dani duro ni ami afogosofo ni ami apere oju kan ni eje wa lo sinu etara kini se ami ikorira elele ami ikorira o se foju la sowo obo enikan komo ba komo di amo gba po oba lowo eni korira amo gba ipo oke ikorira amo sise ninu igbeyawo ikorira amo sise lori ara elomi le mo sese kosi bo se se da to won ni fini tori kini oni ikorira elomi o gudu ni se ka serun sugbon ami orun ni nbe lara re ikorira ni ogbe ami o lagbara amo dani duo ale olore jina aje awo mi wo ni ibi kan ni mo mu wa lo lale yi amo kin to lo be e je nfun yi number afan lawo ani mo kaye baba tapa 08-0-33-73-55-70 08-0-33-73-55-70 eyin ko yi baba pe won kon life nti nba fi soro lori eyin a je pe alagbede mi ti nlurin loju kan oni nto fe mu jade nbe eyin ko yi oluyege ma gbo mi afa la ni o ani mo kaye baba tapa ibi ti mo nlo lale toni ni mo pe ni ogbe ami omobirin ti mo wi arewa omobirin to kawe to ni imo ase ami ki pe eyan mo kawe ase yori lo mo ntako ami ki pe eyan mo ki pe eyan mo mowe ojo ola ni mo ntako kini nbe ninu ojo ola ayeye kini nbe ninu ojo ola eku orire won tako eku orire opo won di opo mole inu ola ni won de mo ki se omo ni won baja won ba ogo ja won ba ayemo ja won be ni o binija ko mo ba lojo ayeye abi ko mo ba lojo ayo ami ikorira oni won fi saro omobirin yi lati kekere ni lati gba ibi ta ti bi eyin ko yi omobirin je omo to ni ewa o si mowe o sharp gan ba ba ri lo kan ani eleyi o to ra legberun oke amo be ba tin sumo ni kerekere ni kerekere ni kerekere oju won la ri loju e ah ami ami anu mo kaye ku se o baba tapa to moye 08-0-33-73-55-70 08-0-33-73-55-70 baba ni mo kaye baba tapa afa ariran afa lanu e ku kale
3: ani mo kaye an da ke na bi lo ti ko to ko to le pa iso mo le ni ko wa to ti wa na le ni bi se o
4: o ya ma wa na ro ni la ni le mo da ke mo le o to ani mo kaye aba terapi ni ko lo fi itoju to peye ni je aba jo ni pe ani o ja mi sari ni wi ate jo nke ti won ba ti foju ko ani mo kaye won wa mo lo ti ko lo wa iso lojo tu pe ati le to ti se bere Right, I thought, ṣe animo kaye worldwide.
5: 61 Santos Avenue, Abule Ẹ̀dá, Lẹ́kọ̀ọ́.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 080-33-73-55-70. 080-33-73-55-70. Animo kaye herbal therapy. Tó fi wí àti kò ṣe tọ́jú ọmọ aláyé ń ìjọwọ́lógún.
2: Ha! Amini, a máa dùn mí tí n bá rí ọmọbìnrin tó rẹwà. Ṣùgbọ́n tó wà ń korofo. A máa dùn mí tí n bá rẹ́ni tó ní àrà nínú. Ṣùgbọ́n tẹ́kù òkè bí ekú fún. A máa dùn mí tí n bá rí ìgbéyàwó ọlọ́jọ́ pípẹ́ tí ò ní ọmọ. A máa dùn mí. Ha! Orí bàbá mi, ó lé mi mọ̀ lájà o. Ajá mi mọ̀ pẹkun. Wọ́n gbà lọ mi, àfọ̀rọ̀lágbà ni wọ́n sájà mi o. Fọ̀rọ̀lágbà, ohun tí a gbà rí tó fi ṣe bọ́mọdé bá gorí àjà kò lè rí. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà. Bọ́ bá gorí àjà kò lè rí. Ẹ̀yin kọ́ yìí, ọmọbìnrin yìí, bó ṣe dáa tó, bó ṣe lẹ́wà, ó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ẹ̀. Bá a bá rí i lọ́ọ̀kán, ká a tó súnmọ́ yọmọ wu ní jọjọ. Ọmọdé yìí mọ̀ dáa, ó níwà rẹ̀lẹ̀, ó sì níwà ilé ọkọ. Ọ̀pọ̀ náà ló níwà rẹ̀lẹ̀ tó níwà ilé ọkọ. Wọ́n ní ògbórí ọkọ wáyé ni irọ́ ni o. Àmìní o, àmìní, ká ti lẹ́kan bọ́ọ̀lẹ́ kan bọ́ọ̀lẹ́ kan. Mo ń wo ọmọbìnrin kan nínú ẹ̀mí. Ọkọ mẹ́ta ló ti pààrọ̀. Àmì ẹ̀yin kọ́ yìí, ká tó súnmọ́ ọmọbìnrin yìí. Ojú gidi láàmọ̀ wò lójú ẹ̀. Gbogbo ohun tó wọ̀ ló dáa. Ṣùgbọ́n bá a bá ti súnmọ́ tán, ojú arúgbó láàmọ̀ rí lójú ẹ̀. Kò kí ẹ̀ sára, ọmọbìnrin tó rẹwà. Kò kí ẹ̀ sára. Adébọ̀káyé bàbá tápà, iléeṣẹ́ wọn wà ní nọmba 62 Santos Avenue, Abúlé Ẹ̀gbá nílùú Èkó ni wà. Gbogbo ẹni tí bá ń bọ̀, yálò oṣù òdìlẹ̀ ti ń bọ̀. Sango ni ẹ̀sà ti dábúlé ẹ̀gbá ń bi bíríìjì o. Ẹ wo bi ilé epo tí mẹ́mẹ́ ẹ ti rí yàrá kan lọ́wọ́ ọ̀tún yín. Ẹni ọ̀dọ̀ Adébọ̀káyé bàbá tápà lẹ̀. Ó gbè yín débẹ̀, ọ̀sọ́lọ́kadà tí ọmọ bẹ̀. Nọ́mbà wọn rèé, ẹ pè wọ́n kẹ́ ẹ tó débẹ̀. 080-33-73-55-70 Nọ́mbà wọn nu òdú ni wọ́n wọ̀n yìí ṣàìmọ̀ polóko. Máa ń sọ̀rọ̀ nípa àfáà tó ríran, àfáà tó mọ̀ tún yàtọ̀ sósì, àfáà tó mọ̀ wọ́n yí padà pẹ̀lú àníyàn pé bẹ́ẹ̀ ti fẹ́ọ́rì náà ní òrì yìí ọ̀kan nu o. Àdúà ni tiwọn, àdúà ni, àdúà ni, àdúà ni. Wọ́n ní bó bá ń dára mọ́ fàdùà sílẹ̀ o. Kò sí ohun tó dára o, tó jádùà lọ o. Bó kù díẹ̀ káàtó mọ́ fàdùà sí ilẹ̀ o. Kò sí ohun tó tóbi o, tó jádùà lọ o. Àdúà ni, mọ́ ń yẹ̀ṣà o. Tọ́lọ́run ọba mi ni, àdúà ni, àdúà. Ká mọ́ gbàdúà sàdúà lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Àdúà, òun ni wọ́n ń gbà. Àdúà náà sì ní ràn wọ́n lọ́wọ́ tó fi já wípé gbogbo ohun tí wọ́n ń ṣe ń bọ sójú ọwọ́. Ẹ̀yin kọ́ yìí, ọmọbìnrin yìí, ojú arúgbó lẹ̀ rí lójú ẹ̀ bẹ́ẹ̀ bá ti súnmọ́. Iṣẹ́ gidi ní ń bẹ lọ́wọ́ ẹ o. Ṣé epo ọmọbìnrin yìí mọ̀ dáa? Ká sọ tá sọ, á dàbí ìgbà pé ẹ bímọ ni. Ayayayi, ẹni rí a máa fi tọrọ ọmọ. Ha! Ẹ̀yin kọ́ yìí, kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, 36 years. Kò mọ̀ sọ́kọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń yọ lẹ́nu. Mọ kọ wálé o, yárọ̀ kọ rẹ̀. Àmọ́ ìyá ò mọ̀ wípé wọ́n ti dá ọ̀la dúró. Ta lọ dọ́la dúró? Àwọn alágbára lé wọn. Ta lọ dọ́la dúró? Àmì tá a fi sí lára. Ta lọ dọ́la dúró? Àmì àtakò. Ta ló dá ọ̀la dúró tí ò jẹ́ kí a yọ ọ̀la yọjú? Àmì ni, àmì kórìíra. Ìjẹ́ pọ́mọbìnrin yìí ò rẹ́ ní pé ṣùgbọ́n ojú arúgbó ni wọ́n rí lójú ẹ̀. Bó ti rí fáwọn kan náà nù, bó ti rí fún wọn nù. Wọ́n lẹ́wà, wọ́n níwà. Ìwà ìgbélé ọkọ, àmọ́ àmì àtakò ń bẹ lára wọn. Àmì inú o, ọbẹ̀ lára wọn àmì àmì èmi ni mo ní nǹkan mi ọkùnrin ni mo ń bá jà jù odidi ọ̀rọ̀ ni láàyè ẹ̀yìn kọ́ yìí odidi ọ̀rọ̀ ni ọmọbìnrin ń bá yí o lọlé àdúrà lọlé aláàfáà lọ gbáláwo ọjọ́ kan orí mọ̀ gbé pàdé aláwo rẹ̀ pé wá ọmọbìnrin yìí sọ fẹ́ bọ́ ní bẹ́ẹ̀ ni ó dé lù bí àti bí ọ ó dé lù bẹ́ẹ̀ mọ́ kulẹ̀ mọ́ náwó dànù lọ́ọ̀ lù bí àti bí ọ ṣé màmá rẹ wà láyé ó ló wà láyé bàbá rẹ ń kọ́ ó ló ti papòdà ọ̀dà mọ́mọdé bá pẹ̀kú tó dájẹ́ tó bá pẹ̀kú pẹ̀rọ mi tó dájẹ́ tó bá pọ̀rọ̀ mọ̀dìmọ̀dì ilé bàbá rẹ̀ ní gbé bọ̀ ọ lọlé o ọ lọ bá màmá rẹ ọ lọ sọ kí wọ́n fi ẹni tó wẹ̀ fún ọ lọ́jọ́ tá a bí ọ hàn ọ́ ọ̀rọ̀ ńlá ẹni wẹ̀ fún ọ ó mú nǹkan lára rẹ ọ̀rọ̀ ṣe kù sínú ọmọbìnrin yìí pé èmi bí mo ṣe tó yìí àfikọ́ ọlọlé o àfikọ́ ọlọlé o anumokaye baba tapa number 62 santos avenue abule agbadale si number awọn rẹ o 08033735570 08033735570 number anumokaye baba tapa awọn ni ẹsọ onigbawo eto yi afa nla afa ariran ni wọn bẹẹ bá pè wọn láìpẹ ọrọ ṣe kù sínú ọmọbìnrin yìí wọn ní àfikún lọlé ọmọbìnrin ìmúra lọ́jọ́ kan ó digbádàgbà ó kọrí sílùú ó ní ọjọ́ abáríbi níbí wọlé wọn lọ bá màmá mi láti ṣàlàyé fún wọn ó lọ ó gbéra ìbéèrè ní wípé ṣé ya gbẹ̀bí tó sì wà láyé ọmọbìnrin yìí gbéra ó délé ó bá màmá ẹ màá mi ọ̀rọ̀ wà ẹ mú mi lọ sọ́dọ̀ ẹni ó wẹ̀ fún mi lọ́jọ́ àbí mi màmá ẹ nírú ọ̀rọ̀ pálapàla wo ló ń sọ yìí ìyá oníyà kọ̀mọ́ nǹkan kan kí wàá la fẹ́ sọ fún ó ní màá mi wọ́n ní ń béèrè nǹkan lọ́wọ́ màmá yìí wọ́n ní ń béèrè àwọn nǹkan mẹ́ta lọ́wọ́ ìyá yìí ìyá ẹ ní mo dá wàhálà alẹ́ o látọdún wo ni màmá yìí ti wẹ̀ ọ́ àìmọye ọmọ tó ti wẹ̀ ó ní ẹ mú mi débẹ̀ ni ẹ bá múra wọ́n gbá bàòdì kejì lọ wọ́n lọ bá màmá wọ́n bá màmá níbi ó ti jókòó síta tí màmá ń jẹ̀kọ́ ẹ̀yìn kọ́ yìí ṣàparí ìtẹ̀yìn lálẹ́ yìí ọmọdé ìkúlẹ̀ wọ̀ ó ní màá mi ẹ̀kú ọjọ́ mẹ́ta màmá kúkú mọ́rúkọ ẹ̀ ó mọ̀ ọ́ bẹ́ẹ̀ ni màmá ìwé dárúkọ ẹ̀ para pé lágbájá ẹ̀rú bọ́ ọmọbìnrin yìí màá mi ẹ̀yin mo wá bá o wọ́n ní béèrè nǹkan mẹ́ta lọ́wọ́ yín ó ní mo ti mọ̀ béèrè rẹ̀ mo wulẹ̀ béèrè ẹ̀yin ọrùn rẹ ni kó o kọ sí bí ọmọ yìí bá yí ẹ̀yin ọrùn sí màmá yìí bá wò ó ó ní nọmba 5 ni wọ́n ká lọ ọmọdé yìí tẹ̀lé màmá wọ́n jọ ń lọ wọ́n yí sẹ́yìn kùlé ilé kan àkókò ọgbà wa o anumokaye baba tapa number 62 santos avenue abule ẹgbà ni wọn kalẹ sí o nọmba àwọn rèé ẹ pè wọn ẹ bá wọn sọrọ àáfàá ríran ńlá ni wọn o 08033735570 08033735570 nọmba àwọn lọ nọmba 61 santos avenue abule ẹgbà ni wọn kalẹ sí àmì ìkórira. A máa dáni dúró a máa jáni kù ẹ wò ó a pàdé ńjọ mẹjọ o pẹ̀lú àṣọ ọlọ́wọ́ bá mi a tẹ̀síwájú lórí ìtàn yìí àmọ́ àmì a máa dáni dúró ìkórira a máa dáni dúró jọ mẹjọ ládùúgbò àtẹ̀yọ pàdé táìwò sàlámì lórúkọ mi o ó sòrí rédíò rẹ pé àrọ́lá àmọ́dá ní dáràn o ó di wọ̀.

0: atẹgbọnu olódùmarè wa fẹni kan jẹ nkan lọ agba ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbọn tí ọlọrun fún ṣe ni baba papa anímọ káyé ọkan pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìwọ sátì kọ sí baba papa anímọ káyé lónìí nínú nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹgà tàbí kẹ máa pe 0833735570 lẹẹkan sí 0803375570 anímọ káyé baba tapa òkú méjì
1: ni.
2: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Tí wọ́n wà ní títí Layo Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam Sulaiman Musbaudeen Akànní lẹ́gbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi. Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà ọlọ́run ọba ọba tó mọ́ ni bẹ́ẹ̀ wọn ò ní gba nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn àti nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yá ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sí lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Egbe nípínlẹ̀ Èkó.
4: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojú sí rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́. A máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá òbí lólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde ńlẹ̀ kọ́ máa bọ̀ wá bàbá bókè o.
5: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá bókè wà báyìí.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá ni wọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀. A wà ní
5: shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
4: Tí nǹkan sára ètò bá wa lágbára a máa fà á kéèyàn mọ̀ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa ta ni. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n ti ń ṣe ọ nínú ara láti ní ajẹ́ ẹ̀gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn. A wà ní
5: shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143
6: bòsúrò rẹ mi ó jẹ fún ìpalẹ mọ wo à ń pamọ jàre kí ló dé tó tún wá fajú ro lóòótọ gbogbo ètò ti tó àmọ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ táwa lórí ìpalẹ gbóúnjẹ yìí fún gan.
7: Kò yẹ kí yẹn tún jẹ wàhálà mọ ṣé ò tí gbọ nípa ó já sọpẹ fún palace níbi tọrọ àwọn èèyàn ti ń já sọpẹ.
8: Wo ó já sọpẹ fún palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mílì bíi rice fried rice jollof rice amala iyán ẹ̀bà bẹ́ẹ̀ làṣàrú ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn bí wọ́n ti ń dáná èyí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fáwọn aláyẹyẹ tí wọ́n náà bá fẹ́ kàn sí ó jásọ́pẹ́ food palace. Ìwọ́n náà máa bọ̀ ní number 67 Ìjẹ́gun road car wash bus stop Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-63-64-5272 070-63-64-5272 tàbí 080 0807 0807 0807 0807
0: o ja sope food palace nibe lo ti ja sope
1: kéèrè o ẹgbẹ́ sì kéde pàtàkì yìí ẹnjìnà mukala ọdẹp òyìnbó onígẹnẹrétọ tọ́fíìsì wọn wà ní 178 ìkọ̀tú ìdímù road council bus stop ìdímù lagos state lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ tuntun 1kv jẹnẹrétọ sí 500kv fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílé ìtajà supermarket ilé ìgbé orí jẹnẹrétọ lẹ́yìn fẹ́ rà ẹ darapọ̀ mọ́ wọn owó rẹ̀ kò gara rárá ẹ pé ẹjìnà bukala ọdẹp òyìnbó onígẹnẹrétọ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948.

0: ìyanu létí odò Bexsaida lọ́jọ́ sí. Ó ń pè ọkọ̀ wá bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́. Ìdètí ayé di ọmọ, ìpọ́jú àti ìṣẹ́, àìsàn ọlọ́jọ́ pípẹ́, ogun adánidúró àti àìní ìgbéga, èèbù àti ogun àjogúnbá ń dà ọ́ láàmú. Ìtúsílẹ̀ rẹ ti dé o, tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bexsaida pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè, Reverend Olúwatóbi Ọmọnìyí, àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù, first Saturday of the month, láti aago méje òwúrọ̀, 7 a.m. to 10 a.m. ní Akma Hall ní ẹgbẹ́ AIT, AIT Road, Kọ́lá Bus Stop, Lẹ́kọ̀ọ́. Níbi tí iṣẹ́ ìyanu olójú korojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bexsaida lọ́jọ́ sí. Lórúkọ Jésù, iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bexsaida. Ẹ pé Reverend Toby fún àdúrà 08055155392 08055155392. Kò sóhun tó kọjá àdúrà.
1: Ó dé!
2: Bàbá ìdí tọ́lọ́rùn pè ọ́
3: parúkọ̀
2: bá olóògùn ọ̀pá
3: ara mi.
2: Olóògùn ọ̀pá ara mi. Olóògùn ọ̀pá ara mi.
3: Ìyá àbá ti ń tàrí lọ́nà àbáàdì.
2: Tí ọwọ́ àbí ẹsẹ̀ ní ń bọ̀ tí bó ti yẹ.
3: Ká máa rìn sókè òṣó bí ẹni ń tẹ ẹ̀gún mọ́lẹ̀.
2: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
3: Bàbá rẹ̀lẹ̀ mú tàbí ra ògiri mú.
2: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
3: Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn.
2: Fún àwọn ká lagunlagun sọ́ọ̀gun sọ́ọ̀gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
3: Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà lóde tó ń tìbílẹ̀ làkọ́kọ́.
2: Ká tó wá fi wí àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí ìmọ̀nà wa kojú ẹ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08050
4: nídé òwe gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore kẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì pé kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀rí àpò bá ń dakọ̀ yín fáwọn aráàlú ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú ìkúlò pẹ̀lú mi.
5: Ẹ kú ìkàlẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò ìbí tí ń lọ lákòókò yìí. Àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o, èmi ni bàbá Akintọ́ lọ́hùn gbìn olóòtú ọfà ara. Ẹyẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rùn ewé àtegbò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yọ orí báwọn bàbá wa ti lò ó kí o tó fi lé àwa náà lọ́wọ́. Bó ṣe jẹ́ pé ayé náà da ayé òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà látìgbà pípẹ́ wá. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé.
4: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara. Ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí? Àti pé kí ni ọfà ara gan?
5: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni. Ó ti wà tipẹ́tipẹ́. Orúkọ tí kálukú kù lójú ó yàtọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀. Wọ́n wà mọ̀ fún lórúkọ mi. Ṣùgbọ́n ẹ dé ń fún aláwọ̀n àpẹẹrẹ tó ṣe pé ó ṣe é ṣe kí a fi fura pé ọfà ara rèé. Alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn. Ibi tó bá ṣì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o. Ìnira ni yóò mọ jẹ́ ńbẹ̀. Nígbà míì wà bónítọ̀ ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀. Ṣé ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún, kó fẹsẹ̀ lérí ìgò, àbí wọ́n da ta sí lára? Nítorí ọfà ara yìí, èyí mọ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ dé àti inú ara ni. Kò wá síbi tí ó lè rìn dé nínú ara. Bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́, a máa fẹ̀fọ́ rí. A sì máa fakójú oṣù wúyè ni pé kò kò fẹ́ sún gbà míì. Nígbà míì sì rí, a máa ṣeni láyà tí ó mọ̀ ṣeni láyà kìkìkì. Táyà ò ṣàdédé mọ́ já pàpàpàpà. Ẹ̀sìn tó bá ti rí báyìí, wàhálà ti bá ń tí ń bí ọkàn ni. Ọ̀fà ara ni kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ṣọkùnrin àmọ́ ṣobìnrin àmọ́ ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà. Jẹ́jẹ́ mi mo jókòó kò sí inú ọ̀rọ̀ ọ̀fà ara o. Wọ́n bá wọ́ dẹ́sẹ̀ ò lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀kára òun ni ẹni tó bá ṣe ni. Ṣùgbọ́n pẹ̀lú ìwé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní ògbóǹgbàgbé tẹ́nì tí ń ṣe ìṣeun ti o bada den to la lafia
4: pe ti e foju kan ta bayi awon toju ko inu ara wo ne ka gba e pe yodo of saying the official
5: e de n kokko so ero ba ni soro lo
1: ero ba ni soro mi 07031445626 07031445626
5: elomi a mo fe ba yen soro asiri lori telefone ngo ba si gba laye to da to fokan re bale yo mo pe ko gbera ko wa loku tori o le ba mi soro lori telefone ko le gbogbo latori telefone o se ri nti je kokoro nu eje nkan to buru gba ni bi kokoro ba wo nu eje yo ba se omo lu abije e si ranti pe sara wa dabi waya ti muna lati bi kan si bi kan ni bi se o ba ti si eda o ni le regerege bi se o ba ti si eda o ni le gba pa gbese daada bo se ye ogbe bi se o ba si si eda o ni le se loko laya lodo obere eyo o ni fa telo mi fi mo wo iyawo re bi aburo re ti obodo fowo kan yo si mo ri nkan eto gege bi nkan ewo to reru o mo ba ni ewe ategbo kan baba wa lo ti an fi niyawo kan ni meji ni meta ti an si sobi se bo ba ti e lagbara ti niyawo meji meta ikan to ba ninu ogbodo ji o mo pe okoloko o nle yoruba ta wa yi aroba alade to ti le leni adorin odun to si niyawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan aburu ni aile rin daada nkan aburu ni a si mo fa ti kokoro onu eje iba gbina iya tan ohun ato fa ara a mo je ko duro fe mo wo baibai a si mo fa ki apa kan ori ko mo fe foyan ye nigba mii si wa to se pelomii bai ko ni ro osun owo re kan ni koko ku ririri bi ko seje nbe elomii si re ese re kan ni o ku ririri bi ko seje nbe elomii ese mejeji atowo mejeji ni o ku ririri bi ko seje nbe se mo pa wa gbodo dake ka mo owo eyin oniran eta a si se lorun iwe ategbo ni se pa se lo ni oyinbo lo re iwe ategbo wa ibi ta ti ni iwe ategbo na la wa sise re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo duro ta wo ti n seyan a wa se kini a wa gbegbese lori e beyan ba ti lo oogun bi e se ni olu ko ni soro dandan ni ko sise bo se ye ko sise baba gbi tọlọrun gbe olootu ofa ara ti e fi pe mi lolootu ofa ara ni mo bo bayi
1: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju Bridge Elese
5: ibe mi o kale si ti mo gba mi laago opolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro ti nba bi olosisi ibere oro iwo na ori pe ere loluwa
1: 07031445626 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju Bridge Elese gbogbo ti ba tin bo sa ti pe phone number won
5: awon nkan ti mu ko mo ko yo mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile iso ta ko mo ko yo mo le se bi okunrin ati awon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe gokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni o fa ara mo sise kise lara a si mo da igbesi aye omokunrin atomo bere laamu olootu oketile
6: o de baba igi tolorun bi oko arugbo baba olootu oko ara ti olohun ku gbe olowo ogun oko ara mi ni araba ti n tare lona adaji ti owo abi ese ni n gbeju bo ti ye ka ma rin soso so bi eni n tẹ egun mọlẹ ka ma le rin daada tabi bẹrẹ mu nko baba rẹlẹ mo tabi ra ogiri mu awọn apẹrẹ wọnyi kii se n to boju mu gbogbo egbodo ọda fi ẹyin fun awoka lagunlagun sọgun sọgun to le ma ba omi tabi ede ara jẹ ẹ yọjú sí wa àyẹwò finifini lọnà ti gbà lóde tó ń tìbílẹ̀ lakọkọ àti wàá fi wíwà kí gbòtó ń gbódọ́ bí mọ̀nà wà kojú ẹ̀ pè wákàjọ ṣe mọ̀nà papọ̀.
7: 0804 0807 0401.
8: Bọ́dé Adá o 0805 470 0401.
7: Ọkọ̀ ara ò ṣe dúró wò ìwọ náà máa sùn.
4: Bàbá mo gbọ́ tẹ́ ẹ mẹ́nu ba iṣan ara ní ìsinyìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti gbìyànjú, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn náà kọ̀ṣọ̀ ní ń bọ́ sí. Bóò ló ti rí bàbá?
5: Olóòtú, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀gbọ́ ni wọ́n ní ayé ìkálá ṣe kùkùrú iṣẹ́. Ẹ̀yin bá ṣe kù tí ò ṣe tán ayé ìkíkù iṣẹ́. Èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni. Sọ̀rí bẹ́yàn bá dààmú lóko dààmú lódò. Orí tí ó gbèrè àmọ́ gbáwo oreko ni. Wọ́n lómi ń gbòòbá lòun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà ilé ìjọsìn. Wọ́n gbàgà fún lọ́tọ̀ ni. Ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgà fún ọ? Bọ́ bá tiẹ̀ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá àfáàrí lèèyàn tẹ̀. Bó bá ti dọ̀pá apọ́ ń fi gíísì kẹta iṣẹ́ láì tí ìpọ́nmọ ogójì ọdún ìpọ́nmọ àádọ́ta ọdún. Òun bí ìwọ náà rí mi ń gbà fún ọfẹ́ wọnú kúrò ní ààyè. Wọ́n rí pé fúnra mi ni mo bọ́lẹ̀ nu mọ́tò. Kì í ṣàì mọ mọ́tò wà. Ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà ní. Àṣìbọ́lẹ̀ àwa náà wà wọnú ààyè. Ń gbọ́ adé tọ́ ni kí ọ ra ẹlẹ́rìn dòdò ní òkùn. Bọ́rẹ̀ lẹ́rìn dòdò omi ni ó bù wá. Nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rí báà náà fúnra mi ni o dúró sí di kíní gbogbo. Ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba. Bọ́ ọba tẹlifóònù mi wọ́n náà gbọ́ iṣan làáfíì ṣẹlẹ̀ ayé. Bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣan ọba ṣe ń tó yẹ ó ṣe. Onítọ̀hún kàn dàbí òkú ibi tí ẹ̀gbẹ́ ti ṣẹ́gbẹ́ kan ni. Kòkòrò ní ẹ̀jẹ̀ sì mọ́ ọba ṣan jẹ́. Gbogbo ohun tí gẹ́lòmí ò mọ wọ ọ̀kan kó bí kíbi kùrùkùrù kó bojú ọjọ́. Ara ń ti jẹ́ kòkòrò mọ́ ẹ̀jẹ̀ ni. Ẹlòmíì sì rè jí dára jẹni ní gbogbo ìgbà. Kò mọ ní ọkọ̀, kò mọ bí ìpàdé, kò mọ lé báńkì yóò mọ já gbogbo ara jẹ ni. Bẹ́lòmíì bá wẹ̀ báyìí wàhálà ni. Bí ó wẹ̀ náà wàhálà ni. Àwọn tí kòkòrò náà ẹ̀jẹ̀ ń ṣe ó pọ̀. Àyẹ̀wò lákọ̀ọ́kọ́ ṣe àwa náà ló gbà lóde mọ́ tí a náà. À á fi béèrè ibi àìsàn lúgọ sí. Èwo tó bá táyé mu lè mọ́ bàtán èdè mu. Ọ̀gbọ́n àwọn bàbá wa ní àṣàní ò jẹ́ lúbúlúbú ojú ọ̀nà obìnrin jẹ́ bẹ́ẹ̀. Àgbo ìṣègùn ìbílẹ̀ ìwé àtegùn àtesọ àti ìpogi. Bá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ láti bí ogójì ọdún ó lé pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ tá a ti wà lẹ́nu ẹ̀. Àti ẹ̀ ń gbàwòsàn lọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ elédùn òkè ló fàṣẹ ṣe ń ta ṣe. Ṣùgbọ́n ìwádìí iṣẹ́ ìwé àtegùn bí ọtí ìlú gẹ́lẹ́. Ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbè tá a níṣẹ́ mọ́ fowó rà. Ewé téèyàn fi bíi òdìdí éékà alẹ̀ kan gbìn lóríṣiríṣi ewé. Ìta àgbẹ̀ sétí omi, ìta àgbẹ̀ sínú ibi yẹrẹ, ìta àgbẹ̀ sí ibi bòjúwà lóríṣiríṣi tó jẹ́ pé àní náà ṣe wà káàkiri mọ́. Ìta àti ṣẹlẹ̀ wà ń bẹ̀. Ìwọ ni ọjà rẹ para. Ọwá làáfíà fúnra rẹ. Bọ́ ọba ti lálàáfíà. Ẹn tí ò tí ì kú ló ni gbókè yín, ló ni gbókè ọ̀hún náà. Nọ́mbà mi rèé.
1: 0704 45626 0703144 5626. Tẹ wá báyìí ni bàbá Akintọ́lọ́run gbìn ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Bàbá wà ní Lagos Abẹ́òkúta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
5: Ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wáre o. Ìwọ ló ò ní gbà. Àgbàrá òjò tó ò ní lówó. Ẹni tó nílé ni ò ní gbà fún. Àwọn àpẹẹrẹ tó bá wá rí tó mọ̀túmọ̀ rẹ̀ tó mú kọ rẹ̀. Ìwọ pè mí lórí tẹlifóònù. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù ní olùbọ́ o.
9: Bàbá ẹ kú àtótó mi. Ẹlẹ́kùn máa ń pe fóònù nọmba yìí lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mọ̀ pé ẹlòmíì ó lè má ráyè ṣùgbọ́n bí wọ́n ti mú fóònù nọmba yìí ẹlòmíì àti ẹ̀lẹ́ láti mọ pàtó ń gbóná wà gan àti bóòmí àti ẹ̀bá yìí sọ̀rọ̀.
1: Bàbá wà ní Lagos Abẹ́òkúta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn 0703144 5626. Gbọ́ mi dáadáa o 0703144 5626. Bàbá wà ní Lagos Abẹ́òkúta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
5: Ibẹ̀ ni ó kalẹ̀ sí. Gbọ́ mi dáadáa o.
1: Kẹ jáde wá o. Kẹ wá báyìí ni bàbá Akintọ́lọ́run gbìn ọkọ̀ arúgbó olóòtú ọfà ara. Bàbá wà ní Lagos Abẹ́òkúta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza ni waju bridge elese gbogbo bridge ba tin bo sa ti pe phone number won
5: ibi gbogbo ni sokan to osupa idojumo onile molotun
1: 07031445626 07031445626
5: amareti yin
9: oro le ti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke yan se n bayi iwo na jara re gba loni alafia wa ko ni di fi afia
7: o de baba idi tolorun gbi oko arugbo baba olotu oko ara ti olorun ko to lowo ogun oko ara mi ya
9: lapati n tare lona abadi
7: ti owo afi ese ni n gbo ti bo ti ye
9: ka ma rin soso so bi eni te egun mole
7: ka ma le ri daada tabi bere mu nko baba rele mu tabi ra ogiri mu
9: awon apere woyi ki se n to boju mu
7: gbogbo egbodo da fi eyin
9: fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara
7: ye yoju si wa ayewo fini fini lona ti da lode to ti bile la koko
9: a tu wa fi wi ati ko to gbona bi mo na wa ko ju e pe wa ka jo se mo na papo 080 54 70 0401
7: ko da da o 080 54 70 0401
9: o fa ara o se duro wo yi wo na ma su
1: Band FM.

cabeza. Lema ka lema o. Akuje ni mori ku ti rera. Eje ni ju le je nla. O da lagbara Olorun. Ohun ni je ko je ojo iku nikan ni ojojo osin tori alumi agbikale Yoruba yo ma pa yan lerin ayin saba ruwo pe ba ba se bala se nlo yo ma se ojo iku lojo isini le lumi aso ojo iku ko ajojo wahala ni yo ma se temi lerin nigba ti ma ma fi ri bi agba n ri lagbo Olorun ti mo dagba darugbo ti mo ri bi agba ri Olorun a se ni ojo isini fun mi gbogbo àwọn tèmi àtayà àtàwọn ọmọ wọn á dàgbà dàgbà dàgbà wọn á dùbò wọn á darúgbó dáadáa wọn á sì lè di àgbáre bá fẹ́ bá kọ̀ Ọlọ́run nìkan ni kì í kú o. Òkú wa jẹ́ ọjọ́ ìsinmi fún gbogbo wa. Ọkọ̀ wa ní jẹ́ ọjọ́ ìsinmi kan tuntun táà nítorí nílé ayé iná Ọlọ́run á fi á lọ́kàn balẹ̀ Ọlọ́run á lè fún wa ní ìsinmi. Wàhálà wa jẹ́ ọ̀rẹ́ ara ni. Wàhálà ọ̀dà Ọlọ́run má jà rí wàhálà Ọlọ́run má jà ṣe wàhálà. Ọlọ́run má jà ṣe lásán. Àmọ́ nínú ogun ni wà láti máa jẹ bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀. Ìjà àkọ́ ní Ádám tí mo lọ jẹ èso tí ò yẹ kí n jẹ. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà mú kí yín gbogbo bí tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi. Kúrò palẹ̀mọ́ àti bọ́ sórí ibùsùn. Iṣẹ́ òní bákan náà mú kí n lẹ́nu. Ẹ kúrò gbà palẹ̀ mọ́ iṣẹ́ ọ̀la. Àbí àwọn ti wà ń bẹ̀. Kó sùn ká tó dijú ká tó là ilẹ̀ ti mú. Ọ̀sán ṣàánú Ádàbí gbà tẹ́ ẹ̀sùn rárá ni. Àgọ́ mọ́kànlá bá ti lò fẹ́ tó sùn báyìí àbá aago méjìlá lù. Ẹ wá jẹ́ àwọn tó máa ń tètè jí bíi tiwa báyìí aago mẹ́ta aago mẹ́ta. Ẹ fẹ́ dìde lórí ibùsùn táàmù bá dún gbà mí tẹ́fẹ́ lè máa bú sẹ́kún pé ta ló ń fìyà jẹ mí báyìí. Tó wá ṣe má ṣe ni. Ṣé la pé ọ̀dà tí ò ṣe ó lè má jẹ o. Ẹ má sọ pé kò ní jẹ kó má dàbí ètò. Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà. Ẹ̀yin lè tún máa gbáradì àti sùn àmì mi wà bí èmi ò gbọ́dọ̀ sùn. Torí pé iṣẹ́ tí mo gbà ní dọ́là bí wọ́n ṣe wà lẹ́nu iṣẹ́ nù. Lágbára Ọlọ́run Ọlọ́run wa ní jẹ́ kí èmi náà ṣe lásán ọ̀rọ̀. Dákun ẹ máa gbàdúrà fáwa náà àdúrà yín ṣe pàtàkì o. Ohun èèyàn ló wọn Ọlọ́run o. A lè ti ṣẹ̀yìn, a lè ti mú yín bínú. A lè ti ìwà kan tó kù díẹ̀ káàtó ìwà àrífín sí yín. Pàápàá jùlọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, Adé Olúwa Adéfọlá ní Okun Adé. Tẹ́ ẹ bá gbà mí, ta ni ó wà gbà mí? Tẹ́ ẹ bá dáríjì mí, ta ni ó wà dáríjì mí? Tẹ́ ẹ bá dá mi, pọ̀ mọ́mọ́ tọ́, tara fẹ́ kó tọ́ mi. Òun ní bàbá láyé mọ́ ìyá nìkan ló kù. Dákun torí Ọlọ́run Fọlọ́run bàbá ẹ̀yẹn fọwọ́ ní kẹ́ ẹ dáríjì mi o. Àdúrà ni kẹ́ ẹ máa gbà fún bí ẹ bá fún mi lówó kò dùn mí. Mà á mánéèjì. Ẹ máa yí mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí ẹ bá fún mi lọ́kọ̀ kò dùn mí. Ọlọ́run ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ bá fún mi nílé bí n bá ṣáà ti sùn ta owó yàrá kan boys quarter tí mò ń gbìyàn. Láṣe yí bá ṣáà ti ń bò tí mò ń sọ. Nínú owó oṣù. Àmọ́ kinní kan lẹ gbọ́dọ̀ má fi ràn mí lọ́wọ́ Adéolúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot ìjọba Wọ́dọ̀. Àdúrà yẹn mo fẹ́ o pàápàá jùlọ gbogbo ẹ̀yin Abiyamọ Abọ̀já gbọ́dọ̀ gbọ́ gbogbo ẹ̀yin obìnrin. Àtẹ̀yìn bàbá mi ẹ̀jọ́ ẹ̀ ṣe sà. Ọmọ tí inú ara láàánú aṣoríire o. Wọ́n á ló kìkì káàkiri àgbáláyé wọ́n á máa gba iní o. Wọ́n ní tẹ́ wọ́n ní tí o ní tí wọ́n. Kálẹ́sà ẹ̀ka lẹ́mà lẹ́ẹ̀kan sí i mo fẹ́ jẹ́ kájọ bí nǹkan kan yẹ̀wò ní Adé tí máa ń gbé yẹ̀wò ó ti tójọ́ mẹ́ta. Mo fẹ́ dá a padà ní kálẹ́ni náà tó wà ìkà sí yín tó dùn ún tó jẹ́ pé ẹrù pẹ́ lè dáríjì. Ká máa ń ṣe ni pé kí lẹ́ni yẹn ṣe a máa ń fẹ́ sọ síta. Ká máa gbè sínú orí ọ̀run àníkú o lágbẹ́ Ọlọ́run àníkú o. Ká máa gbè sínú kó má wo lágọ̀ ara wa ẹjẹ́ àṣọ kó fún yẹn. Kémi lè kọ́gbọ́n bẹ̀ kémi náà lè sọ́ra. Kẹ́yìn náà lè kọ́gbọ́n bẹ̀ kẹ́yìn náà tún lè sọ́ra. Nínú ọgbọ́n ọlọ́gbọ́n lèmi mí wà ká fi sọgbọ́n. Àkíyèsí pàtàkì rèé àkì ń fẹ́ dárúkọ onítọ̀hún. O lè jọ rẹ̀ wá o lè jọ mọ̀ ìyá wa ni. O lè jẹ́gbọ̀n wa o lè jábúrò wa. O lè jẹ ẹbí àbí ara wa. O lè jẹ́gbọ̀n bàbá o sì lè jábúrò bàbá.
ni nkan te ni e se to dun o alaba sepo re te jo wa ni bi se colleagues lo nje be ore re te jo lo le iwe ni aben tu ti eran lowo to mo ri to wa pada kaba mo bawo lu se sele 0 eje pe number ta lu fun yin ma je lu number mi ma pe number ta ma lu nsin e kon dako e yi le din lo le te ba ti fe pe e ba mi gbe nse ki ile ni e se to dun yin gan Ele jagbe lai lai. Ele je sele je tani University of Jos ile yi giga to be lilu Jos Olorun sanu wa o Olorun ma fi so atabu e bo awon mo wa o ko ya lawon obi yen ti gbo pon won ti ku ba ni so ito mi o de so ire ori itaje ile eni ba mo so to sele ni jeta n to sele ni jeta ni mo so ogbeni lo sun le awon ore ni lewe ore meta de ni won ni igba ti ore akoko to ji ohun ti lo we o ti lo lewe o ti mu ero ba ni soro iPhone 16 to je ti ore da ni pe ko run ma lo ba charge sile ni lewe amo awon ore meji to ku ati to ja le ju won ohun ti e awon sun ti won awon meji sun ngba awon meji ma ji ti bi alaale onile lo koko ji ohun ma ri phone ohun lo ba je ogbe to ja le ju won phone ohun da phone ebi ti ba o ti be gbe mo sun si ni mu phone e tu o ka ku mi search mi ah o mu kini lo ba gbogun ta nbi o ma gbogun ta awon ara le ni ah ti bayi meta lesun lo to lagbara ti lo lewe amo eyin mejeji tejo sun yi ikonu e mejeji lo ma ji phone oni phone o de le ji phone e funra ko tun ma ke gajari arakunrin o wa sun mi lana phone o sonu o wa sun mi jeta phone o sonu o wa sun mi jerin phone o sonu ni to wa sun mi leni ni phone sonu phone da phone bi ti bo tebe mi re mi o ti ku nbi egba mi iro ni awon te jo se po ti network won ti wa gba phone yen lowo lati oju ferese window lo ru moju ni ta lo mu pass phone yen sun o nke o wo di phone ere ni awada ni bo e febri ko to le lori ninu le yen awon ti lewe yun ni jos ni lo to amon rent le ti dani ko se nu ogba le boya ka nu ogba le yi bẹ́ẹ̀ ọ̀sikẹ́tì iléèwé ò bá gbọ́ pé wọ́n lu èèyàn kan lálùbami wọ́n so wọ́n lù ú débi wípé mi ò sọ eré o mi ì sọ fíìmù o ohun tó ṣẹlẹ̀ ń jẹta ní port harcourt ní jos plateau state jos university of jos èmi ti ní tòótọ́ wọ́n lu ọ̀gbẹ́ni débi wípé ẹ mọ̀ bẹ́ẹ̀ bá sòyàn lọ́wọ́ tẹ só lẹ́sẹ̀ tẹ́ ń lu gbogbo lílù yẹn a máa kì sí lára ni alukini débi pé ó dákú nígbà ó máa dákú àwọn náà lọ́sẹ̀ wàá pe nọ́ọ̀sì kan ládùúgbò kó wá bá wọn yẹ̀wò kó má sí dákú ìgbà yẹn lójú wọn ṣẹ̀ wàá ń ja ojú wọn wá dá wọn wá kábàámọ̀ nígbà nọ́ọ̀sì máa débẹ̀ tó máa yẹ̀wò nọ́ọ̀sì ló ti gbẹ̀mí yìí bọ́n ṣe lu ọ̀rẹ́ wọn ni o ohun tó ba àwọn èèyàn lọ́kàn jẹ́ ni pé ṣé nínú gbogbo àwárẹ́ ni tó nílò àkáyè to le so pe eja polopa o e ma lu pa o eja polopa o o da ise lu ti to lori phone a ri to le so be o lu pa o ah olorun ma jari wala o mo kon wo ni pe ah inira lo gbe ni e ba rorun e mo to dun ju won lu pa ton lo gbe to mu phone lo lewe ngba ti ori keje lo wa pada wa sile pe kile to wa si school phone e ti wa lowo ohun wọ́n ti lu ọ̀gbẹ́ni tí ibi tọ́jọ́ sùn pa kóhun tó yọ fóònù jáde fọ́wọ́ òun ni fóònù ẹ wà ó ṣe pé òun ẹ ṣe pé fóònù òun wò ayé ò ní mú wá wa abiyamọ ó ti padà fojú sunkún ọmọ ṣé ìyá yẹn lè gbàgbé títí láéláé ọmọ tó ti wà níléèwé gíga.

0: kílẹ̀ ni ẹ ṣe fún ẹ. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìkàwó lẹ́ni yẹn ló fi wà ìkà yẹn sí ẹ tó dùn ẹ. Ọgbọ́n wo ló rò pa lè kọ nínú ẹ̀? 070-63-16-19-16 070-63-16-19-16 Mo fi Ọlọ́run gbẹ̀yìn ní sàmà tẹ bá ti máa pè sórí ètò ẹgbóhùn sókè kẹdẹ̀ bá mi parí dùn yín pátápátá tàbí kẹ yín lọlẹ̀ mo fọlọ́run gbẹ̀yìn ní sà mo fọlọ́run gbẹ̀yìn ní mà.
1: Ẹ̀ka lẹ́sà
0: ẹ lè má dárúkọ yín o ẹ dẹ̀ lè dárúkọ yín. Kí lẹni yẹn ṣe tó dùn yín?
1: Ọmọ mi náà ṣe kinní ẹ̀gún kódà ó sì ṣẹlẹ̀ ní bí ìjẹta nìkan ẹ̀kẹ́ ha kún.
0: Kí ló ṣẹlẹ̀ sà?
1: Màmá ọmọ yìí ó ti kú. Dáàdì ẹ̀ nìkan ló wà láyé kó dẹ̀ dáàdì ẹ̀ wà wọ́n mẹ́rin ti aláìsí.
0: Mo ìgbà sọ pé ọmọ yín ni ẹ dẹ̀ tún ní dáàdì ẹ̀. Hello. Hey. Fóònù yìí ti kú ni o. Kódà ẹ jẹ́ ń lo fóònù mi.

081-8150-9290. 081-8150-9290. Kale ni no to gbo mi je lodo e. Kalu shika fun e.

0: ẹ parí dùn yẹn ta.
1: Ok.
0: Ẹ ra sa.
1: Ya.
0: A gbọ́ yín sa.
1: Ok, Ọlọ́run jẹ́ ká fukú aburú.
0: Àmì ó.
1: Ya, ọ̀rẹ́ ni gbogbo ẹ bí dúkú lórí wa.
0: Àmì ó bàbá. A gbọ́ yín dáadáa o. Ṣé máa dárúkọ yín àbẹ̀wá forúkọ pamọ́? Kí ni nǹkan náà tẹni ẹ ṣe tó dùn yín bàbá?
1: Mi ì forúkọ mi pamọ́.
0: Ó yá.
1: Táìwù Magma.
0: Ó yá, à ń gbọ́ yín.
1: Bẹ́ẹ̀ni, ọ̀gá tí ọba ń tẹ̀lé. Ṣẹ́ǹgbọ́n.
0: Mo wà pẹ̀lú yín sà.
1: Ok, ẹ ṣe. Bí wọ́n kó ṣàníyàn ni, nǹkan tó yẹ kó ṣe fún yàn. Ẹ gbọ́ lọ gbé ẹ̀kọ́ ènìyàn fún ẹlòmíì. Bẹ̀tẹ̀ alábìnrin náà lọ́jọ́ tẹ̀lé. Ṣùgbọ́n ọmọdúgbọ́ lójú mi o. But lọ́wọ́ lọ́jọ́ kìíní alábìnrin náà mo fi sọ́nà ọlọ́run.
0: Ọlọ́run ṣeun.
1: Yà. Ọmọ tó wà tó tọ́ pé òun náà bínú ló padà wá ṣe oyin ẹ̀ fún mi. Ṣé ń gbọ́ mi?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mo dúpẹ́ lọ lọ́wọ́n bá ètò ẹni mo ṣe wọlé ṣe mo kàn gbọ́ ọmọ fún mi kí n pè mí.
0: Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun sà.
1: Ṣé gbọ́ alámìláì.
0: Ọlọ́run ṣeun.
1: Mo dúpẹ́.
0: A máa dúpẹ́ náà.
1: Ẹ̀sùn wúmà kan tó kọ́ sọ ọ̀kan lẹ́kọ̀ọ́ yẹn. Mo ṣe kí Ọlọ́run kó ṣàníyàn. Kò ń ṣe gbogbo kan obìnrin ìyá náà máa tẹ̀lé bẹ́ẹ̀ náà. Àti bàbá tó sọ láti pé ìyàwó ṣe kí lẹ́kọ̀ọ́ ti bẹ́ẹ̀ kọ yẹn. Ẹni tó bá gbà padà mo lè ṣe kó pa. Àbí kò ní ẹ̀dá orúkọ bí ọ̀dàdà tó nù. Bàtí Ọlọ́run gbogbo Ọlọ́run máa ti kọ mẹ́jà láyé yìí ní àwọn àdúpẹ́. Gbogbo ẹni kì í tọ́lọ́ máa ti kọ mẹ́jà. Èmi tá lọ jìnà. Èmi tá lọ jìnà kan. Kí ọ máa sọ pé èèyàn kan ṣe ẹ̀kọ́ lénìí, kò lè dá fún ọlọ́lá àmọ́ irọ́. Ó gbà pé ó ní ìyá ìyàwó ló kọ́ kó lọ sí ilé ìyàwó òun bí kan àdúrà ẹ̀rẹ́. Ẹ̀ṣọ́ ìpọ̀ prógámẹ̀ ṣẹ́ ń gbọ́. Kóun náà fọ́rọ́ parẹ́ balẹ̀. Kò síkọ tí ó dá lọ́kàn bá lè ṣe tọ́lọ́hún lè ṣe fún yàn. Ẹ̀pọ̀ ń padà ló máa fi yẹn tó ló máa ní ẹjọ́
0: bẹ́ẹ̀ ni o.
1: Yẹ ṣe ń gbọ́ mi.
0: Ìyẹn ló dáa.
1: Ọlọ́run á pẹ̀lú wa.
0: Àmì sá o.
1: Orí èmi náà ló pẹ̀lú sí mi o. Ìkan fún mi àwọn èèyàn mi jẹ́ pé wọ́n tó mi gbọ́ lẹ́nu iṣẹ́ tí mo ṣe ń gba ẹ̀kọ́ wọn pé ẹ̀gbọ́n yìí kí ló dé sẹ́yìn iṣẹ́ ẹlẹ́bà ìmúnilẹ́ wa. Ṣẹ̀fẹ́ làwọn kọrin kan lọ́dún yẹn gbà pé ọ̀nà tí wọ́n máa tọ̀ lójoojúmọ́ tí ó bá fi sí adúlówó tí wọ́n ń gbàjọ lọ́la.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni lọ́jọ́ ti dà lábẹ́
2: Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right. Right.